0: ke hallelujah.
1: Hallelujah.
0: Ojo agbara.
1: Glorious day.
0: Ojo ogo titun.
1: Day of new glory.
0: Oni ni Sunday.
1: Today is Sunday.
0: Gbogbo eniyan.
1: Everybody.
0: Edidele.
1: Rise to your feet.
0: Eje ka sope.
1: Let us appreciate God.
0: Fun eni to ni gbogbo aye.
1: He that owns the whole world.
0: Olorun ti ki se eniyan.
1: God that is no man.
0: Ipa to wonu ipa.
1: Power in all powers.
0: Agbara to wonu agbara.
1: The might in every might.
0: Jojumo lo pe wa lodun
1: re. Every day do we appreciate this God.
0: Jojumo la yin.
1: Every day do we praise him.
0: O ti sore ta o le
1: gbe. Yeah, so many things cannot count.
0: Ìjẹ́ lónìí ọjọ́ ìsinmi.
1: Therefore today being Sunday.
0: Ìwọ náà kọ orin kan.
1: You too sing a song now.
0: Kò tiẹ̀ fi yin.
1: At least to appreciate it.
0: Lílọ bíbù ẹ̀dá láyé.
1: Going and coming of everyone on earth.
0: Ọwọ́ Olódùmarè ló wà.
1: It is the Almighty that directs.
0: Bàbá mi ọlọ́wọ́ gbọgbọrọ tí yọ mẹ́nu ọ̀fìn.
1: My brother has the milky child that delivers
0: children. Kìnìún ẹ̀yà Júdà.
1: The line of tribe of Judah.
0: Onílé káyà káyó.
1: The one that fits all.
0: Àjíǹde àti.
1: The resurrection and the life.
0: Ọpẹ́ yẹ o.
1: Glory of
0: the
1: Lord.
0: Ẹgbẹ́ yìí wọ̀ ẹgbọ́ pẹ́
1: wọ̀
0: adá ọpẹ́ padà
1: ẹgbọ́
0: pẹ́ wọ̀ tó bá lè bá mi yí lẹ́nu
1: tó
0: kò tiẹ̀ fi sọpẹ́
1: ẹniyẹn
0: ni mo wà láàrin aláyé tó yin bàbá ẹ ṣe o parí àánú gbà ògo fún
1: orúkọ
0: ògo fún orúkọ. Lónìí, Olúwa fọwọ́ kàn wá. Kí ogun tó gbé wa mi. Ró wa lágbára. Ró wa lágbára. Ró wa lágbára. Ró wa lágbára. Ró wa lágbára. Ró wa lágbára. Gbogbo ìṣẹ̀dá tó gbọ́
1: mi
0: lónìí. Lẹ́yìn ọ̀pẹ́.
1: After appreciation.
0: Mo gbàdúrà fún
1: ọ.
0: Gbogbo tó ń da iṣẹ́ rẹ̀
1: rú.
0: Kólúwa gbẹ́sẹ̀. Torọ́ ni Sunday.
2: Cause today Sunday.
0: Ọjọ́ tó yàtọ̀.
2: It's a separate day.
0: Òní ni o.
2: Today is the day.
0: Àwọn ẹ̀ka ìjọ wa
2: gbà lẹ́gbẹ̀. All our branches.
0: Àyà gàba
2: sí. All our branches.
0: Ede Beru Asa.
2: Ẹ̀mí mímọ́.
0: Ẹnẹmẹzu agaba lè jí asa
2: fún yàda. Ẹ̀mí ọlọ́run.
0: So ti gbọ́ pé.
2: Have you heard.
0: Ago mẹ́fà láàárọ̀
2: yìí. That 6 o'clock this morning.
0: Ni mo máa balẹ̀.
2: I will be.
0: Sí ló lo bus.
2: At low low bus.
0: Kò sí African time.
2: No African time please.
0: Gbogbo n ta fẹ́ ṣe ń bẹ̀
2: yàrá rẹ̀. Everything we want to do there today.
0: Àtàṣe àti gbogbo
2: ẹ̀. I want authority and everything.
0: Láàrin 3-4 hours.
2: Within 3 to 4 hours.
0: Mo ti lọ.
2: I'm true.
0: Torí mo máa wà kóró
2: dùn. God have been in control.
0: Iná inú àpáta-kì
1: kú. The fire and the rock can never die.
0: Ẹni ló máa paná
1: ògbó rẹ̀. Ẹni ló máa tó ẹ̀ sí
0: gbogbo ìtẹ̀lẹ́ tó ṣe tó
1: rí. Olúwa sá lọ́gbọ̀.
0: Iṣẹ́ rẹ yẹn.
1: That's your career.
0: Kò ní dìṣẹ́.
1: You should not become poverty.
0: Iṣẹ́ rẹ yẹn.
1: Your work home.
0: Kò ní dìṣẹ́.
1: You should not become poverty.
0: Gbogbo ẹni tó rán àṣà sí sọ.
1: Don't send it be witness to you.
0: Ẹni tó rán ẹ̀dì sí ọ.
1: Sending and be witness.
0: Kí ẹlẹ́rù gbẹ́rù ẹ.
1: Let your sender.
0: Psalm 35.
1: Psalm 35.
0: Ó ní Olúwa.
1: Oh Lord.
0: Gbogbo ti àwọn tó ń gbógun ti.
1: Contempt
0: the door that
1: contempt me.
0: When God is ready to deliver you.
1: Lọ́lọ́ bá ti kọ́lá ti tu ẹlẹ́.
0: The best way.
1: Ọ̀nà tó dájú.
0: Is to turn the evil back to the sender.
1: Ibo da ibu padà fẹ́ni tó
0: di. Ìdájọ́ ló dájú.
1: Judgment is.
0: Sọ́ọ̀lù lé Dáfídì.
1: Sọ́ọ̀ bọ̀ ṣú tẹ̀sí.
0: Àtùgbà tó para
1: ẹ̀. Until he killed himself.
0: He killed himself.
1: Ó para ẹni.
0: Kò tí rí
1: ìmísí.
0: Láti ọ̀run wá. Wípé mi Olúwa.
1: That is I do
0: not. Mo fẹ́ jà fún
1: wa. I want to fight for them.
0: Wòlíì Samuel Adébáyò Òjó. Olórúkọ mi.
1: Tí gbogbo
0: yẹn pẹ̀ nípa
1: Bọ́stọ́n.
0: Ìdí tó fi ń sọ bẹ́ẹ̀. Oni tó lọ ń bá tẹnu mi sọ̀rọ̀. A máa ṣe. Wá gbọ́ èdè
1: yóò.
0: Wá gbọ́ ọ̀rọ̀
1: yóò.
0: Ẹni tó kú lé bàbá
1: ẹ̀.
0: Tó ń fi ògo pọ́n ẹ lójú. Ilẹ̀ yóò gbé
1: mi.
0: Ara yóò pa. Gbogbo ẹni tó wọnú ìmùlẹ̀. Àwo ni o. Àṣàṣì ni o. Tí wọ́n náà máa darin àjò ògo rẹ̀ rú. Tí wọ́n ṣiṣẹ́ lọ́sàn-án
1: lọ.
0: Bàbá mi yóò gbé wọn mi. Yóò gbé wọn mi. Yóò gbé wọn mi. Na Olúwa ní ká ṣiṣẹ́ yìí. Nítorí nǹkan méje. Number one. The great thing and good thing that is prepared for you.
1: Ohun rere àti dẹ́dẹ́ àti àpèsè sílẹ̀.
0: Must not scatter.
1: Oh, ma gbọ́dọ̀ bàjẹ́.
0: Olúwa ti ní ètò rere fún ẹ. Ó ní ètò rere. Ọ̀tá ò dẹ̀ fẹ́ kó
1: ṣe.
0: Ẹni tó pè mí wípé. Ẹ jáde tiwọn. Èrò ọ̀tá o. Kò gbọ́dọ̀ ṣẹ́ o lórí wọn. Sọ pé èrò ọ̀tá. Kò ní ṣẹ́. Lórí
1: mi.
0: Èrò ọ̀tá. Kò ní ṣẹ́. Lórí ọmọ mi. Èrò ọ̀tá. Kò ní ṣẹ́. Lórí ìyàwó mi. Ẹ ṣe àmì. So gbogbo ẹni bá ń kó nǹkan jọ. Láti ní ọ lára. Láti ní mi lára. Ẹlẹ́rù gbé. Ẹlẹ́rù gbé. Ẹlẹ́rù gbé. Gbogbo ìmọ̀ òkùnkùn. Gbogbo. for immortal.
1: I'm not an enemy.
0: Assassin, I'm
1: the bread of the wicked.
0: I don't see the
1: bread of the
0: angel. My will
1: of the
0: angel. I
1: don't see the
0: wicked. I love
1: to
0: burn.
1: I don't want to scatter a life.
0: Baba me on the back.
1: The Lord is shallow.
0: Number two.
1: Engage.
0: All one to repair.
1: God says,
0: what's in delay in Hydra?
1: They have delayed your journey too much.
0: Oh, don't read.
1: Your age
0: will
1: not be fit your goodness.
0: My God.
1: No.
0: Your
1: age is going.
0: Ire o lo so ye ko ma lo be e dide gbogbo eyan
1: everybody
0: e ma ke ta lo fi akoko mi sofo ile gbe mi ta lo fi aye mi sofo ta lo ndile mi e gba ida e gba ogbe se ami se ami tu se ami ti olorun ba ran mi ni se mo mo ohun re akoko ta wa yi o ni won da eto aye awon eyan
1: ru
0: number 2 o ni won delay won o ni woli e di de se oro na number 3 o ni won fi okuku ba won ja ani mo tun bere ki lo de ta won kan tun je won oju oru ki lo de ti won tun pada si ru
1: won ki
0: lo de ti won tun la lakala ki lo de ti awon kan o ni fo kabale gbogbo bo se sare to o tun pada si
1: square one
0: iyi pada buburu ni o ko ti odo olorun wa olorun de wi pe eni to ba ni olara yo ru idajo eni kan ni tori ko je mo so tele si poro baba isami eni fokoko yo lanu to yo me lenu olorun yo yo won le olorun yo yo won le olorun yo yo won le eyin okunrin e mura ni akoko awon okoko gba igboro won je ogogba lowo awon okunrin
1: especially
0: ito fini ka gbadua number
1: 4
0: awon eyan ti so kanu maya legeda
1: sa
0: they have lost things
1: what is so understand
0: won so kanu
1: they lost things
0: elomi so yawo elomi so kanu elomi so ipo
1: some lost their position
0: sensitive position
1: awon ipo to se pataki
0: fiancity ba fe lomi
1: Some lost things.
0: Elomi so
1: yunu. Some lost pregnancy.
0: Elomi so opportunity.
1: Some lost opportunities.
0: Eh, last chance to travel abroad.
1: But don't cool that
0: the last one. Some
1: lost things.
0: At the point of taking decision.
1: This is because we can do.
0: Eh, ni what done Elomi.
1: That's why they scattered their ways.
0: Oluwa wipe.
1: And the Lord says.
0: Oma.
1: Son.
0: Ni ka gbadura back to sender.
1: Let them compare back to sender.
0: On sama se.
1: That's what you do.
0: Ni church la ro
1: ni. And the church is money.
0: Mi o mo bo se ma
1: re. I don't know how you go about
0: this. But so ba ti bo yi.
1: Ko
0: gbe bag ye ko tete ma sabo nitori kini o igba to luwa ba ti da leyan ma ndide
1: psalm
0: 68 verse 1 o ni ki oluwa ko
1: tide
0: ka si tu awon ta re ka definitely there are enemies mo de gbadua lati oni lo gbogbo ota to ni oluwa sa won
1: lo
0: oluwa so pe enemy make attempt to cover some people.
1: Oh, thank God, you let me bring me money.
0: They cover some sensitive businesses. Shop where gba kankan.
1: Thank God, shop. This is not a shop.
0: Ni gba kan.
1: No.
0: O ma n tabo
1: so. Sometimes we use to make sales.
0: Ni gba kan.
1: Sometimes we go.
0: Awon eyan ma appreciate
1: it. People will appreciate you.
0: But won dan kobo
1: e. But they covered you now.
0: Nobody want to see you. Nobody want to celebrate
1: you.
0: Nobody want to appreciate
1: you. Nobody want to appreciate
0: you. Emi mo wi pe.
1: God is free to say.
0: Woli.
1: Prophet.
0: Adua meje.
1: Seven prayers.
0: Ni ka gba lori eto
1: yi. You
0: ka to lo.
1: Before you go.
0: Ẹgbẹ́ omi sọ́dọ̀ ẹgbẹ́ òróró sọ́dọ̀ iṣẹ́ ń bẹ lẹ́ni ẹ bọ́ sí ìdí pẹpẹ afẹ́kẹ́
1: alẹ́lúyà
0: méje ẹnìkan náà ti kẹ́ tó rọ̀ bá ti ká mi lára tí ó bá ti rán mi ẹ mọ̀ pé bó ṣe mọ rí mi méje
1: oyoyoyo hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
0: hallelujah. E koju si ona keji.
1: Don't touch the next place.
0: Ogo meje.
1: Ogo. Ogo. Ogo. Ogo. Ogo. Ogo. Ogo.
0: E koju si ona keta. Osana meje.
1: Osana. Osana. Osana.
0: Osana.
1: Osana.
0: Osana.
1: Osana.
0: Ona kani iye.
1: Iye. Iye. iye.
3: Orúkọ mi ni Ọlá Tinwo Ọmọlára láti ilé Akilapa. Ó yẹ kí n ti torí Muslim ni mo fẹ́. Àmọ́ àwọn kan ṣẹlẹ̀ nígbà tí mo ti jọ ìjọ yìí tí mo jẹ́ pé ìyàwó Muslim ni mi. Mo máa ń sá pamọ́ tí n bá fẹ́ lọ ni. Àmọ́ tí n bá ti wá ń bọ̀ báyìí kí ló kọ̀ pé à ṣe bọ́ sọ pé Ọlọ́run yìí dábìrà kí ló tiẹ̀ ń ṣe. Ó tó tẹ̀ ń kọ gbogbo owó mi lọ kò sí nǹkan kan. Mo kàn dé ṣọ́ọ̀bù mi ní bíi oṣù mẹ́ta. Mo kàn bá téèyàn kan já àwọn sweet oríṣiríṣi tó wọ́n bíi 15 kátọ̀. Mo bá kó sweet pé ta ló ní sweet ta ló jọ́jàlẹ̀ ìrí mò ń kó tà mò ń kó wọlé mò ń kó tà mò ń tọ́. Nígbà mi wá rí èmi ọ̀mọ̀lé mọ̀ wo owó ránṣẹ́ mi o. Èmi bá sọ fọ́mọ mi tó wà ní sukú pé nǹkan báyìí mo rí o kó má di pé wá fọlọ́pàá mú mi o. Nígbà mi rè ẹni béèrè èmi kó sweet èmi sáàrò owó mo ná yẹn. Ẹlẹ́ẹ̀kejì mo tún wá wá ń jọ Monday
0: lé.
3: Mo ta ni dádì. Mo tún wá wá ní Monday lé náà láti fi oṣù kan. Mo kó ọjà sílẹ̀ mi
0: fún ìbéèrè. Ẹ máa gbọ́ o, ẹ yẹ wá ní Monday tí mo sọ fún yìí o.
3: Mi rẹ ni béèrè ọjà mi, mo dẹ̀ ní ọjà bí almost 400,000 sí ṣọ́ọ̀bù. Mo wá ní kí ló dé pé àbí ṣáàdúrà mi ò gbà, mo dẹ̀ ń gbàdúrà dájú. Bí láti ṣe ní ẹ máa lọ, ẹ̀yin tẹ́ ti pẹ́ òun bẹ́ẹ̀ ṣe lọ ẹkẹ lọ́ra àánú gbà. Mo dẹ̀ dé ṣọ́ọ̀bù dẹ̀ tọ́jà
0: 250,000.
4: No sir.
0: Àdúrà tí mo gbà fún ìjọ yìí náà mo tún fẹ́ gbà yìí o.
4: Bẹ́ẹ̀ni.
0: Iye hours tó lò níwájú Ọlọ́run.
4: Ẹ̀mí mímọ́ o.
0: Fúnra Ọlọ́run kò sọ fún ẹ.
4: Ẹgbẹ́.
0: Ẹ gbàdúrà yìí.
4: Pray this prayer.
0: Ibi gbogbo tí wọ́n ti ń pariwo orúkọ mi.
4: Anywhere they are shouting my name.
0: Nínú ẹgbẹ́ òkùnkùn.
4: In darkness.
0: Fún ibi.
4: For evil.
0: Ẹ̀mí mímọ́.
4: Holy Ghost.
0: Lọ kọlu wọn.
4: Attack them.
0: Ẹ jọ ẹ gbàdúrà.
4: Please pray this prayer.
0: Bí mo ṣe jí bọ́ láàárọ̀.
4: That's why I had this early morning.
0: Ibi tí wọ́n ti mẹ́sàn
4: orúkọ mi. Where they are mentioning my name.
0: Tó ti mẹ́sàn orúkọ
4: mi. Mentioning my name.
0: Fún ibi.
4: For evil.
0: Yálà ní gúúsù.
4: Whether the east.
0: Ní àríwá.
4: To the west.
0: Ìwọ
4: oòrùn. To the north.
0: Tàbí ìlà
4: oòrùn. To the south.
0: Ẹ̀mí mímọ́.
4: Holy Ghost.
0: Kọlu wọn.
4: Attack them.
0: Kọlu wọn.
4: Attack them.
0: Àdúrà. Ìwé tó ma kó àdúrà
4: lẹ́sìn. It's possible you have a book where you write down this prayer point.
0: Tí n bá ti pè tán.
4: After I call it.
0: Tá a parí ètò.
4: I will finish the program.
0: Bó bá tún lè gbọ́ mi rédíò mi.
4: I can hear me on other radio stations.
0: Bó tún bá ti di bí ọwọ́ ọ̀sán.
4: But when it's around that
0: phone. Tún rẹ ní 30 minutes.
4: Give yourself like 30 minutes.
0: Kò tún tún àwọn àdúrà
4: yìí gbà. To repeat these prayers
0: please. Kò mú òróró kò àná
4: ìtì ara. I bet your head with oil.
0: N tí mò ń fẹ́ ni pé.
4: What I desire is.
0: Kí gbogbo yín jí aládùúrà. Wá fún lórí ọ̀fẹ́.
4: Because God has got this grace.
0: Tí wọ́n ń wá sí program.
4: They have come to our program.
0: Life and direct.
4: Life and direct.
0: Wọ́n mọ̀ pa kì í ṣeré
4: mẹ́. They know we don't play
0: there. Wòlíì Samuel Adébáyọ̀
4: Òjò. Samuel Adébáyọ̀ Òjò is the
0: name. Kò sí lára ẹni tó ń fa kókó
4: yẹn. In fact, among those that waste your time.
0: If you come, you will know what you come
4: for. Tó o bá wá ọmọ tó tóó náà
0: wá. Àárọ̀ ìní Sunday.
4: This Sunday morning.
0: Mo dedicate ẹ̀ ni.
4: I dedicate it.
0: Fún àwọn tí ọ̀rẹ́ sá lọ
4: gbẹ. For those that friends have injured.
0: David wípé.
4: David said.
0: Èyí ni ọgbẹ́ tí mo gbà.
4: This is the injury I received.
0: Lọ́dọ̀ rẹ̀
4: mi. From my friends.
0: Èyí ni ọgbẹ́ tí mo gbà.
4: The injury I received.
0: Lọ́dọ̀ ọmọ ìyá mi.
4: From my own sibling.
0: Èyí ni ọgbẹ́ tí mo gbà.
4: The injury I received.
0: Lọ́dọ̀ ẹni tí mo gbà ṣiṣẹ́.
4: From someone that I employed.
0: Ẹyẹ tí wọ́n ti betrayed.
4: That have betrayed me.
0: Ẹyin tí wọ́n ti sá lọ́gbẹ́.
4: You that they have injured.
0: Ẹyin tẹ́ ti fẹ́yàwó dáná.
4: You marry the wife and you
0: are indicated. Ẹyin tẹ́ ti wọlé ọkọ rọ̀
4: mọ́. You are indicated. Ẹyin tí orogún ti
0: fi nǹkan ṣe. You that orogún ti fi nǹkan
4: ṣe. You that other people have afflicted.
0: Àyà
4: ìlànà
0: ọlọ́run ọgbẹ́ yìí ní.
4: Ọlọ́run ọgbẹ́
0: yìí ní.
4: Ọlọ́run ọgbẹ́
0: yìí ní. Ọlọ́run ọgbẹ́ yìí ní.
4: Ọlọ́run ọgbẹ́
0: yìí ní. Ọlọ́run ọgbẹ́ yìí ní. Ọlọ́run ọgbẹ́ yìí ní. Ọlọ́run ọgbẹ́ yìí ní. Ọlọ́run ọgbẹ́ yìí ní. Ọlọ́run ọgbẹ́ yìí ní. Ọlọ́run ọgbẹ́ yìí ní. Ọlọ́run ọgbẹ́ yìí ní. Ọlọ́run ọgbẹ́ yìí ní. Ọlọ́run ọgbẹ́ yìí ní. Ọlọ́run ọgbẹ́ yìí ní. Ọlọ́run ọgbẹ́ yìí ní. Ọlọ́run ti ń takú.
2: Where friends are against me.
0: Níbi tí ọmọ ìyá ti ń
2: takú. Where my siblings are against me.
0: Níbi tí ẹbí ti ń takú.
2: Where my family is against me.
0: Níbi tí àti mo fẹ́ fà
2: sókè. Where those I want to uplift.
0: Tí wọ́n ti lọ ń takú.
2: Are opposing me.
0: Fẹ́ kí n mọ jù báyìí.
2: That I should not be more than this.
0: Wà ní arúgbó ọjọ́.
2: Hey, shut up this.
0: Ẹ lọ jà fún mi.
2: Fight for me.
0: Má kàdáwà.
2: Fight for me o.
0: Ọ̀gá máa bínú gbàdúrà yẹn kiri
2: nílé.
0: Olúwa, níbi tí èèyàn ti ń blọ́kì
2: mi. Where man is blocking me.
0: Ẹ lọ jà.
2: Fight for me.
0: Ẹ jà fún mi.
2: Fight for me.
0: Ọlọ́run yóò jà fún
2: ọ,
0: máa yà gàdá sẹ́tẹ̀lẹ̀, Ọlọ́run yóò jà fún
2: ọ,
0: ṣẹ́rẹ́ ń tẹ́mbẹ̀ lórí social
2: media,
0: ẹ ṣíà program,
2: ṣíà dis program,
0: ẹ ṣíà
2: ẹ,
0: tó bá pẹ́ 51 times, ẹ jà yóò pa, ẹnìkan sun ẹkún àfúsínú,
2: o
0: lè ran ẹnìyẹn lọ́wọ́, you can be the person's helper,
2: o lè jọ́lùrànlọ́wọ́ ẹ,
0: o lè jọ́lùrànlọ́wọ́
2: ẹ,
0: o lè jálànú
2: ẹ,
0: Ọlọ́run lè lù ẹ
2: fún,
0: wọ́n ṣe ń mi àwọn èèyàn
2: yìí,
0: kò dáa, wọ́n
2: wọ́n
0: dẹ̀ ń sọlé ọ̀la dáhùn.
2: I just find out how to help
0: you. Àwọn kan ní ayọ̀ nínú ẹ̀.
2: Some have joy in it.
0: Bẹ́ẹ̀ ti ẹgbẹ́ wọn sunkún.
2: When they see their mates fall.
0: Àwọn kan ní ayọ̀ nínú ẹ̀.
2: Some have joy in it.
0: Bí kílẹ̀ ọ̀la dáhùn.
2: When they empty your home.
0: Àwọn kan ní ayọ̀
2: nínú ẹ̀. Some have joy in it.
0: Bí kẹ́yìn lọ́kọ̀ kọ́ mọ lọ́mọ.
2: When they see that you don't have child.
0: Àbá alẹ́gẹ̀dọ́. Ẹ kẹ zuba yagadabẹ́rù aṣada. Lónìí ni mo kéde. Ẹ dá ìjì dúró.
2: Stop every storm.
0: Gbogbo ìjì táyé mi ń là kọjá.
2: Every storm my life is going
0: through. Ẹ̀mí mo dá dúró.
2: Only gospel talent to it.
0: Lónìí ni o.
2: Today.
0: Ẹ dá ìjì dúró.
2: Put a stop to that storm.
0: Kọ́ mọ gbèrí mọ́
2: láyé. Let it rise again.
0: Kí ìjì mọ́ gbèrí mọ́.
2: Let it stop never rise again.
0: Ẹ dá ìjì dúró.
2: Stop every storm.
0: Kí ayé mi ó sinmi.
2: Let my life rise. Àdúrà. Lọ́dúnkàjẹ́.
0: Àwọn ọba lórí ẹ̀dá ìjìdúró, lórí ayé ẹ̀dá ìjìdúró, lórí iṣẹ́ ẹ̀dá
2: ìjìdúró,
0: olúwa,
2: olúwa,
0: olúwa,
2: olúwa,
0: olúwa,
2: olúwa,
0: olúwa,
2: olúwa,
0: olúwa,
2: olúwa.
0: Mo ránṣẹ́ jáde.
2: I sent forth.
0: Ìjì dákẹ́.
2: Gbogbo
0: ẹ̀yí tẹ̀ ń sun ẹkún lọ́wọ́. Ẹgbẹ́ ìtúsílẹ̀. Ẹgbẹ́ òmìnira.
2: Ìdáná
0: ẹ ò jìyà mọ́.
2: Mo
0: fẹ́ dé òkè lọ. Ẹ jẹ́ kó kó àwọn ẹlẹ́dùn
2: wọlé.
0: Àti tán bá nílòkè lọ.
2: And what about the health of them?
0: Mo padà
2: bá. I'll be right back.
5: Ọkọ mi ni Mojí Sọ́lá Ìdò. Bàbá ló jèrè ọkàn mi.
0: Ẹ pàtẹ́ wọn fi
5: Jésù. Àṣekò. Bọ̀ mo jọ ìpè ní 2023 March. Dàtà ìwà lọ́hùn yẹn. Bàbá ṣe wá dé gbogbo ẹ̀wọ̀n ń pariwo authority. Mo ní kí ló dé kí ló lè tó yìí. Mọ́mì mi ló ní kí n wá. Àwọn lọ́ máa ń gbọ́n ẹ̀kọ́ mo ti wá. Wọ́n á ní kí ló dé. Wọ́n wọ̀nyá tí mo bá pàdé ń jẹ́ wọ́n jẹ́ èèyàn tó dá. Wọ́n ní àtẹ́bàjẹ́ ìṣe bàbá dá òkín nìkan. Mo ṣáàbà wọ̀nyàn gidi pàdé wọ́n sọ̀rọ̀ wọn fún mi. Bọ̀bí wọ́n ṣe ń ṣe tán yín èèwọ̀n jẹ́ mo kọ̀pá kí ló ṣẹlẹ̀ kí ló lè tó yìí. Eléèpọ̀ o. So mo ṣáà ń wọ̀ wọ́n. Bàbá wa sọ pé ìwọ kan wà bí ilé ni o. Ọlọ́run tó bá Ọlọ́run ní kí n sọ
0: fún ẹ. Ẹ pè sókè. Ọ̀tọ́rìtì. Ok, ẹ já wo bó ṣe ṣẹ́ fóònù náà.
5: Ìwọ kan wà bí ilé ni o. Tó bá ti sọ mítà rẹ̀, o lè ní ẹ jàgbà ní ọwá jẹ́rìí gbà ni. Ọlọ́run jẹ́ ni sọ fún ẹ pé tó bá ti sọ mítà rẹ̀ fóònù o lè lẹ́rìí. Mo lémi ni bàbá yìí ń báwí o. Mo wá délé gbogbo nǹkan tí máa ń lò ọ̀dọ̀ àfa igbá tẹ́lẹ̀ máa mú mi lọ tọ́lọ̀ máa mú láti 2022 tí mo ti kó wọnú wàhálà yẹn. Mo wá da gbogbo ẹ̀ nù. Mọ́mì mi wáá ṣe mo sọ fún ẹ pé kò máa gbọ́n mọ́mì mi ló máa ń gbọ́n wọn. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. O lè náà gbogbo gbà yín ó tún fẹ́ fì mí mú o pé wo ilé nǹkan tá a rí nǹkan kan ẹ̀. 2022 yẹn mo tún padà. Tí bá sọ́dọ̀ mọ́mì mi ní irun ẹ, mo ṣáà máa ń débi. Ìgbà tó wá di 2024 sí 2020, mo wá lọ sórí òkè ní January èlé. Ọmọ mi wá pè mí first born mi. Ó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀gbọ́n dáàdì ẹ̀ tó nílé epo. Ó kò ní mọ́mì. Dáàdì sọ fún mi sínsìn pé kí n lọ ó ti ṣe jam ọ̀mú. Ọmọ jam tọ́ṣe lọ́dún tó ọ̀mú wọn. Wọ́n tún wá ní kọ́ wá tún ṣe. Pé tóun bá ti get admission, wọ́n máa rán gbogbo school. Pé kí n bá òun jẹ́jẹ́ ń bẹ̀, mo wá jẹ́jẹ́ sìmẹ́ǹtì kan. Dàtí mo wá dé, mo wá san. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run léni pé bàbá jèrè ọkàn mi, wọ́n jẹ́ tún fọmọ mi aládmíṣàn. Ẹ̀gbọ́n ọkọ mi, ẹ jẹ́ tún san gbogbo skul ọmọ mi. Mo ò ní wọ́n nẹ́ra, mo ò lẹ́ni tì. Ọlọ́run jẹ́ fàánú gbá mi, mo jẹ́ lọ́wọ́ ìyanu. débi pọkọ mi tó máa sọ dáadáa ọlọ́run orí òkè ego ọlọ́run ọtọ́rí tìdúkọ ni mo máa pè mo ní mínísítì kọkọ mi lẹ́yìn ẹ̀mọ́ mo jẹ́ ń rí mi ò ìnáwó bọ̀tọ̀ ọlọ́run fọmọ mi ó fọmọ mi gbà mí lẹ́dúrà lẹ́nu àdúrà gbé mi mo rágbára ọlọ́run mi ò sanwó naira ọlọ́run jẹ́ ṣàánú mi ẹni ẹ̀ náà máa gbé gbogbo responsibility ó jẹ́ gbé a ní ilé 500,000 ó sọ ní last week tí mo tẹ̀lé ọmọ yẹn lọ
6: hallelujah.
0: Dua, I pray.
6: Bí Olúwa ṣe ń bẹ.
0: As the Lord liveth, I see
6: us. Ṣé mi ẹ wà?
0: And his spirit also.
6: Gbogbo ẹni tó ti kàn ní pápẹ́ dandan.
0: All those that say compulsory.
6: Àwọn máa rẹ̀ yin ẹ̀.
0: They are going to see your head.
6: Wọ́n ṣubú lójú
0: rẹ̀.
6: So na service ni ló kà mí
0: lára. Today's service, I'm so concerned about it.
6: Ó dẹ̀ máa le
0: gan. And it's going to be massive.
6: Orí nǹkan méje ló bẹ̀sẹ̀.
0: Because seven things will happen there.
6: Number one.
0: Àkọ́kọ́.
6: Gbogbo ọ̀tá ti gba ara lọ́wọ́ wọn.
0: Those that have lost their potential.
6: A sì gba ìbùkún lọ́wọ́
0: wọn. Ìkẹ́jì.
6: Àwọn tó ti gba ọgbẹ́ lọ́dọ̀ rẹ̀.
0: People that have been wounded by their friends.
6: Àbí lọ́dọ̀ ọmọ ìyá.
0: Or from their family members.
6: Wọ́n náà fẹ́ wòsàn.
0: They don't want to heal them.
6: Number three.
0: Ìkẹta.
6: Àwọn tí gòkè tí wọ́n jábọ̀.
0: People that keep rising and falling.
6: Bàbá mi ló ń fẹ́ fà wọ́n
0: sókè. Oh, they don't want to put them up permanently.
6: Number four.
0: Ìkẹrin.
6: Àwọn tí wọ́n bẹ́nu gbèsè.
0: Those that are in debt.
6: Sáàmù Abáṣe máa
0: bọ́ nù. I don't know way out.
6: Ẹ mọ̀ fi àárọ̀
0: ìṣeré.
6: Sorry Sunday service.
0: This is Sunday service today.
6: Àti ìṣeré ẹ̀rí.
0: We have never had such a
6: thing. Lọ́jẹ̀ wa máa kẹta
0: tó tọ́ báyìí. That's why I'm shouting it now.
6: Gbogbo ẹ̀ka ìjọ wa.
0: In all our branches.
6: Káàkiri.
0: Globally.
6: Ní Èkìtì
0: ni o. Ní Èkìtì.
6: Ní Àkúrẹ́
0: ni o. Àtàkúrẹ́.
6: Ní Ajá ni o.
0: Àtàjá.
6: Ní Ògìjọ ni o.
0: Àlògìjọ.
6: Ní Ṣàgámù
0: ni o. Àṣàgámù.
6: Gbogbo ibi tẹ́ ka ìjọ
0: wa wà.
6: Everywhere
0: we have our with all the branches.
6: Nítorí àárọ̀ yìí.
0: Because this morning.
6: Àárọ̀ tó lágbára
0: ni. It's a very powerful morning.
6: Láti òní lọ.
0: From today.
6: Wọ́n ní rí ẹ̀dá
0: rẹ̀. Amen. Wọ́n ní stop it.
6: Wọ́n ní rí ẹ̀dá
0: rẹ̀. Amen. Wọ́n ní stop it.
6: Láti àárọ̀ dalẹ̀ rẹ̀.
0: From your money to your age.
6: Ogun òní dẹ́rẹ́.
0: Amen. Wọ́n ní stop it again.
6: In the name of
0: Jesus.
6: Ẹja wa ké.
0: So let us shout.
6: Olúwa.
0: Olúwa.
6: Ẹ fi èèyàn rere pààrọ̀ èèyàn búburú ní agbègbè
0: mi. Use the right people to replace wrong people in my life.
6: Give the good people.
0: Àwọn èèyàn tó dá.
6: Use them to exchange
0: bad people. Ìwọ́
6: Ẹ fún mi ní àwọn èèyàn rere.
0: Give me good people.
6: Kí wọ́n dípò èèyàn búburú.
0: To replace the right
6: people.
0: Ẹ gbígbà. Ṣé o gbígbà jẹ́? Ṣé
6: Dojukọra
0: wọn. Let them challenge each other.
6: Kí wọ́n para
0: wọn. Let them kill each other.
6: Àríwọ́ lè ṣe
0: wọ́n. Ẹ̀rọ ọjọ́. Ẹ̀rọ ẹni tó ti ọ̀tá mi náà. Ẹ̀rọ láti lẹ́jọ́ ọ̀tá
6: mi. Ẹ̀rọ ìbítan ti ń sọ tẹ̀mí.
0: Where the applied nipple against me.
6: Gbogbo ẹ̀yin tẹ̀ dá kọ́mpìnì ni.
0: All of you that have
6: done this. Ẹ̀yin ẹni òkè ẹ̀yin àkọ́bí.
0: You are the top you boss.
6: Ẹ̀ gbàdúrà
0: yìí. Pray this prayer.
6: Gbogbo ẹ̀yin ọmọ ológun.
0: All you glorious ones.
6: Ẹ̀kẹ́.
0: Shout.
6: Ibi ẹ̀ ti kórajọ lòdì
0: sí. Where they gather against me.
6: Bàbá tú wọn
0: ká. Scatter them all up.
6: Tú wọn ká.
0: Scatter them.
6: Tú wọn ká. Ọlọ́run bàbá
0: máa ń lọ́pọ̀ ní
6: ẹgbẹ́ dábà yà
0: ṣá.
6: Mẹ́tẹ̀ lẹ́bí ẹ̀dá yà ṣá. Olúwa tún wọ́n ká. Olúwa tún wọ́n ká.
0: Olúwa
6: tún wọ́n ká. Olúwa tún wọ́n ká. Olúwa tún wọ́n ká. Olúwa tún wọ́n ká. Olúwa
0: tún
6: wọ́n ká. Olúwa bá pẹ́ 1,000,000. Lẹ́mìlì ẹ lórí.
0: Olúwa mi ò bá yìí.
6: A ó borí.
0: A
6: ó borí. A ó borí. A ó borí. A ó borí. Sọ pé agbára tí ò ṣe jábọ̀.
0: Ṣé bọ́lá ta kaná fi kú dáa?
6: Agbára tí ogun ò lè borí.
0: Bọ́lá ta bàtú kaná fà kọ́.
6: Agbára tí ọ̀tẹ̀ ò lè borí.
0: Bọ́lá ta tùrẹ́ bọ́lá kaná fà kọ́.
6: Wọnú ayé mi o.
0: Ẹ̀ta ìtọ́mẹ́.
6: Wọnú ayé mi o.
0: Ẹ̀ta. Lọ́gbọ̀n.
7: O fẹ́ràn rẹ̀ o, ẹ̀ṣẹ̀ ló mú ya pa wá. Dágbére fẹ́ṣẹ̀ kó lè mọ bó ṣe fẹ́ ọ, bọ́lọ́run lajà kó lè rojú rere.
8: Ìjà tọ́lọ́run bá bẹ̀ jà.
7: We got fight with you.
8: Ọ̀tá ò lè dúró.
7: Enemy cannot stand.
8: So súnmọ́ lọ́run
7: lẹ́nu. So drop close to God today.
8: Get close to him.
7: So mọ pẹ́kípẹ́kí.
8: Say to yourself, God.
7: So kúrò ìpọ́ lọ́run.
8: I am ready to serve.
7: Mo ṣe tọ́lá ti sí.
8: In all my life and with all my
7: pẹ̀lú gbogbo ayé mi.
8: And everything.
7: Àti ọmọ tí mo ní.
8: Bẹ́ ọ tó bá lè ṣe bẹ́ẹ̀.
7: Please if you can do that.
8: Lórí bó ṣe máa ga tó
7: láyé. You see how great you be.
8: Gbéra láàárọ̀ yìí.
7: Leave home this morning.
8: Lolo bus
7: stop. Lolo bus stop.
8: Ní Fagba.
7: At Fagba.
8: Ni Lagos State.
7: Lagos State.
8: Ago mẹ́fà
7: ìdájú. 6 a.m.
8: Ẹyin tẹ wá káàkiri gbogbo
7: other states. Doctor Kim, other places.
8: Ebi tí àwọn centers wa bá wà.
7: Edwin, you have a center.
8: Ẹyin tí ò bá centers wa
7: kò sùn mọ́. And if there's no center close to you.
8: Ẹ lọ gíù pẹ̀lú Facebook
7: yìí. Go and get set with your Facebook.
8: Mo máa wà live.
7: We are going to be live.
8: Facebook.
7: On Facebook.
8: Instagram.
7: On Instagram.
8: TikTok.
7: On TikTok.
8: YouTube.
7: On YouTube.
8: Láàárọ̀ yìí.
7: This very morning.
8: Torí àṣírí ti
7: tu. Because secret has been
8: revealed. Ìkòròdú.
7: Ìkòròdú.
8: Ago mẹ́jọ.
7: Hey, expect the prophet.
8: Nísìmọ̀ bẹ̀.
7: 8 a.m.
8: Mo máa wọ bẹ̀ yẹn.
7: I'll be there.
8: Láàárọ̀ yìí.
7: This very morning.
8: Ó da fún
7: yà mẹ́.
8: Na ọjọ́ Sunday.
7: This Sunday.
8: Mo máa ń sọ pé kẹ́ ẹ san
7: ìdámẹ́wàá. I do tell you, give your tithe and offering.
8: Kẹ́ ẹ fi pè ẹjọ́.
7: To challenge
8: you. Ọ̀tá ń ṣe lọ́wọ́
7: yìí. What are you now?
8: Every day ló máa fọ̀rẹ́ kan.
7: Every day you be supporting me and offering.
8: Lọ́wọ́ mo tún ti dá tèmi.
7: I give for today again.
8: Mo ti ìdámẹ́wàá mi jà.
7: I use my tithe to fight. Fight for me.
8: Yóò sì dá fún mi.
7: Ẹ máa ti.
8: Lójúmọ́ la ń fún ẹni church account.
7: Every day we give you the church account.
8: Ẹ bá fún ọ ní àkáǹtì yẹn.
7: We give you account again today. The account is the Ecobank. Ecobank account. 0970003215 again Ecobank account 0970003215 that is Freedom Apostolic Revival International Ministry. This is the name of the account. Or you can use our Providus Bank account. Providus Bank account is 8900512948 again Providence Bank account 8900512948 Freedom Apostolic Revival International Ministry is also the name of that account. Enquires that details call us on 081-123-2 in 5 places. Or you can use 070-81-16-4090. Happy Sunday.
8: Bí Olúwa ṣe ń bẹ tí ẹ
7: mi wá. Àdìwálé mẹ́ta lè fi ìtọ́sí wà á gòkè.
8: Ẹ mẹ́.
7: Láti jẹ́ tòkítọ́.
8: O ò ní jábọ̀
7: ìjọ sábẹ̀.
8: Wà á jẹ́ ìyìn.
7: Lọ bí gbé.
8: Àdúrà rẹ
7: gbọ́. Yẹ mẹ́.
8: Ogo rẹ fún.
7: Yọ jọ ní sípọ̀t.
8: Ìdàndé
7: mọ́. Ẹ mẹ́.
8: Kò sí ìdádúró mọ́.
7: No more stagnation.
8: Gbogbo ẹni tó lò máa dá
7: dúró.
8: Anyone
7: that
8: wants
7: to stop you.
8: Wọ́n á fẹ̀
7: mi wọn.
8: 102-115 Olúwa,
7: Lord,
8: ibi tí ẹ̀nìyàn rò pé mi ò lè
7: dé. Where my self will never get to.
8: Ẹ gbé mi débẹ̀.
7: Take me beyond
8: there. Ẹ̀dẹ̀ ránu gba.
7: I shall pay mercy.
8: Ọkàn yà bàlẹ̀.
7: Amen.
8: A pàdé church.
7: We meet at church.
8: Láàárọ̀ yìí.
7: This very morning.
8: Gbogbo ẹ̀ tẹ́ bá
7: rí. Anyone you see.
8: Ẹ sọ fún wọn
7: pé. Tẹ́lẹ̀.

0: Big a big bag.
1: Gaining velocity on Adaba FM.
2: Live it. Live it.

Mimi, mon

0: 88.9 FM. A tutti fu fere.
1: Adabayo.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa fani lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòlọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara.

0: Arun Balarabe Abiodun Akinwumi ko lo soju Akure North and South Federal Constituency labi ase egbe oselu African Democratic Congress ADC Balawumi Balawo Balawu gbogbo wa.
1: Jẹ́ tilẹ̀ ti gbọ́ nípa ilé ìwé kan, Jackie College of Health Sciences and Technology. Lórúkọ rẹ̀, ilé ìwé tí ó tilẹ̀ ní ìmọ̀ nípa ètò ìlera, ìmọ̀ sáyẹ́nsì àti ìmọ̀ ẹ̀rọ. Ọkí ni wọ́n láàrin ẹ̀yẹ. Wọ́n láwọn ohun èlò ẹ̀kọ́ tó jẹ́ ti ìgbàlódé. Tí àyíká ilé ìwé ọ̀hún gan dáńtọ́. Jackie College of Health Sciences and Technology ló wà ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrọ Ekiti nípínlẹ̀ Ekiti. Ilé ìwé yìí ti gbóúnjẹ ìjọba wa. Àti pé ẹ láǹfààní láti kẹ́kọ̀ọ́ gboyè certificate, diploma, OND àti HND láwọn ẹ̀kọ́ wọ̀nyí. Community Health Technology, Health Assistance Medical, diploma in public health àtàwọn yòókù. Àti pé Ekiti State College of Health Sciences and Technology ìlú Ìjẹrò ni yóò fáwọn akẹ́kọ̀ọ́ gboyè ní certificate wọn. Ibo gan ni ilé ìwé yìí wà? Opposite First Samuel Ọ̀gangan nílùú Súpárì Àkókó nípínlẹ̀ Ondo. Fọ́láyé Lẹ́kùnrẹ́rẹ́ sáwọn nọ́mbà wọ̀nyí 08120644426 tàbí 08153778744 àti 08153750072. Jackie College of Health Sciences and Technology wọ́n gba ìmọ̀ láti lè di adarí lọ́jọ́.
2: His Royal Majesty Oba Fashusi Richard Adewale Faduli the Second and Assistant Commandant General retired Olusupada Osupare Kingdom. Ewu na opawode yin be ni nlo fi ohun ola lomo pandoro yin gbo ifi ni kolokolo ago yin fi njo oni adupe koja e ku orire o on your meritorious retirement from the active service in the Nigeria Security and Civil Defense Corps NSCDC and the celebration of 68th birthday Diamond Jubilee of God's faithfulness, mercy, numerous achievements, favor and unwavering commitment to the humanity in Nigeria and Supari at large. Thursday, ojo kinino shukewa, 1st October 2026. Ni dede agogo mewa uro at the Supari town hall. Ni temu temu jolomi jolomi faji to buwaya. Yo shele. O kabiensi wa. Iku babaye ye. O bade kolujo. O dudu asode dero. Kabiensi. May you reign mona your forefathers. And your reign bring peace, harmony, development and longevity to the people of our land. Here is Supari at Chukukitewa. Amen. Chief Olesa of Ori Supari. Chief of Staff to Ori Supari. Chief Adeboro Animash. Oloye Giga Kilani, Olugbe Osupare, Oloye Giga Alabi, Oloke Ogbon Foke Ogboro, announcer on behalf of Obasin Council.
3: Bẹ́ẹ̀ ni o, ta bá dárúkọ iléèwé tó ní ìmọ̀ tó sì jẹ́ iléèwé gbogbo oníṣẹ́, iléèwé Edward Olaseni Polytechnic Edolapoli Adowa Akoko Ondo State jẹ́ ọ̀kan gbòógì nínú wọn. Ààyè ìgbaniwọlé sí iléèwé Edward Olaseni Poly Adowa Akoko Ondo State 2026-2027 ti ṣí sílẹ̀ báyìí o.
4: Àwọn ààyè ẹ̀kọ́ tí ó ṣí sílẹ̀ ní iléèwé Edward Olaseni ni wọ̀nyí: Electrical and Electronic Engineering, Science Laboratory Technology, Business Administration and Management,
3: Science and Statistics. Bẹ́ẹ̀ni ayé ṣì wà fún ẹni tó bá fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ bíi oṣù mẹ́fà àbí ọdún kan fún àwọn bíi Fashion Designing Technology, Graphic Designing and Printing Technology, Event and Social Management, Food and Baking Technology, Networking, Leather Technology.
4: Ẹni tí ó bá nífẹ̀ẹ́ sílé ìwé Edola Poly gbúdọ̀ gba JAMB tàbí kí ó máa bọ̀ ní ọgbà iléèwé láti wá gba fọ́ọ̀mù ìgbaniwọlé ní iléèwé Edola Poly
3: tí ó wà ní ẹgbẹ́ Àjọwá Town Hall nílùú Àjọwá Àkókò Ondo State. Fún akẹ́kọ̀ọ́ tó bá ní ọgbọ́n sókè JAMB wá gbà wọlé lẹ́sẹ̀kẹsẹ̀, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 07 7 9 2 1 8 8 8 6 àbí 08 0 3 2 5 3 4 5 4 8 lórí ẹ̀rọ ayélujára Edward Olaseni Polytechnic Àjọwá at gmail.com. Ààyè ìgbanisílé ìwé Edward Olaseni ń lọ lọ́wọ́.
5: Wọ́n ti bẹ̀rẹ̀ kí wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
7: Ìrékálí for Christ! Ìrékálí for Christ! Ìrékálí for Christ! Ti ọdún 2026 wọlé dé o! Hallelujah! Tàbí agbára kìí ṣe nípa orí ọ̀fẹ́ ọlọ́wọ́ bá mi ẹ̀dùnmàrè tó jókòó sórí ìtẹ́ rẹ̀. Ayẹyẹyẹyẹyẹ orí rẹ̀ àṣẹ pé lọ́mọdé lágbà tí gbogbo ọ̀tọ́ọ̀lù sí ìpàdé àdúrà ìrékárí for Christ ṣọdún yìí. Bí àlàkalẹ̀ rẹ̀ yóò ti lọ́rẹ̀ tó bá di ọjọ́ kẹrìnlélógún, ọjọ́ karùnlélógún àti ọjọ́ kẹrìndínlógún oṣù kẹsàn-án ọdún tá a wà yìí, tọ́tọ́ lè tò lera ọ̀fẹ́ free medical service. Orí ọ̀fẹ́ wọ̀mùwọ̀mù mọ̀ rẹ̀ fún gbogbo àwọn tí bá gbé ní agbègbè ìdógún, àfò, òkèlúsẹ̀, ìlú ẹ̀ní, ìpele, ọ̀gbọ́n ẹ̀ní, ìmẹ̀rì, ọ̀sẹ̀, ìrẹ́kárí àti ute venue pápá ilé-ìwé Holy Trinity Primary School ṣe ń bẹ ní ìlú ìdú ẹ̀ní nípínlẹ̀ Ondo tó bá wá the 1st of October. Wọ́n kọ́ni wáfíà and crusade. Wòlíọ̀n lọ́run alẹ́ ayé prophet Samuel yóò máa wà kalẹ̀. Ìsọjí náà yóò wáyé pápá Holy Trinity Primary School ọ̀hún nílùú Dual. Ìrẹ́tàrí for Christ ti ọdún yìí. Ó bẹ jẹ́ ojú ẹ̀ ó máa ka mọ̀mọ́. Jésù lọ́wọ́.
8: Ẹ̀rọ náà fọkàngan ní ẹkọ bẹ́ẹ̀gùn kàgbà. Bẹ́ẹ̀ pé tí yí ẹsẹ̀ yé. Ojú orí ìjà yárí poro ìjà. Odù máa re jẹrẹ. Oró ti ṣe fọra yó látún ní sanwó tọmọ tulẹ̀. Àwọn orogun níjọ àgbá yí àgbá ìjà. Àwọn ọmọ ẹ̀yọ́ ńlẹ̀ ooo. Bami Sam Ray. Sẹ́kítìrì kábíyèsí alálọ́lí. Ké bá ti dìjọ́ ẹ̀tàdọ́gbọ̀n ojú yàwá ga yìí. Èrò yá bí Bami yọ̀. Iyì CAC odò ìwòsàn. Ùlálọ́lí ọ̀rọ̀. Ṣífàtúlí sanwó ọ̀ṣẹ́ta yìí. Ìbami yóò dún rẹrẹ bẹ́ẹ̀ pè tọ̀sán. Ọmọ alálà ó ti ba Ùlálẹ̀ lí. Ọmọ alálà gbókùn. Ọmọ Ronalẹ̀. Ọmọ Ṣagbẹ̀mú yàrá. Ọmọ Ṣẹkẹ̀ṣẹkà dòdò. Ọmọ lóore tẹ̀rẹ̀ wèrè o. Ajíbẹ́tẹ̀ ọmọ lóore chéré. Ọmọ Màrẹ́ wo kú oríire Obama gidi. Wọ́n ti ṣọgọ́rùn ọdún yí ẹ gẹ́gẹ́. Tùwárẹ́ júra yè ṣòmú rẹ̀. Ń gbádùn ní. Ọlọ́lẹ́rẹ́ o. Bàbá lóye.
9: The Ondo State Water Corporation Project Implementation Unit under the Ondo State Ministry of Water Resources, Public Sanitation and Hygiene in collaboration with the African Development Bank announces the commencement of the physical construction phase of the Akure Water Supply and Sanitation Project. As the laying of primary pipelines begins, some roads, farmlands and landed properties may be temporarily affected. If you or your property is affected in any way, including issues relating to compensation, blocked roads, gender-based violence, exploitation, or sexual harassment, please call the toll-free line 0800-000-0266. Complaint boxes are also available at project sites for prompt resolution. You can also contact us on our email complaints.awsspiu@gmail.com.
10: Honorable Ayodele Akande, Commissioner for Water Resources, Public Sanitation and Hygiene, appreciates Governor Lucky Orimisun Ayedatiwa for his commitment in providing clean water for us in Ondo State. Odatiwa, Odiron.
11: Fífí òògùn apakòkòrò Lavicide yìí ti bẹ̀rẹ̀ ní àwọn agbègbè àkókò South East àti Ìfẹ́dọ̀rẹ́. Àwọn òṣìṣẹ́ tí wọ́n ti dálẹ́kọ̀ọ́ lórí rẹ̀ tí wọ́n sì wọ aṣọ uniform ti ètò àrùn ibà yóò máa bẹ àdúgbò rẹ̀ wò lẹ́ẹ̀kan fún oṣù márùn-ún láti oṣù kẹjọ yìí láti ṣe ìtọ́jú ibi tí ẹ̀fọn ti ń bímọ pẹ̀lú òògùn tó yẹ láti dènà kí àwọn ọmọ ẹ̀fọn má bàa di ẹ̀fọn ńlá. Jọ̀wọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí ẹ sì fún wọn ní àyè sí gbogbo ibi tí wọ́n mọ̀ pé ẹ̀fọn ti ń bímọ sí. Ẹ má gbàgbé láti má jẹ́ kí omi kí ó dágún sí ojú kan ní àyíká ilé yín. Ẹ bo àwọn àgbá tàbí rọ́bà omi mọ́lẹ̀ dáadáa kí ẹ sì sọ àwọn rọ́bà tàbí àgbá tí ó lè kó omi pamọ́ dànù. Iṣẹ́ àkànṣe yìí ti bẹ̀rẹ̀ ní oṣù kẹjọ yìí, ó sì máa jẹ́ ìgbà kan lóṣù fún oṣù márùn-ún. Ẹ gba àwọn aládùúgbò yín nímọ̀ràn láti ṣe àtìlẹ́yìn fún àwọn òṣìṣẹ́ náà kí wọ́n sì kó ipa nínú ìmọ́tótó àyíká yín. Rántí láti máa sùn sí abẹ́ àwọn apẹ̀fọn tí a fi oògùn sí ní alaalẹ́ láti dáàbò bo ara yín àti ẹbí yín lọ́wọ́ àrùn ibà. Fún Nàìjíríà tí kò ní àrùn ibà mọ́, kó ipa tirẹ̀. Ìkéde wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Ondo àti àwọn alájọṣepọ̀ fún àrùn ibà.

0: tiwọn náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjọ́dún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fẹ̀ta fẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
1: Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Adéṣídà Road Àkúrẹ́.
0: Kẹ́ ní ètò ọjọ́dún ẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbà yògbà, á jì jó ta wara wara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344.
1: Grace 08032474686.
0: Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí Rédíò Àdàbà ó ti bẹ̀rẹ̀.

0: àdójọ náà sí
1: ẹlàjọ ṣe
0: ọdún ilé ìfúta
1: festival 2026
0: mo dì ti yí ọdẹ wẹrẹ
1: ẹlàjọ ara
0: orílẹ̀ mi kẹ́hìndé
1: owó nàbí
0: ṣe mọ̀ sìkò ikí
1: kábíyèsí ọba dr aládẹ́dọ̀ òyìnbó ògúnládé
0: aládẹ́lù
1: cfa
0: ọ̀dúndún kejì
1: ìdẹ́jì
0: àpáyàmọ́ tura
1: ọ̀fàkúrẹ́ kingdom
0: fọ ọmọ òkú ọdún ilé ìfúta
1: o ti ṣe lọ́dún
0: wà á dìṣe lẹ́ẹ̀mẹ́rin
1: kíkẹ́mi akí ọlálẹ́dẹ
0: àkúrẹ́ pátákó gidiro
1: ẹ̀rọ ni a máa dún ṣe
0: ìrajù gbóná
1: iṣẹ́
0: kábíyèsí
1: ọmọ
0: wọ́ọ̀mẹ́kọ̀
1: kèrè òwúrọ̀
0: gẹ́lẹ́
1: ewé
0: gígùn àti
1: lórí àpèrè
0: àbárẹ́
1: ẹ̀jẹ̀
0: ọlọ́mọkùnrin kẹ́hìndé
1: ogbólábí
0: ìlú ìlú bátímọ̀
1: ìbẹ̀rìlà
0: lamẹ́ríkà
1: lẹ́bọ̀n kẹ́mi akéde
0: kí kábíyèsí
1: ọba aládẹ́tọ̀ òyìnbó
0: wọ́n ti ṣojú èyí
1: ẹ̀mẹ́ alájàdù palẹ̀ mọ́.
2: Yo yanra oyin okun ekiti kete emi omo ni goroso ekiti orumole keje ba were ni wele ekiti wo fere rule lolo ka muro olorun abolu si dikie wo fere television ni o wo fere fan ni o wo fere deep freezer wo fere washing machine wo fere microwave wo fere ro kitchen gas cooker and co eyo abolu si dikie eyo wo yo asan die die kan de gba ne ele ele lori wo yo san lososu wo yo san losose ko ati san ore darin a gbe un ko yara ko so ti ye obe na run yeyeye lai se ele ni o office re le danko plaza laji losun lado ekiti e o wo kan si o pelu number 07074843351 emi pe le kan si 07074843351 so ti yo
3: ya de rule o

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ẹ tọgbọ́ ìyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDKẹ wà?
4: Èmo ló tún jẹ́ CDKẹ báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDKẹ, ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDKẹ, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn.

0: sanwóji díẹ̀ láìsí èlé owó lórí ọjà. Tó o bá lọ́dọ̀ wa, download CDK lórí Play Store àti Apple Store.
1: Ilé iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹlẹ́ pé
2: 0707-483-3351.
3: Se ngbadun adaba
4: mo ngbadun adaba
3: mo ngbadun adaba
4: mo ngbadun adaba

0: ìjọba ẹgbà mi ẹrà mi kalẹ ọrọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
1: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ bá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide
2: ẹkùdẹ́dẹ́ àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí àtúgbẹ́ nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jẹ́ agbọ́kùnrin sí níbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa seed care ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDK má fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé nínú ìkàlẹ̀
3: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulrakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di múmúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ní CDK a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń báyìí ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹlẹ́ mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí torí mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín o kẹ wá sọ fún àwọn káwọ wa lọ bá yín sanwó o torí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó owó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn òun gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi màá tún máa sanwó lọ síbẹ̀ tí máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mílíọ̀nù látọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni ò níbi tí owó ti ń jáde àá gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa san àwọn olo nkan ti CDK wa fun ko wa so yipe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin ka bo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi wo yin si e mo ri nbe bo se wole bo se jade afani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
2: office nigba to je pe ni epe kan kaakiri
4: ile ise wa wa ni Exodus filling station ladojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure ele pe 0707-454-2995
2: oro le ti gbogbo eyan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro ipe bo le sese bawo ni kini awon se bossi ona na re e tele won CDK o di gba kan na won seun
4: ile ise wa wa ni Exodus filling station ladojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure ele pe 0707-454-2995
5: CDK

0: 89 FM. Ẹ tó kú dédé ìwòye ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tó bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi ṣe òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Ṣàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ó wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Aba Mixture. Láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó bá mọ̀ wípé ọkọ rẹ̀ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ ta ànasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Aba Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́. Àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Aba Mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá máa wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Omi pọ́nbélé náà fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí. Always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè lọ́ọ̀ náà mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
1: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà tiẹ̀ kan sùn lọ ni.
2: Abba ayé òkú ti ìgbọ́ ni nípa 24/7 Aba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Aba Mixture kò lọ́tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Aba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 09162662253 09162652
0: náà ni. Ṣé wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Aba Mixture yìí. Nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 09160626253. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 09160626253. Tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé. Ire o.

0: Nine FM, the peace of a dove.
1: Big bag.
2: Gaining velocity on Adaba FM.
3: Se ń gbádùn àdàbà.
4: Mo ń gbádùn àdàbà.
3: Mo ń gbádùn àdàbà.
4: Mo ń gbádùn àdàbà.
3: Mo ń gbádùn àdàbà.
4: Gbogbo wa la ń gbádùn àdàbà.
5: Bàbá ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
6: Abba, aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mission kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà.

0: Ẹ̀yẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wo bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Tó o bá jí gbogbo ara máa romí tí iṣára yóò máa fà mí so láti bàrá ìdí dé ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
2: Àgbòyé ìṣelọ́sẹ̀ jẹ́ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ̀ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ọ̀sẹ̀ àtọkùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kí náà má ṣe wá lẹ́ni tí ó máa wà núlé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ìjọ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn, bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ní tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ ọkọ tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbí oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹni má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba si ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe kap mi eju kap dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta saloru ta ti ko wa lati ilu seyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 tudu yemi lane opposite oyemegun grammar school nilu akure ero bani soro mi re o sabu o 64 60 64 19 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akure to je pe a ri anfani re je nilu akure ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe lagun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to olohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lo akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
5: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun ko ni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gopo gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju ko ni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le o bi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wahale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi a ni eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi ti nse ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si to si mo sugba won ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obirin nipa ti won le ba wa si odo mi ka wa janfani ewe ati egbo mo ti ko egbo ogi to wulo fun akunrin to wulo fun obirin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu ise ara wa be la ni ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe atebo yi na la wa na je nitori e mo fini kayin ni awa je anfani ewe atebo mo ti ko egbo ogi to wulo fun wa lati ilu seyin oro papa egbo ogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 60 64 60 64 19 da la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
6: ọmọ ti ẹ̀rí ẹni gbòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí
7: wòó bẹ́ẹ̀ láàbí ni ìṣòro isara ẹ̀ náà mọ̀ ni tí o bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gbogbo débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gbogbo kódà èrò oorun sùn dédé wòó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú corona báyọ̀ jẹ ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi
8: ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.

0: Ajijo mi ogbaduwe ajo magori.
1: Adaba 88.9 FM.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ni gbàgbé.
2: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ẹ tún ọgbẹ́ ìyàwó lálẹ́.
4: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wápọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ. Kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
2: Ẹ ní tòótọ́.
4: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
2: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
5: Èmo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
2: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwọ́n tó lu agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
7: CDK sọ́yẹ́ yẹ́ gbẹ̀gbẹ̀ ayé rọrùn.

0: practice in
1: a big bag.
2: Gaining velocity on Adaba FM.

iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

àwọn kókó inú ẹ̀ wá. Ààrẹ Tinubu náà ló jẹ́ pé ó ti yọ̀ pẹ̀lú Bíṣọ̀bù Oyèdèpọ̀ báyìí gẹ́gẹ́ bí ó sì ti ń ṣe ayẹyẹ ọjọ́ òbí ẹ̀. Ọ̀gá ológun orí omi ó ti ní kí àwọn ikọ̀ ọmọ ológun tí wọ́n ẹ̀sẹ̀ jáde báyìí tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ológun, wọ́n gbà wọ́n nímọ̀ràn láti ṣe kíni kí wọ́n rí dájú pé wọ́n mú iṣẹ́ wọn lọ́kùnkúndùn dáadáa. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà sísọ lójú eegun àwọn ìlànà ìṣirírẹ owó fún àwọn iṣẹ́ àkànṣe eléyìí tó jẹ́ ti Ààrẹ Bọ́lá Ahmed Tinubu bíi mẹ́rin. Iléeṣẹ́ ọlọ́pàá ló ti fi kélé òfin, ó ti fi gbé àwọn ọ̀daràn kan pẹ̀lú àwọn fóònù àtàwọn nǹkan míì tí wọ́n rí lọ́wọ́ wọn nípínlẹ̀ Ògùn. Obe kan ni ìròyìn fi yé ni wípé ńṣe ni ó díbọn gẹ́gẹ́ bí ọkùnrin fún odidi bí ọdún mẹ́jọ. Ọlọ́kùnrin ọ̀hún wọ́n ti ń wa tipẹ́tipẹ́, ọwọ́ à ń ṣe bí obìnrin odidi ọdún mẹ́jọ ló fi ṣe bẹ́ẹ̀. Bákan náà ni ìròyìn ilé náà ni ọwọ́ ba obìnrin kan èyí tó jẹ́ pé ọtí òun lọ dà sínú ike omi, ọwọ́ à ń ṣe bí ike omi omi tó sì lọ ń gbé fún àwọn tó jẹ ẹlẹ́wọ̀n nínú ọgbà ẹ̀wọ̀n nípínlẹ̀ Ògùn. Ṣe rí ọ̀rọ̀ Àtíkù tó ń sọ pé òun fẹ́ dá owó ìrànwọ́ orí epo padà? Kò lè ṣeé ṣe bẹ́ẹ̀, Gómìnà Sule Onosọ bẹ́ẹ̀ jáde. Ìdílé Solódò wọn ò fẹ́ràn Peter Obi rárá o, ẹgbẹ́ NDC Onosọ bẹ́ẹ̀. Lórí ètò ìdìbò ọdún 2027 náà leléyìí, Umahi ó ní wọ́n ti gbéná wojú ẹ̀ látàrí ọ̀rọ̀ tó sọ wípé kò tíì kan àwọn ẹ̀yà Igbo.

0: àjọ tó ń gbógun ti gbígbé ògùn olóró nílẹ̀ Nàìjíríà NDLA àti ti àwọn orílẹ̀-èdè United Arab Emirates náà ti tọwọ́ bọ ìwé àdéhùn báyìí lórí gbígbógun ti ṣíṣe fàyàwó ògùn olóró lórílẹ̀-èdè Nàìjíríà. Èyí àtàwọn ìròyìn míì òun náà lẹ́gbọ̀ọ́ láàárọ̀ tòní. Ẹ wá nǹkan kẹ́ ẹ fìdílé, a kú ìsinmi ní.
1: Káàbọ̀ Màyèjìá, ọkùnrin kákáká, ọkùnrin kókókó, ọkùnrin wàwà wowó ẹ̀kú ṣàánú.
2: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdè wá ń ṣe wípé ó bá fọ́ òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ́ gbogbo ẹgbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣakáṣaká láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin yìí ṣe ń gbóṣùbà káre. Bẹ́ẹ̀ lókùnrin òun tún gbóṣùbà náà padà fún Vigoka. Wípé òun ló jẹ́ kọ́mọ odó òun le gún yọ dé lẹ́vù yẹn ìṣú ọmọ gùnmọ́tẹ̀. Àsìkò yìí gan ló ṣẹ̀ wá yé mi pé lówe lówe ni wọ́n fi sọ̀rọ̀. Vigoka herbal capsule. Jẹ́ kí jẹ́ kó rẹ okùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀gẹ́ ti ṣan tẹ́ran. Àtẹ̀yà ara tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà. Tí ò ní sísmẹ̀s mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn ọkùnrin fi yan Vigoka láàyò. Ayo Herbal Help Limited ló ṣe é pẹ̀lú Natural Herbs. Ó dẹ̀ ti wà káàkiri chemist àti pharmacy shop. Telephone 0803 860 6858. Vigoka Ibà.
0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ẹ jẹ́ àbẹ̀rẹ̀. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ pé wọ́n ti sọ báyìí bí wọ́n ṣe rí owó àwọn iṣẹ́ àkànṣe gbòógì bíi mẹ́rin kan èyí tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe. Mínísítà fọ́rọ̀ iṣẹ́ òde yìí ni David Umahi. Òun ló fojú ọ̀rọ̀ yìí léde wípé àwọn iṣẹ́ àkànṣe gbòógì bíi mẹ́rin ọ̀hún tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe ló jẹ́ pé wọ́n rí owó ọ̀hún láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ àtàwọn orílẹ̀-èdè nílẹ̀ òkèrè. Gẹ́gẹ́ bó ṣe ní 30% nínú owó ọ̀hún ló jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni tó sì jẹ́ pé 80% nínú ẹ̀ òun lọ wá láti àwọn àjọ ayánilówó nílẹ̀ òkèrè. Mínísítà fọ́rọ̀ iṣẹ́ òde ọ̀hún Dave Umahi nínú àtẹ̀jáde tí olùrànlọ́wọ́ pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ ètò ìròyìn Francis Nwasi tó fìta lẹ́yìn tí ó ṣe àbẹ̀wò sí iṣẹ́ àkànṣe ojú ọ̀nà Kàlábà sí Àbújá. Bákan náà ló fi ipá taari bí wọ́n ti ń sọ wípé ìṣèjọba tó wà lóde yìí òun ló jẹ́ pé ó pa àwọn ojú ọ̀nà kan tó ti wà tẹ́lẹ̀ tì láti lè mójútó àwọn ojú ọ̀nà tuntun kan. Gẹ́gẹ́ bí ó ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àkànṣe gbòógì èyí tí ìjọba tó ń ṣe ọ̀hún kò sẹ̀yìn àti lè túbọ̀ rí dájú wípé na wọn nawọ́jà àwọn iṣẹ́ àkànṣe ojú ọ̀nà bó ṣe tó àti bó ṣe yẹ káàkiri àwọn ẹkùn. Ìwé ìròyìn Leadership ló gbé jáde láàárọ̀ tòní. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti mọrírì Bíṣọ̀bù Oyèdèpọ̀ gẹ́gẹ́ bí ó sì ti ń ṣe ayẹyẹ ọjọ́òbí ẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti kí olùdásílẹ̀ ìjọ Living Faith Church Worldwide Bishop David Olani Oyèdèpọ̀ kú oríire gẹ́gẹ́ bó ti pé ọdún 72 lókè pẹ̀ nínú àtẹ̀jáde èyí tí olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà tó fi ìta lónìí ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti darapọ̀ mọ́ ìdílé Oyèdèpọ̀ àtàwọn ọmọ ìjọ Living Faith Church Worldwide àti àwọn ọmọlẹ́yìn Kristi tó fi mọ àwọn tí ọjẹ́ alátìlẹyìn Oyèdèpọ̀ ọ̀hún fún bí wọ́n ti ń ṣe àti bí wọ́n ti ń ṣe ayẹyẹ ọjọ́ bí ẹ̀ báyìí. Ń ṣe ni Ààrẹ ló gbóríyìn fún Bishop Oyèdèpọ̀ fún ipa takuntakun eléyìí tó jẹ́ pé ó ti kó pàápàá jùlọ lórí ìdàgbàsókè ọmọnìyàn àti ìlú. Ìwé ìròyìn Punch olùlẹ̀kúnrẹ́rẹ́ ló wà láàárọ̀ tòní. Ìròyìn ilé náà tó tún wà lọ́wọ́ mi rèé. Ẹni tó jẹ́ olórí àwọn ọmọ ogun orí omi lórílẹ̀-èdè Nàìjíríà ń ló ti rọ àwọn akẹ́kọ̀ọ́ jáde tí wọ́n jẹ́ ọmọ ogun tuntun báyìí kí wọ́n ṣiṣẹ́ wọn bó ṣe tó àti bó ṣe yẹ. Àwọn ọmọ ogun tó tó bíi 135 ti wọ́n ẹ̀sẹ̀ jáde báyìí lẹ́nu ẹ̀kọ́ṣẹ́ ọmọ ogun. Ìlọ́jẹ́ pé ọ̀gá ológun ọmọ ogun orí omi ni wọ́n ti rọ̀ báyìí láti di dájú pé wọ́n ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ṣe yẹ kí wọ́n sì gbáradì fún iṣẹ́ ilé yìí tí wọ́n yàn láàyò. Olórí ọmọ ogun orí omi ọ̀hún ọ̀gágun Ede Abbas ló gbé àmọ̀ràn yìí kalẹ̀ lánàá lásìkò tí wọ́n ń kẹ́kọ̀ọ́ jáde níléeṣẹ́ ọmọ ogun náà èyí tó wà ní ìpínlẹ̀ Kaduna. Ètò ọ̀hún òun náà ni ẹnitọ́jẹ́ olórí ẹnlọ́jẹ́ ẹnitọ́jẹ́ adarí orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ló ti kópa nípasẹ̀ ẹnitọ́jẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀ lẹ́yìn Tajudeen Abbas àtàwọn ìkànnìkàn lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n kópa ńbẹ̀. Ó rọ àwọn ọmọ ogun náà kí wọ́n ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ṣe yẹ. Ìwé ìròyìn Punch onúgbéjáde láàárọ̀ tòní. Ẹjẹ́ lọ sí ìpínlẹ̀ Ogun, ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò ló ti ba àwọn afurasí gbéwuri kan, eléyìí tí wọ́n gbá àwọn èèyàn pẹ̀lú ATM bíi 25 ni wọ́n rí lọ́wọ́ wọn àtàwọn nǹkan míì. Àwọn ikọ̀ elétò ààbò nípínlẹ̀ Ogun ni wọ́n ti fi kélé òfin gbé ọkùnrin kan ẹni ọdún 35 Amechi Anthony ló kọ rẹ̀ ń jẹ́ lórí bó ti ti gbé àwọn èèyàn ní owó tó tó 2,200,000 naira. Èyí ló wà nínú àtẹ̀jáde tí ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ elétò ààbò Olúṣèyí Babáṣèyí tó fi ta láàárọ̀ ní Babáṣèyí ní ATM bíi 25 ni wọ́n ká mọ́ lọ́wọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ fóònù. Gẹ́gẹ́ bó ti ti wí ó ní ìwádìí tí wọ́n ṣe fi hàn wípé ìṣe ni àtìláwí ọ̀hún òun ló ń gbá àwọn èèyàn tí ó jẹ́ pé yóò tún gba síìmù káàdì wọn èyí tó yẹ pé yóò lò lèyí ti láti fi wọlé sí ibi ATM àwọn èèyàn náà tí ó sì wọ owó jáde láti inú àsùnwọ̀n wọn. Ìwé ìròyìn Daily Post onúgbéjáde láàárọ̀ tòní. Ẹ wò ó lórí ọ̀rọ̀ ètò ìdìbò lọ́dún 2027. Bí Àtíkù Bóyá ti ń sọ wípé òun wá dá owó ìrànwọ́ orí epo padà kò lè rí bẹ́ẹ̀ o kò lè jọ bẹ́ẹ̀ rárá. Gómìnà Sule ń lọ sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Nasarawa Abdullahi Sule ló ti fi léde báyìí wípé èròǹgbà olùdíje fún ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú African Democratic Congress Àtíkù Abubakar láti dá owó ìrànwọ́ orí epo padà ó ní tọ́ba wọlé ní ọdún 2027 ó ní kò lè rọrùn bẹ́ẹ̀ rárá. Sule òun sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ó ṣe fi léde wípé ìrírí tóun ti ní nígbà tí òun fi jẹ́ pé òṣìṣẹ́ iléeṣẹ́ epo rọ̀bì àtafẹ́fẹ́ gáàsì lórílẹ̀‐èdè Nàìjíríà tí òun sì jẹ́ amojú ẹ̀rọ ńbẹ̀ kóun tó di gómìnà ó ní kò lè rọrùn rárá. Gómìnà ọ̀hún ó fi léde wípé àwọn ohun tó rọ̀ mọ́ mímọ́ gbé epo wọlé mímọ́ pín epo bẹtiró ọ̀hún pé téèyàn bá lé òun wọ́n dá owó ìrànwọ́ orí epo padà ó ní kò lè jọ bẹ́ẹ̀ rárá ni. Gẹ́gẹ́ bí ó sì ti fi léde ó ní iṣẹ́ rí ọ̀rọ̀ pé à ń dá ọ̀rọ̀ wípé à ń gbé epo padà wá sórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń ṣe ìfàyàwó epo ọ̀hún tí wọ́n ń gbé epo wọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ta bá wò ó ní kò lè rọrùn láti sọ pé èèyàn tó fẹ́ dá owó ìrànwọ́ orí epo padà lórílẹ̀-èdè Nàìjíríà ó ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà òun náà lọ jẹ́ pé àwọn tí wọ́n ń gba owó ìrànwọ́ orí epo yìí gan náà ó ní ńṣe ni wọ́n kàn ń jẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń jẹ mayé ni. Ìwé ìròyìn Vangard onúgbéjáde láàárọ̀ tòní. Ìròyìn eléyìí òun náà lẹgbẹ́ òṣèlú NDC ni wọ́n ti ní ẹ wò ó ìdílé Soludo wọn ò fẹ́ràn Peter Obi rárá wọn kódà wọn ò fẹ́ fúnre. Ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC ẹni tó jẹ́ olùdarí ètò ìlànà ìbáraẹnisọ̀rọ̀ tí ó Habu Agada ni ló ti sọ dímọ̀ báyìí wípé ló ti fi ẹ̀sùn kan ìdílé gómìnà ìpínlẹ̀ Anambra yìí ni gómìnà Chukwuma Soludo wípé ńṣe ni wọn ò fẹ́ olùdíje fún ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú NDC Peter Obi wọn ò fẹ́ fún rira bẹ́ẹ̀ ni wọn ò sì fẹ́ràn rẹ̀. Agada òun ní Obi òun ló yẹ kó tètè mọ̀ bẹ́ẹ̀ ní kíákíá pé ìdílé Soludo wípé wọn ò fẹ́ fún rẹ̀ ńṣe ni ó sọ̀rọ̀ yìí láti fi èsì sí bí ìyàwó Soludo yìí ni Nọ́ọ̀yì bí ó sì sọ wípé Obi kìí ṣe bàbá àṣàlẹ̀ fún ọ̀kan lára àwọn ọmọ rẹ̀ rárá. Obi tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ ni ló ti kọ́kọ́ sọ dímọ̀ tẹ́lẹ̀ wípé òun gan náà ni bàbá àṣàlẹ̀ fún ọ̀kan lára àwọn ọmọ Soludo ninu atejade eyi ti o luranlowo eto iroyin yin dan ezegwe ti o fita ni arabirin soludo lo ti fi lede wi pe yin se ni onilo lati so oro asoyan na lori foran kan eyi ti won ni obi to ngbe kiri wi pe o ni baba asale fun omo re iwe iroyin daily post lo gbe jade laaro toni bakana lori iroyin odun 2027 na leleyi Umayi lawon kan ni won ti benu atelu bo si so wi pe ko ti kan awon eya igbo bayi gomina ipinle Ebonyi tele to tu je minister foro ise ode bayi David Umayi ina je pe won ti bere si benu atelu bayi lori oro kan iyi to so wi pe ko ti kan eya igbo lati je are orilede Nigeria Umayi o na je pe won benu atelu gege bi awon ti inu bi na Bwen ti so, wikpe bi o si ti soro, lori bi o si wikpe kote kan awen ya igbo. Sugwa anto ni are bala me tinu bukwe asiko le ri, inshe ni oro to so yi, o ni oja ikpe awen to wa lati akwa gusu, ekon gusu, ina jekpe wan ti bere si ni soro, atako lori e, ye gebi ili share bi o si ti se agbiya ugana lori oro to so. Laarin wipe awon ti are apa ariwa ti apa eko gusu orilede Nigeria Umayi ona je pe won fi esun ona je pe won bere si ni benu atelu gege bi o si je pe o so oro na to si ni eni to je oludije fun ipo are legbe oselu NDC yin ni Peter Obi bi o si tin gbena bi o si je pe on koju on ba en to je are orilede yi bayi yinu Tinubu on ba dije lodun 2027 to si kede re wi pe nse ni ko ti kan awon iya igbo bayi wi pe lati di are orilede Nigeria oro to so yi lawon kan to je ibo ni won ti bere si ni benu atelu lori oro to so iwe iroyin daily post onugbe jade laaro tuni obe kan onaja ipe won ti ka bayi lori bi o se tin gbe oti eyi toro sinu ike omi to si nse bi pe omi lo ngbe fun awon elewon nipinle Ogun owo ti baba yi awon iko eleto abo ni ogba iwon eleyi to wa ni Ibara nilu Abeokuta ni won ti fi kele ofi gbe obe kan ti won poko re ni sobo wale Balikis lori bi o se ti gbianjo lati gbe oti eleyi to ro sinu ke omi fun awon to je elewon afrasi ohun lowo ba ni nkan bi ago merin oku iseju bi mewa ni ani ana ode yi leyin ti awon iko eleto abo to wa nbe ti won ye ohun ti o gbe sinu ike omi ohun ti o dabi omi sugbon to je pe oti lo wa ninu e ti won si yewo ti won ri pe oti ni nigbati o fi idi re mule en to je alukuru ogba ewo ohun odukoya Olayinka oni won tete gbe awon iko eleto abo ohun ni won tete gbe igbese latari olobo to ta won ti won si ri pe ike omi eleyi to nro oti na si ase ki si omi rara ase oti ohun na ni o nro sibe Olayinka fi lede wi pe afrasi ohun ina je pe inse ni o ti mo fun ina je pe won ti fale awon ipe eleto abo olopa lowo lati tesiwaju iwadi iwe iroyin daily post onugbe jade laaro toni na obi kan ona je pe owo ti baba yi leyin odun bi mejo abi okunrin kan jayi ina je pe owo ti baba yi leyin odun bi mejo eye to tin dimo gege bi obirin okunrin kan ni orilede Turkey ona je pe o ti sa lati bi odun 2018 latari bi won se ti n wa ni Istanbul to je pe ibe ni n gbe to si je pe nse ni o se bi obirin eyi ti o je pe o fi n dibo gege bi obirin ni ani nse ni okunrin ohun ni won fi esun wi pe o digunjale eyan bi meta ohun na lo je pe won fi esun kan to si je pe o tun fi won tun fi si won o gbiyanju won ti fi si ewon saaju lodun 2010 sugbon to je pe nse ni osako lewon ohun lodun 2018 nibe ohun na leyin ti o ti lo odun meta lewon sugbon ese ni o wa bere ni se bi obirin iye to je pe won si tin wa okunrin ni won wa on se bi obirin fun odidi bi odun mejo ko to di pe owo papa wa ba pada iwe royin Nigeria Tribune onogbe jade
3: gba mi era mi kale oro po mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kon sun lo ni
4: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba mission korojo gogo bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba mission ko lo tin nu rara o ka gbo eyin didun ara riro afo gede gede do ti ara danu logo lomo okunrin aba duro ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pe lo re ajo nada ki fun te du gba o da lagu ara 24/7 abomination lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abomination gbugbu iga ijawa ija osi always guide
0: 0816251991 Ele karo
5: Eko ojumo
0: o Eshun
5: Eku si mi oni o
0: Eshun
5: Eshun mi alaye la ma se o
0: Ami ami ami
5: Omo baba mu ba mu lati ilu lawo ekiti ni o
0: Oye dasi
5: obirin tan mu to lo n gbe otin fun awon lewon ye kan da kan ran won fun ile ni won ko ma joko ti won be
0: Oda Eshun Eshun 0816251991 Ele karo
6: ẹ
0: ṣeun
6: ẹ kú ètò gbẹngà látòkè àrò
0: ọ yà ń gbọ yín
6: èèyàn tó bá fẹ́ ba orin jẹ́ fọlọ́rin kò ní gbé orin náà bọlọ́rin bá ṣe dá orin
0: bẹ́ẹ̀ ni
6: peter obi tó sọ pé godfather ló jẹ́ fáwọn ọmọ sólúdò kì í ṣe pé bóyá bàbá àtàlẹ̀ wórówóró nǹkan tí peter obi try láti sọ ni wípé fámìlì òun àti fámìlì sólúdò ọ̀rẹ́ ni wọ́n nǹkan tó sọ láàrin ẹni tó ń ṣe láàyè láàrin ẹni pé family friend ni wọ́n obìnrin tó lọ ń rọ ọtí líle sínú ike tó fi ń fìdá ìpomi ni fáwọn ẹlẹ́wọ̀n kò sí kan tó burú ń bẹ fún àtàwọn ẹlẹ́wọ̀n yẹn kọjọ máa mú nínú ọgbẹ̀wọ̀n ń bẹ̀.
0: ọ̀dà ẹ̀ṣùn ẹ̀ṣùn 0816251991 ẹ̀lọ́ ẹ̀ka rọ̀.
7: ẹ̀lọ́.
0: ẹ̀ṣùn.
7: amakú sí ni o.
0: ẹ̀ṣùn.
7: ọ̀yà bí ló ń sọ láti ọjà ló lókè.
0: ọyẹ ẹ dá sí.
7: ìyá tó ń gbé ògógóró wọnú ọgbà ẹ̀wọ̀n yẹn ìdájọ́ tó kọjá bẹ́ẹ̀ ló yẹ kó ṣe fún wọn dẹ̀rọ ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà kan bá wa wà àtúnṣe tó gbọ́ngbọ́n kan bá wa ṣe fi ẹkú ìtọ́nà àwọn pẹ̀lú gbogbo wa.
0: àmì ẹ̀ṣùn ọlá aláìmọ pàdé àwọn akẹgbẹ́ wa ẹja mọ́ ọ lọ ọpẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ o a kò sinmi ní ọ̀pọ̀ rẹ̀ láò ṣe lókè pẹ̀.
8: iléeṣẹ́ tó ṣẹ́ ó kí ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.
9: wẹ́rí jùmọ̀ yìí ṣì kẹ́ ìyíṣì yẹ̀sì ìyíṣì.
10: ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa cdcare iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣọ̀n ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ cdcare màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
11: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni okunola abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan cdcare cdcare application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o ac ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣẹ̀ṣẹ̀ mọ́nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí solar inverter data nkan kan atun ta ni cd ke atun wa ko lori e irinse loku ta fe ra o ma mi tin ko se tele mo fe ra so yi machine fun e ni fe ra keke moru mo fe mo fi sise so gbogbo awon kan bayi lo wa lori cd ke app te mo ra alakoko nbe ko si ele kankan lori re elekeji ni pe iye ti won ta loja la tun wa ta fun yin elekata ni pe e ti wa lanfani lati ma san die die elekerin to je papa nbari ni pe e ni ti san o tan te fi ma gbe lo anfani ti a fun awon ni pe won le ra nkan ka de ma san o die die lati osu meji titi de osu meji la to ba je pe osese na fe ma san wo ni won lanfani ose merin titi de ose meji din la adota 48 weeks ni tan ba tin de ilaji osu tabi ose ti won ba mu cdk o ma pale gbogbo nkan ta ba ti la won fe ra yi won mo gbo wa si ile won tabi office won ko si tumo si pe won ra nkan eyo kan lowo won o lanfani ati ti ra nkan mi o rara o ti won mo ra mattress lowo mo o pe okay mo fe ra gas cooker ele mu ati be lo tede mo sanwo die die lai ni ele kankan ninu nkan cdk wa fun ni nkan ta se pe se won ta moto be ni se wa ri to ni moto de ohun e a ni e lori app nitori wi pe a fa won yan lafa ni pe en lo wa ru moto to wu yin ke wa so fa wa ka wo wa lo ba yin sanwo juri ani en to ba ra moto wa fun lanfani ki won lo odun meta lati sanwo e to je 36 months so to ba ti wa de laji osu ti won mu tabi ose ti won mu cdk o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to wo tin jade tori gbogbo to ba tin se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun mo n ba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigbati mo ti mo yi pe amu osu mewa ni madara mo san die die mo le mo san 20,000 ni osu osu ti mare ti mo osu mewa ti mo ti de osu marun cdk o de pa le washing machine wo gbo wa fun ma tun mo san wo se be ti ma san fun wi pe mo san wo die die so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti ra mu ye ose to ba ro million lati ose merin titi de ose di meji la dota that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta kerin cdk mo pe eni oni bi ti o ti jade a gbe oja re fun yo de tun mo san wo lo nkan ti cdk wa fun ko wa so wi pe a n gbe apa bi kan ni nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe nigeria te ba ti bere fun te ti download app wa lori play store tabi app store cdcare te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin ka bo cdk o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se n wole bo se n jade anfani tun wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa office nigba to je pe ni epe kan kaakiri
12: ile ise wa wa ni Exodus filling station lanojuko ofe Tochi pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
13: oro le ti gbo wore yan gbogbo eyin ti en fe lati ni dukiya kan abo mi to je pe e tin ro pe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won cd care o di bakan na e seun
12: ile ise wa wa ni Exodus filling station lanojuko ofe Tochi pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
14: cd care there for you yeah.

0: big bag.
1: Gaining velocity on Adaba FM.
2: I'm gonna show you.

0: ìgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba ajo ko ti igbo ni nipa 24/7 Abba mission kọrọjọ gbogbo bile tawọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba mission kò lọ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba mission gbogbo ìgbà.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti dàpọ̀ kíní. Ó ṣíwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
2: Kílẹ̀!

العظيم ọkan lára àwọn ìwà àti ìlànà tó ga jùlọ nínú islam nìyẹn ri'ayatuhul yatim ṣíṣe àmójútó àwọn ọmọ òrukà wa hathahu shadidun ala hadha al-amr islam sì tẹnu mọ́ gan láti máa ṣe bẹ́ẹ̀ bó lọmọ òrukà ò ṣe ní ráre bó làwọn ọmọ òrukà ò ṣe ní dọmọ ọlọ́mọ bó làwọn ọmọ òrukà ò ṣe ní dọmọkọ́mọ bó làwọn ọmọ òrukà ò ṣe ní dẹni tí ó ba ìlú lórúkọ jẹ́ bó làwọn ọmọ òrukà ò ṣe ní dẹni tí ó ba òbí lórúkọ jẹ́ bó làwọn ọmọ òrukà ò ṣe ní dẹni tí ó yọ̀dá yọ̀bẹ láwùjọ bó làwọn ọmọ òrukà ò ṣe ní dẹni tí ó dàdúgbò rú bó làwọn ọmọ òrukà ò ṣe ní dọmọ gáràjì wàhásáhù ṣẹ̀dídùn aláhàdàlhàmù ìsìláàmù fọwọ́ kékeré ọwọ́ tẹ́tẹ́lẹ́ kò fi mú kíni o kò fi mú àlámàrí ìṣẹ̀lẹ̀ ọmọ òrukà fa ináhù lamuyati dín kò sí ẹ̀sìn kan kò sí ẹ̀sìn kan wàlà manhaj àti ètò ìgbésí ayé kan wàlà dùstúù tàbí òfin kan yẹ̀dìrú wà nàḥúṣu ala ri'ayati al-yatim tó tẹnu mọ́ ìtọ́jú ọmọ òrukà tó tó islam kò sí kò sẹ́sìn kan kò sí ètò ìgbésí ayé kan kò sí òfin kan tó tẹnu mọ́ títọ́jú ọmọ kíni o títọ́jú ọmọ òrukà mithlu hadha din al-azim tó dà gẹ́gẹ́ bí islam ṣe tẹnu mọ́ ìgbésí ayé ìṣẹ̀mí ọmọ òrukà ẹ̀yin bàbá mi nú ẹ̀sìn ẹ̀yin ìyá mi nú ẹ̀sìn falakọ̀dé hatha ṣẹ̀rẹ̀ ilẹ̀ hakim ala ikram lè yatim ọlọ́run ọba nínú alukur'an ọlọ́run ọba wa nínú alukur'an ọlọ́run ọba fi ọwọ́ àmójútó èyí tó pọ̀ ọlọ́run ọba sọ nínú àwọn ayah nínú qur'an lẹ́yìn tí ń sọ fún wa wípé a gbọ́dọ̀ bójútó àwọn ọmọ òrukà wàrìáyàtìhì wàlìínáyàtì bìhì pípèsè fún àìní wọn ṣíṣàmójútó wọn nǹkan tí wọ́n jẹ nǹkan tí wọ́n mu nǹkan tí wọ́n nà nǹkan tí wọ́n lò ètò ẹ̀kọ́ wọn ètò kéwu wọn ètò iṣẹ́ ọwọ́ wọn ètò ìṣẹ̀mí ìrọ̀rùn ìgbésí ayé àlàáfíà ọlọ́run ọba làámọ́lẹ̀ ní àwọn ààyè tó pọ̀ nínú qur'an al-karim tá a fi mọ̀ wípé ọmọ òrukà kìí ṣẹni téèyàn ń dẹyẹ sí láwùjọ wà rọ́tàbà ẹ̀ẹ́dọ́mọ̀ lẹ́jàsà ọlọ́run wá ṣe àdéhùn ẹ̀sán tó pọ̀ wà ọ̀fọ̀rọ̀hún lèmi ìyá fàálù náà dáàlìkì àti àwọn èrè fún gbogbo àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tí bá ń tọ́jú ọmọ òrukà gbogbo àwọn tí ọ̀jẹ́ kọ́mọ òrukà ó ráre gbogbo àwọn tí ọ̀jẹ́ kọ́mọ òrukà ó dààmú gbogbo àwọn tí ọ̀jẹ́ kọ́mọ òrukà ó sọ́fà ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ṣàfitì ẹ̀sán tó pọ̀ àti èrè àti ìfọ̀kànbalẹ̀ lèmi ìyá fàálù dáàlìkì fún gbogbo àwọn tí kíni o gbogbo àwọn tí wọ́n bá ń ṣe na jẹ́ẹ̀lẹ́ mínú wa rọ́ọ̀hì dáàlìkì lè jẹ́nà tó lè fèrè dáhùn sí lè jẹ́nà tán la àwùmá tó lẹ́tì tọ́ lẹ́mà kẹ́nà tí àfihàn tán lè kúlẹ̀ àmàlẹ̀ sọ́ọ̀bí wà ṣáàkọ́ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala nínú àwọn èrè ńlá tọ́lọ́run ọba ti ṣèlérí fún gbogbo àwọn tí wọ́n bá ń tọ́jú ọmọ òrukà nínú àwọn ẹ̀sán tọ́lọ́run ọba ti ṣèlérí nínú àwọn ẹ̀sán tọ́lọ́run ọba ti fìtì sára iṣẹ́ tó lè yìí torí pé iṣẹ́ tó lè ní kéèyàn ó múnú owó ara ẹ̀ kó máa tọ́jú ọmọ ọlọ́mọ torí pé bàbá rẹ̀ filé ayé lẹ̀ kéèyàn múnú nǹkan ìní rẹ̀ kọ́mọ fi tọ́jú ọmọ ọlọ́mọ torí pé bàbá rẹ̀ ò sí láyé nǹkan tó lè ní o
nkan to le elomi o so pe omo mi nbe nbe na mi o ti toju e ewo lomo lomo.

0: mi lọ́kọ̀ àbá rẹ ni inna lillahi wa inna ilayhi raji'un. Ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ja'ala min warahi dhalika al-jannatu al-firdaws. Ọlọ́wọ́ bá ṣèlérí fún gbogbo àwọn tí wọ́n bá ń ṣerú iṣẹ́ yìí, tọ́sọ títọ́jú ọmọ òrukàn, tọ́sọ dáàyò títọ́jú ọmọ òrukàn, tọ́sọ diṣẹ́ títọ́jú ọmọ òrukàn, tọ́gbésẹ́mí títọ́jú ọmọ òrukàn, tí wọ́n ń ṣe é, tí wọ́n náwó wọn, ara wọn, ẹ̀mí wọn, bó làwọn ọmọ òrukàn ò ṣe ní ọmọkọ́mọ láwùjọ wa. Ọlọ́run bá ṣe ẹ̀sán àlìjẹ́nà, èyí tó ga jù nínú àlìjẹ́nà, Ọlọ́run bá ṣe é ní àdéhùn fún gbogbo àwọn tí wọ́n bá ń ṣe irú iṣẹ́ yìí. Tahammalu fi qawlihi ta'ala, nínú súra kan nínú Al-Qur'an Al-Karim, Ọlọ́run bá ní wa yut'imuna ta'aman 'ala hubbihim miskinan wa yatiman wa asira. Ọlọ́run bá ní, Ọlọ́run bá ń ròyìn àwọn kan bọ̀ níwájú ni nínú aya yìí, Surat al-Insan verse 8. Ọlọ́run bá ní àwọn náà ní kí ni yut'imuna ta'aman 'ala hubbihim, wọ́n máa ń fún àwọn, wọ́n máa ń mú nínú nǹkan tí àwọn fúra wọn nífẹ̀ẹ́ sí, wọ́n máa ń mú, wọ́n sì fún àwọn wo ni miskinan, àwọn aláìní, wayatiman, àwọn ọmọ orúkàn, wa asiran, àtàwọn kíni o, àtàwọn tí wọ́n tán bẹ nínú àhámá. Ọlọ́run bá fi ń ròyìn àwọn ẹni re, àwọn ẹni àlìjẹ́nà, àwọn jẹ́ pé oúnjẹ tí wọ́n ń jẹ ńlé ni wọ́n fún àwọn ọmọ orúkàn jẹ, omi tí wọ́n mú ńlé ni wọ́n fún àwọn ọmọ orúkàn mú, wọn ò ní gbóúnjẹ àjẹkù fáwọn ọmọ orúkàn, wọn ò ní gbóúnjẹ tó ti bàjẹ́ fáwọn ọmọ orúkàn, wọn ò ní gbáṣọ tó ti ya fáwọn ọmọ orúkàn, aṣọ tí wọ́n wọ̀ èyí tó dáa jù nínú aṣọ wọn ni wọ́n fún ọmọ orúkàn, èyí tó dáa jù nínú oúnjẹ wọn ni wọ́n fún ọmọ orúkàn, èyí tó dáa jù nínú omi wọn ni wọ́n fún ọmọ orúkàn, èyí tó dáa jù nínú owó wọn ni wọ́n fún ọmọ orúkàn. Fakana li jazahu al-azim, Ọlọ́run bá ní ẹ̀san tó ga jù ń bẹ fúrú àwọn tí bá ń fi tinútinú tẹ̀mítẹ̀mí tí wọ́n ń tọ́jú àwọn kíni o, tó ń tọ́jú àwọn ọmọ òrukàn. Fawakọ́hùm lọ́hù ṣarrọ̀ dhalika liyawm, Ọlọ́run bá ní lọ́jọ́ tí wọ́n bá ṣe é hùn, máa wo ẹ̀san tí ń bẹ fún ọ, máa wo ẹ̀san tí ń bẹ fún ọ, ọjọ́ tó o bá mówó jáde lọ́wọ́ rẹ tó fọ́ ọmọ òrukàn lọ́jọ́ náà, fawakọ́hùm lọ́hù ṣarrọ̀ dhalika liyawm, aburuka ò ní kàn ọ lọ́jọ́ yẹn, aburuka ò ní kàn ọ lọ́jọ́ tó o bá mówó jáde nínú àpò rẹ tó fún ọmọ òrukàn, aburuka ò ní kàn ọ. Wàlẹ̀ kọ́ọ̀hún múnádẹ́rọ́tà ń wọ sòrórọ̀, Ọlọ́run bá ní ní ojú wọn ẹ máa rí ìdùnnú àti ẹwà lójú gbogbo àwọn tẹ́wọ́n tọ́jú ọmọ òrukàn. Wọ́n jẹ́ zẹ́ọ̀hún bí máa sọ́bàrú, Ọlọ́run bá ní ẹ̀san wọn, ẹ̀san gbogbo àwọn tí wọ́n bá ń tọ́jú ọmọ òrukàn, ẹ̀san gbogbo àwọn tí wọn ò bá fi ọmọ òrukàn lẹ̀, tí wọn ò jẹ́ kọ́mọ òrukàn ó ráre, ebi ń pa ọmọ òrukàn wọn fún wọn lóúnjẹ, ọmọ òrukàn ò láṣọ wọn fún wọn láṣọ, ọmọ òrukàn ò lówó iléèwé wọn sanwó iléèwé wọn. Ọlọ́run bá ní wọ́n jẹ́ zẹ́ọ̀hún bí máa sọ́bàrú, ẹ̀san wọn lórí sùúrù tí wọ́n ń ṣe wọn jannatu wa harira, àlìjẹ́nà èyí tá a fi omi hàríìrí tá a fi ṣe, òun náà ni kíni o, òun náà ni yóò máa jẹ tiwọn. Abẹ́lẹ́wọ̀n bá aláà subhanahu wa ta'ala, kọ́lọ́n mọ́ ṣe lè lópin ọ̀rọ̀ wa, gbogbo àwọn tí Ọlọ́run bá ṣe ń sábàbí láti ṣe ìnáwó bó ni ohun yóò ṣe máa jáde lọ́sọ̀ọ̀sẹ̀, Ọlọ́run kó dákun kó bá wa san wọ́n lẹ́sàn-án. Àwọn náà ni ẹgbẹ́ Muslim Student Society of Nigeria, Ondo State Area Unit, lábẹ́ bàbá wa, ọ̀gá wa, àáfáà wa, Sheik Ustaz Lukman Kewulere. Ọlọ́run kó dákun kó jẹ́ kí ẹ̀mí wọn ogun fún wa àti gbogbo àwọn tí wọ́n bá wọn ṣiṣẹ́. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuhu.
1: Wa alaykum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ jẹ́ ká tún pàdé lọ́jọ́ mẹ́jọ lórí ètò ìmọ́lẹ̀ ẹ̀sìn ti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ Mùsùlùmí nílẹ̀ Nàìjíríà MSSN ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. Bóyá fún ìwádìí tàbí ìbéèrè tàbí ẹ̀yin fẹ́ ṣe ìrànwọ́ owó láti fi dá sí ètò yìí, ẹ lè pe nọ́mbà yìí 0803-242-6989 lẹ́ẹ̀kan sí 0803-242-6989. Máa sàlám.
2: Laylatul Qadr khayrun min alf shahr.

0: Life is exciting on Adaba FM.
1: Tẹ ẹ rí ẹni gbòòrò lẹnu ọjọ mẹta yìí.
2: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Tó bá jí gbogbo ara máa romí, iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé òun ti wá sú mi.
1: Tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460619 0706460619. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ọmọ wà nínú ilé tí ọmọ gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07-64-60-64-19 07-64-60-64-19
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé-iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè Ìjọ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣẹ́ ara bá ti ní ìṣòro gbogbo inú

0: ara na lo ti ni soro yen apere wo ni won wa ri ninu ara ti e won to ngba mi ninu ile elomin ni to ba ti sun to ba ti je bayi laaro lo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro hun ni elomin o le bere ko mu nkan ni le elomin o le nero pe elomin to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomin o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomin ere orun sun arara balo mi ba ti egbinju to so orun wakati kan aborun wakati meji to ba ji laaro bayi ati dide nile re isoro na ni o je bi ogun seju ogbon seju ko ni le dide nile yo tabe ko se wahala loju orun ni tabe enikan ti na ni papa loju orun to ba tun gbinju to dide le bayi to ba fese le le bayi yo ri pe sele se kan gogogogo bi eni to fi ese le egun tabi egbo wa ninu atelese re iru eleyo oda le mi fi ma so pe ejima ja daka ti wa na ba ti ru apere bayi gbinju ko wa yoju semi baboke ogun fun imore ati oni abayo mo ti ko awon egbogi to wulo fun okunrin ati fun obirin mo ti ko wa lati ilu seyoro ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oye mekun grammar school ni ilu akura ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 ika yi ti se akoba fun elomin to je pe apa kan elomin ese kan elomin ko ti e le dagbe elomin o le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade ko mo se ma fa jade elomin ati soro re isoro ni agba kan ara elomin o ti e sise mo rara elomin o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni taitai elomin o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomin o ma kuriri be le elomin o ma ri patele se ohun bere si ma kan ohun gogogogo be elomin ba sun bayi kile o to mo elomin le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gbinyanju ka dide nle ka wa janfani ewe atebo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu seyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oye mekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ti e ti gbinyanju latun o ti gbinyanju sosin be ba ti e bi elomi pe bawo lo ti se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbinyanju soto to gbinyanju sosin awon agbalagba ni beru ba koke to ba kan ile o ni bi kan gbe si ngba ti won na ba le gbinyanju to ba le yoju si mi ti olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe lagun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbinyanju si wa to ti gbinyanju sawo yen o ri pe lagbara olohun won ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbinyanju a se be lohun fun bo ba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadun ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oye mekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
1: esho baba mo fe bere ibere kan lowo yin se ounje ti a nje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebekebe kini o fa
0: o se atokun ìbéèrè tó bèèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò ń bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀sìn àwọn àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá ajá àǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí ìbáyìí tó jẹ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 100 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ́n tó lọ́wọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà àní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmíì yóò máa rí pé báyà bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbé gbọ́ pé nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nà tàbí onímọ̀ràn tó o fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rí gbà.
2: 0706464619 0706464 19 baba oke ogun agbalagba ode to n fi wi atebo se wo san.

0: yọrọ yọrọ kun ekiti kẹkẹ ma mọ ni koroso ekiti ru mọlẹ kẹje gba were ni wele ekiti wo fere rule lọlọ ka muro ọlọrun abọlu si dikẹ wo fera television ni o wo fere fan ni o wo fera deep freezer wo fera washing machine wo fera microwave wo fere ru kitchen gas cooker and co eyo abọlu si dikẹ eyo wo yo asan die die die kan de gba ne ele ele lori wo yo san lososu wo yo san losose ko ati san ore darin a gbe un ko yara ko so ti ye obe no run yeye lai se ele ni o office re le danko plaza laji losun lado ekiti e o wo kan si o pelu number 0707484 3351 yemi pe le kan si 0707484 3351 so ti yo yare ru le o
1: Yes, un gangan niye. Te ba ti gbo to dube lataba. Oja odun ti bere.
2: Oja odun ti de. Adaba gbe.
1: Kile ntasa, kile fe se ma. Ka ba yi gbe jade. Lasiko odun yi aspe. Won ti kojo odun de. Karaja odun, kataja odun, kajifa odun, apolowo oja odun. E se amoda o. Papata yori la igba pe seju se. Eto oja odun ni classmate. To ba debi ka polowo oja lo radio adaba latasiko yi lo da ipari December gbogbon. Oya Emma bo wa o
2: repete ni oja odun ti de
1: ti won na ma gbe yin lodun yi o ori eto ojo odun la won loja to ni de se tin fe ni meni feji meji fata beta ta je kura won to jora won e ko si wa leka ipolowo oja adaba to wa ni mosilo building legbe a division police station do ba deshida road akure ke ni eto ojo odun le ti fe polowo odun yi adujo gbagba aji jota wara wara fun ekunrere alaye pe karim sori 08030414344 grace 08032474686 Tabi Femi sori 08060864428 Eto ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
3: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
4: Abba aṣọ́kù tí ìbọn ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjàgbá ìjà òsì always guide me.
5: Of Lagos.
6: All of the guys, they want you.
5: Fenton.
7: Big bag.

0: yìí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjókòó àkókò ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ẹ tọ́ bẹ́ẹ̀ ìyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ fọ́ṣọ kí ìṣe ìlú wa máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
0: Ní tòótọ́
2: kájà sọ pé ò tí ì rẹ̀wọ̀n àbí.
0: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
3: Èwo ló tún jẹ́ CDK báyìí?
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọ́ṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asunta Catholic Hospital, Ikere Road, Adó-Èkìtì. Ẹ lè pé 0707 484 3351.
5: CDK, sọ́yẹ́ díẹ̀, dẹ́gbẹ̀ẹ́.

0: àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa tó máa ṣe ètò yẹn fún wa wọ́n wà lára ẹjọ́ it's just 2 hours láàrin 8 ago mẹ́jọ ṣaago àti ago mẹ́wàá.
1: Mẹ́wàá àárọ̀
0: bẹ́ẹ̀ ni sir.
1: Ó tán.
0: O ní ní ọjọ́ Friday so wọ́n take a time wa.
1: 8 to 10 a.m.
0: in the morning. Àwọn tó jẹ́ ara kí lórúkọ bí. Àwọn ti
1: Ondo
0: Okiti Pupa
1: ọ̀rẹ́
0: bẹ́ẹ̀ ni sir tí wọ́n jẹ́ 11 to 1 o'clock.
1: 11 to 1 o'clock.
0: Bẹ́ẹ̀ni 2 hours period náà ni.
1: Ọ̀dà
0: then àwọn ti ọ̀rẹ́ sà ọ̀rẹ́ gangan torí ọ́fíìsì ti ọ̀rẹ́ náà wà ń bẹ̀ táìmù ti wọn tẹ́ fún wọn o ni láti agogo mẹ́ta sí agogo márùn.
1: Ìwọ tí o bá nífẹ̀ẹ́ sí ọ̀kọ̀ọ̀kan lára àwọn ilé tí a mẹ́nuba yìí kan tẹ àtẹ̀jíṣẹ́ NRI yes I can NRI yes I can sí àwọn nọ́mbà yìí 09157549390 09157549390 tabi 09029128502 09029128502 tabi 08033842322 08033842322 Pastor Solomon.
0: Yes sir.
1: Eja ni akotan eyin ara.
0: Ni akotan eyin ara. Won so pe o nbo awon landed. Won si ni pe prevention is better than cure. Eyin to fe ki alaafia ko ma je tiyin e jowo mo fa koko yi mo fi so fun yin pe e dakun e mo jawura wa niran. E je ka sayewo fe alaafia yo si ma je ti wa. Then awa to je pa je youth eyin youth eyin odo ta eto digital marketing wa fun e dakun te fi opportunity yi ke fi wa ke je ki awon to wa ladugo yin ki won mo pe ni Nigeria si wa nbe tori ni pe se tori o tun toro je mu ni pe to yi o tun ni di bukata fa awon obi mo wo lo mo tojo awon obi re a fe ja lagbata sub tabi egbele wa ati fe mo ta mo fi anfani yi mo fi so fun yi pe ere nla o le mo je
1: oruko yin
0: oruko mi ni Pastor Solomon Oluwayemi
1: to olowo kere Joseph oni oruko ti mi ki ajin dara ko ma je ki ara gbogbo wa

0: pàtàkì ẹ̀kọ́ ṣe kókó. Bẹ́ẹ̀yàn bá mójútó ẹ̀kọ́. Ó dé dandan irú wọn o náà ni wọ́n di ẹni yìí láwùjọ. Àwọn tán bá fi owó ẹ̀kọ́ tán fi rẹ̀ kọ́. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé irú wọn náà ní di ẹni yẹpẹrẹ láwùjọ. Àtòbí àtẹ́kẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ ká mójútó ẹ̀kọ́ wa. Ká lè bá àdí ẹni yìí láwùjọ. Gbogbo ẹ̀yin òbí tẹ̀ ń láǹfààní láti mọ gbọ́ wa lé lọ́sàn-án tòní. Ó ṣe pàtàkì kẹ́ ẹ mójútó ẹ̀kọ́ àwọn ọmọ yín. Ẹ̀kọ́ ṣe pàtàkì, ó ṣe kókó. A kí yín ní gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa lọ́sàn-án tòní. Iléèwé Edo Consult àwọn náà ni wọ́n so nígbọ̀ owó ètò ilé ìtẹ́ ìgbọ́ yìí. Níkànnì àdàbà FM 8.9. Ẹni tó jẹ́ aṣojú iléèwé yìí wọ́n ti wà ní ilé agbára pẹ̀lú wa. Kí ni tẹ́ ẹ tún gbọ́dọ̀ mọ̀ nípa A-level? Pàápàá jùlọ àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n ti ṣe ìdánwò tán tán wà ń lé báyìí. Ẹ súnmọ́ di rédíò yín. Ẹ má kàn jókòó kalẹ̀ sílé nìkan. Kẹ́ ẹ mọ nǹkan tẹ́ ẹ tún mọ ṣe. Aṣojú iléeṣẹ́ Edu Consult wọ́n ti wà nílé agbára pẹ̀lú wa. Ẹ dákọ̀ yín fáwọn ará ilé-ẹjẹ́ kan mọ̀ pé ti wà ń bí.
1: A kú sinmi ẹni. Orúkọ mi ni Adelanke Lawrence Adégunlẹ́yìn. Èmi ni admin officer fún ilé-ìwé Edu Consult tó wà nílùú Ìbàdàn.
0: Kí ni tí àwọn akẹ́kọ̀ọ́ kí ni tí wọ́n tún kí wọ́n tún mọ retí lè ní tí ẹ fẹ́ tún jẹ́ kán mọ̀?
1: Ẹ ṣe gan. Àní nǹkan mi ta gbé dání A-level program náà ni Cambridge, JUPEB àti IJMB. Cambridge wà fún ọmọ tó ní àǹfààní àbí tó wù láti lọ ṣe BSC ní ìlú Òyìnbó. Dẹ̀ẹ́ni yàtọ̀ síbẹ̀, Cambridge fi àǹfààní lẹ̀ fún ọmọ tó bá ṣe láti lọ sí ẹni yunifásitì tó bá wù ní gbogbo orílẹ̀-èdè àgbáyé pátá. Ni wọ́n ti gba Cambridge fún any course of their choice sí ẹni yunifásitì tó bá wù wọ́n. Ìkejì tó tẹ̀lé ìta gbé dání náà ni JUPEB, Joint University Preliminary Examination Board. UNILAG ló ń ṣe kò kárí ètò yìí. Àǹfààní fún ọmọléèwé tó bá parí secondary school láti wọ yunifásitì tó wù ní Nàìjíríà pẹ̀lú kọ́ọ̀sì tó wù after gbà tó bá ti ṣe SSC ìtàn, ìyẹn fún JUPEB. Gbogbo ohun tá à ń sọ iná oṣù méje sí mẹ́wàá ni duration àwọn programs. Ìkẹta ẹ̀ náà ni à ń pè ní IJMB, ìtumọ̀ ẹ̀ ni Interim Joint Matriculation Board. Amadu Bello University Azaria ló ṣe kòkárí ètò yìí náà. Ó fi àǹfààní lẹ̀ fún akẹ́kọ̀ọ́ láti lọ sí yunifásitì tó wù ní orílẹ̀-èdè Nàìjíríà yàtọ̀ sáwọn bíi méjì mẹ́ta kan tí ó gba ìyẹn. Àǹfààní dẹ̀ wà láti ṣe kọ́ọ̀sì tó wù pẹ̀lú àtìlẹ́yìn àjọ JAMB because àwọn èèyàn pè mí pé ṣọmọ tó bá ti serve àmì pọ́mọ tó bá ti ṣe A-level pé ṣọmọ lórí ọ̀fẹ́ àti serve. Mo dẹ̀ ti ṣàlàyé fún wọn pé pẹ̀lú àtìlẹ́yìn àjọ JAMB ni. Àjọ JAMB ló ń ṣe processing admission sí university, sí polytechnics, sí colleges. So anybody tó bá fẹ́ wọ university ó gbúdọ̀ pass through àjọ JAMB. Ní gbogbo mẹ́tẹ̀ta ta dẹ̀ gbé dání iná, mẹ́tẹ̀ta náà ló gbúdọ̀ pass through JAMB. Ọ̀nà méjì ni, is either you pass through the direct entry or you pass through the UTME. UTME náà ń ṣe tó máa ń bí a ń gba 230 tún kankan. A-level náà ń ṣe tó máa ti ń gba points bí a 13 points bí a 12 points. Then àwọn orí ọ̀fẹ́ pọ̀ lọ lórí ọ̀rọ̀ A-level yìí ló ń jẹ́ ká máa wá lójoojúmọ́ láti jẹ́ kí àwọn tí wọ́n ti mọ̀ ń pa ẹ̀ kan mọ̀ ń pa ẹ̀ pé anybody tó bá ṣe A-level àǹfààní wà fún orí ọ̀fẹ́ tó ga jùlọ ni pé wà á kọ́kọ́ ṣe ìdánwò náà. Tó bá ṣe ìdánwò tán tó rí èsì ìdánwò lo ma to mu school ati course to fe se che mo pe ko ri be ni ti UTM UTM wa lo gba form wa mu school wa mu course wa se wa lo se exam ko ri be ni ti A level wa koko se exam na wa gbe ara e sori osun
0: wa gba point to ye ko gba
1: gba point ye ko gba na ati ma roju ati ma ri mu a se ma so pe okay pelu nkan to gbe dani school bye bye lo le lo pelu nkan to gbe dani course bye bye lo le se ori ofe yen o ga julo lo je ko yato gedegbe si an se UTM ori ofe de to po de bi pe ko se pa an se most of those schools ko se pa an se entrance exam mo to ba ti gba di submit
0: enter en je ko yi ko ye wa bayi ni pe ti akeko ba ti le se ele te so ye
1: a
0: level
1: ba ti se any of the
0: to ti se at e ko so ti a level yi pe o ti se
1: be ni
0: ko ni se pelu pe a tun se wa ma o pe okay o a fe lo se exam kankan wole mo
1: fun awon schools ti o se entrance exam ti o se post D o ba kan ti gba D form e together with the result of the A-level pelu ogun olohun awa na la ma ba won admission so ori ofe ipo some people are also comparing it pe be account ownership degree ko si n to bad no awon
0: ti mo fe tori opolopo ngba kan to je pe awon mi ti won ba ti lanfani ati rayo boni won so pe eje akoko lo gba pre degree kan wole won ko lo lo bi odun kan ton ba ti lo won wa
1: salaye be fun yin alaye be ni pe omo to ba se jam o yo fail UTM o wa enroll fun pre degree number 1 ni pe akoko se entrance exam fun pre degree to ba pass our one is school 13 she pedigree a she final exam pedigree a ko another UTM a ko post UTM but a level ribe then pelu pedigree ti mo tun so lo awon schools ko kan tun wa fi gbede kesi
0: to godo niye mark bayi
1: pe omo pedigree o niye o ni ru course ton le fun be ni awon schools ko kan awon pedigree nsin on ti mo pe course bayi lo le se o ba fe gbe pedigree wole
0: se bawo na na ko ni pedigree
1: yato po so nsin yato A level ni pe you have less hurdles to cross because awon na mo pe eni to ba lo joko to se A level to de gbe boya o gbe ABB jade ABB means A is 5 points B is 4 points so 4 plus 4 that's 8 plus 5 that's 13 no ba de ti ni F rara ninu meteta ajo to nse ko kari awon eto yi wa tun fun eni extra 1 point that will make it 14 points everybody to wa ti ni 14 points o ti mo po qualify for medicine the total point for all the A levels is 15 points to ba ti ani F rara it makes a total of 16 points so gbogbo points to ba ni e over 16 so A level rorun pupo because subjects meta pele lo ma se BU science students BU social sciences BU art and humanities subjects meta pele lo ma se so e wa so fun mi bi mo se ba n so na every time ni pe omo ton ba ni ko se subjects meta fun osu meje si osu mewa ati wo to wa ni SS3 to se almost 9 subjects for 3 months in your first term second term third term till they fail how will you now sit down for just 3 subjects to mawa nipo fe fail so ori ofe yen wa to pe to ba ti se A level the next thing is direct entry form see university so wahala a n se exam ele a tun se exam ele a tun se exam ele iyen ti kuro because
0: eyan lo se bi exam bi merin
1: be ni bi meta merin
0: ko to wole
1: be because owo gan nina time gbogbo e lorisirisi be so la se mu anfani A level wa fun obi ati awon akeko ati awon ton guidance for parents and guardians pe kon wa se A level be it Cambridge JUPEP or IGMB and more so the most important part of life is entobati ni principle guides everything anybody wa fe wa successful o gbudo ni guidelines o gbudo ni eto pe abun ife se life mi lele bi mu a faye gba ran dan
2: ni ile iwe edu consult an ki n gba kai okunrin luti ko ko derun sori ko ya sokoto lorunkun because iwo to ba fe sorire o ni lati ko awon nkan kan sile ko face nkan to fe se yi
3: deyin
2: because there will be no side attractions iwo to ba ti derun sori definitely wa ma enticed awon obirin egbe lo luti olohun okunrin to kun ete orisirisi na dandan yen gbogbo awon kan yen la faye
3: ori re sire ko easy o gbodo sise to
2: ni eh ni you must o gbodo concentrate o gbodo wa gbogbo yen la nko won yato si pon ko iwe ni le we do consult then fun abu wa fun won fun awon omo to fe wa si le we edu consult pelu golon ani day guards ani night guards to nso won a de ni camera ni gbogbo our environment in school e je kin pa awon numbers wa then kin dey for our offices address wa le lo no
3: oh yeah
2: awon ni office number 21 Akintade shopping complex ni Akure Grand Roundabout ni Londo awon ni CU Plaza ni opposite to Imeku Grammar School ni Akure Mbi school wa gogon wa ni communication building Old Ife Road fast junction ni Ilu Ibadan kan pe wa si 08032096388 again 08032096388 the second number to je whatsapp number only ni 081354303 82 again 081354303 82 call number another call number town e te ba pe yan o ba lo call number ni 08033094522 08033094522 then bi mo se so lo mo tun ran ti pe fun gbogbo awon ton ba ni akude bi ani nu waec ni bi ani nu neco ni kon ma tu so pa awon fe ti tori e joko nle fun odun to nbo
3: awon
2: fe joko nle mo fe joko de wa eki e mu fe se math
3: elomi o pe ko ni math ko ni english
2: ko ma bo fun a level abi wo to ti wo pe awon egbe ti 100 level iwo to wa fe joko de utm next year no ma joko sile
3: ebi te soro de ni pe eni ti o wo pe ohun ni mathematics bayi to se wa eki ti o ni to wa wo pe asa se wa eki mi na tun ni pe ohun aka to do dodun tin bo ni ona wo na fe gba
2: aye wa it is government approved aye wa fun any one of them lati wa se ni inu A level by the grace of God o

0: 0803209-6388. The third number is 0803309-4522.
1: Se ko si le ti won pe inu gbogbo e ti o ni lo yato fun
0: WhatsApp ni kan ni fun WhatsApp. They can call that one too on WhatsApp. They can chat us on WhatsApp. Iketa ni 0803309-4522. By the grace of God, ko si any of those offices ti won de ti won ti ni bayan ori ofe wa bayi an gbo mo wole bayi then a de fanfani le ati ori ofe ama gbe school bus wa lati wa ko won oni di pe along won moto
1: e mo fe ke salaye beun igba ti e so eni ile iwe yin Ibadan nikan lo wa
0: beni
1: ko si nibo mi office yin lo wa ni Akure lo wa ni Ipinle Ondo
0: beni ati
1: ti awon omo ba fe wole bayi ti won fe se A level lati Ipinle Ondo ona wo ni won le gba sawon na ni okura won soko
0: awa la ma wa pelu ogun lowo lo awa la ma wa ko won ni admin offices wa yen a se ma se olorun de nfun wa se by the last week ti mo kuro nbi one of our students pay me o ti se tan lodo wa bia 2022 lo ti se tan lodo wa to pay me to lo nkan gbo program lo ni ko nkimi so our product wa wa kakiri on wa kakiri ton ti pass trade council other my people won kan tan so e be lo seri. The only thing is to what the dead consult ko mo pe o wa sere
1: o wa se o wa kawe ni
0: o wa kawe ni ko le face nkan to fe se ko de se pelu ayo ati idunu ko de kuro nbe ko de
1: bo wa lowo oro owo
0: pelu ogun olo
1: e so ro owo na
0: e en to nta eko o le afford edu consult tori pe ati de ko rorun fun won lati san le meta instrumental payments wa fun won first payment second payment third payment pelu ogun lowo London. Our hostels are very conducive for students. By the grace of God, they call those hostels second home. Ile awon keji because tile town if ti ibe obada won ni fi we ile ta won ti wa so ori ofe wa fun won. It's a beautiful hostel for all students to reside. So abe awon iya ati baba ni le pe e release awon omo ifun wa pelu ogun lowo Olorun leyin osu mewa ajo rerin ayo ni
1: leyin osu mewa ni won lo
0: osu mewa yan pe program meta ni mo so there are some that are
1: Cambridge you pe be ti
0: level 8 months there are some that are 9 months chegeta that's it is. Anybody to ba any question kan pe wa that we can put them through on 0803209-6388 we are one elomi to ba ati ri daada o ti sele ti omo kan ase a lo university asaf ase lo ma ko ti lo
1: be ni o wa daada
0: asaf ase lo ma ko bo se nse lukiso to e pe at the end of the day nkan to ma pada joko ti ni ati fa aye ele ni inu ilewe edu consult lati ko gbogbo awon eko yi mo ara won to e pe to mo ba de university awon nkan won yi lo ma fi ma se oro aje fun ara e ta fi ro awon parent e lorun ki se pe ko mo pari gbogbo school tan ko ma ni nkan to na le ma se lati mu 1 naira wa lati mu 2 naira wa fun ara because o ti je ka baye se nlonsin o ti je ka ye o ko ye wa pe ko si eni kankan ti o gbudo ma ni nkan kan to nse
1: to gbudo mo se
0: to gbudo ma pa owo
1: e nda nje ko ye wa ni pe bi awon mo yi ba si tin ka iwe ni edu consult ma to ni awon se owo tan to mo se
0: be ni iyan o si lara a se owo kankan fun yen a kan se pe ki omo le ni anfani ko le ni knowledge pe okay to na gbagba so fun te lo gan ti te lo e ba tin se
1: ba ran ran fun ran
0: pe no se bo se ko sere abugbe ise fun enikan se idea ninu gbogbo nkan e o save wa a lot omo ya ni a le mo pe okay ah, this is how they do this thing ko si field to fe bare a ni a residual knowledge
1: ṣùgbọ́n kì í ṣe pé wọ́n ní certificate tán gbà fún pé wọ́n kọ́ṣe ilé náà kọ́ mọ̀ jẹ́ pé wọ́n máa rò pé wọ́n á tó gba certificate fún yìí
0: pé a máa tún fowó sínú àti sọ lórí afẹ́fẹ́ pé àgbà owó yẹn wà kàn ṣe láti fi encourage àwọn ọmọ yìí ni iléèwé wa rọrùn gbogbo nǹkan tá à ń ṣe níléèwé ló rọrùn kí àwọn ọmọ ẹ̀kan wá kan wá ṣe A level program Cambridge ni JUPEB ni IGM ni pẹ̀lú ògbọ́n ọlọ́run kò kí ń expire àkàìmọ iye ẹni tó ti ṣe tó máa ṣe lọ́dún ìtọ́ ẹ pé a ní ẹsà mr dylan kẹ́kọ̀ọ́ tí ìṣòwò báyìí ok a lọ gbé certificate ẹ̀ sílé ọdún kọ́ni tó bá tó rẹ́dì a lọ gbọ́n pẹ́pẹ́pẹ́ lámújáde kò dàbí UTM ìtọ́ ẹ pé tó bá ti ṣe lọ́dún ìtọ́ gba 400/400 tó o bá ti rí university wọ̀ ó dọdún tó ń bọ̀ ó tún ti waste nìyẹn A level program ò rí bẹ́ẹ̀ kò kí ń sí pé ó waste.
1: ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ẹ jẹ́ ká yànnà náà dáadáa pé èèyàn parí kò wá tí láǹfààní àti fẹ́ lọ sí
0: iléèwé bẹ́ẹ̀
1: ó wá mú certificate ẹ̀ ó fi ilẹ̀ pé bóyá tó bá dọdún tí ń bọ̀ n ó sì lọ ṣé
0: owó nìyẹn
1: o owó lọ́fà
0: owó pé màá yẹn tún kò lẹ́nu kan sọ
1: bẹ́ẹ̀ ni
0: o ò dẹ̀ lè lọ sí university nsìn kò lọ lọ fẹ́ lọ máa san
1: kò lè bẹ́ẹ̀ ni kì í sọ̀fẹ́
0: ní fẹ́ university ìjọba wà á sanwó ẹ lẹ́ẹ̀kan ni
1: wà á etí mo wá ń sọ ńbẹ náà líle ni pé níwọ̀n ìgbà tó ti kúrò ní iléèwé edu consult lọ́dún tó fi certificate tó fẹ́ wọlé lọ́dún tí ń bọ̀
0: bẹ́ẹ̀ni
1: ṣé 200 level náà ni ó tún padà lọ wọ̀
0: pẹ̀lú ògùn ọlọ́run 200 level náà fi gbogbo A level wọ̀ 200 level ni kò kí ń expire rárá kò sí pé mo ṣe lọ́dún yìí mo tún ṣe lọ́dún tó ń bọ̀ ẹlòmíì ti ṣe bí UTM bíi mẹ́wàá
1: bẹ́ẹ̀ni
0: ẹlòmíì ti ṣe bí UTM mẹ́wàá ó ti ṣe post UTM bíi mẹ́wàá tó dẹ̀ yẹ kó ń pass tó kàn kù síbi pé kan yé kó bá mú just ẹmọ ngbà míì téèyàn bá ti mọ̀yàn gbogbo nǹkan máa ń rọrùn kọ́kàn bá mú from one office to another kódẹ̀ wọ ibi tó yẹ kó wọ̀ ni wọ́n ń gbà míì ẹni tí ò bá ti mọ̀yàn kọ́lọ́run ṣàánú bọ̀ torí ẹ̀ làwa ṣe wá pé ẹ jẹ́ ká ràn yín lọ́wọ́
1: láti mú ni
0: mọ̀yàn àti òbí àti student tó ń tọ́ ara ẹ̀ gbogbo ọ̀la ní lọ́dọ̀ wa ẹ wá ṣe level àwa ń sọ fún yín lórí afẹ́fẹ́ pé admission ti di rọrùn fún wọn tó bá ti ní A level program lọ́wọ́.
1: ẹ pe nọmba yín àti ọfíìsì yín ká máa lọ.
0: ẹ ṣe gan a wà ní oyè opposite oyèmẹkun grammar school níbi green building tó wà lopposite oyèmẹkun grammar school contact wa ní whatsapp ní 081-35-43-0382 the normal the call lines are 080-3209-6388 the other number is 080-3309-4522 our new office number 21 Akintade Shopping Complex ní Àkúrẹ́ garage roundabout ní Londo. School wa wà ní Fast Fast Junction ní Communication House Old Ife Road nínú Ìbàdàn.
1: ẹ ṣeun ẹhun náà ni ẹ ti gbọ́ ohun ọ̀gbẹ́ni Adelanke Lawrence àwọn náà ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀ látẹ̀kan tí wọ́n jẹ́ aṣojú iléèwé edu consult. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń láǹfààní tẹ̀ ń gbọ́ ẹ̀yin òbí àtẹ̀yìn akẹ́kọ̀ọ́ ẹ fẹ́ fi parí tán ẹ fi wò pé ẹja lọmọ ká lọmọ wá bí iṣẹ́ kan ṣe àbí pé kí n lọmọ bábọ̀dá lágbájá dúró sí ṣọ́ọ̀bù náà tètè báyìí kò gbéra lọ sí edu consult kọ́ lọ sí A level ẹ̀mẹ́ tọ́ ọ bá ti parí ẹ̀ 200 level ni wà lọ tààràtà láti lọ bá àwọn akẹgbẹ́ rẹ̀ a tún máa pàdé nígbà míì lágbára lọ́wọ́ ọlọ́run ọpẹ́yẹmí jọ̀ọ́ dá òun náà ló kọ́ tèmi jẹun.

0: gbadun adaba.
1: Mo n gbadun adaba.
0: O n gbadun adaba.
2: Ogun ba jẹ lọ, ọgbà sì jẹ bọ̀, àṣegbé ò sí láyé. Bẹ́ẹ̀ ni sórí kò gbè ní. Ó lọ́kọ̀ kankan nù ni. Àwùjọ olóore lẹ̀tọ̀ tó gorí àtẹ́gùn. Kájọ fèyí kọ́gbọ́n. Ètò tó ń sísọ lójú àwọn ìpèníjà ayé. Ìlàkọjá àti wíwú ojútùú sì sùn wọ́n mọ́ni. Pẹ̀lú ìgbàròyìn nípa ọ̀wọ́ ayé wa. Ìṣẹ̀lẹ̀ àtàwọn ọ̀nà tá a lè gbégbà láti fi ran ẹni lọ́wọ́. Gbogbo ìlàkọjá àwọn ọmọ ẹ̀dánú ayé ó ní ṣe pẹ̀lú àkọsílẹ̀ àyẹ̀mọ́ wa. Àjùmọ̀bí òsì kan tà ní ẹni àdáni wáyé bára sí ni ṣe ni lóore. Àwùjọ olóore, àwùjọ olóore. Ètò gbàmí ọ̀rà ní kalẹ̀ pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín ọmọọba Sunday Oyedira. Ìpòwú èdè ìpàtọ́kùn ètò sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí láti ṣàlàyé nípa àwọn kan tẹ́ ń là kọjá tàbí darapọ̀ mí ètò yìí fún ìrànlọ́wọ́ àti sonígbọ̀wọ́. Ẹ pé 09032469843. Àwùjọ olóore. Ètò gbogbo wa ní o. A kìí fi bí ikọ̀ ọlọ́jà lójú.
3: Tó kábíyèsí Elédùnmarè ọba tí ń gbénú afẹ́fẹ́ Ṣọlá. Ọba tí ń gbénú ọ̀run Ṣògo, ọba tí ò láfiwé, ọba tí ò láfijọ, olórúkọ ńlá, olóríkè ńlá, abùgó gbàgàdà, onímọ̀ ńlá, ọba tó ga jùlọ. Ọba tí ò sírú rẹ̀ láyé, ọba tí ò sírú rẹ̀ lọ́run. Ọlọ́run Elédùnmarè, mo yí ká ò tó fún ọ, mo yí ká ò sì fún ọ. Ọba tí ò ṣe bẹ́ẹ̀ tí ò sì fọwọ́ taláyà. Ìjẹ́ lórúkọ Ọlọ́run ọba òun ni mo fi ń kí gbogbo ẹ̀dá ènìyàn tó láǹfààní láti máa gbọ́ ètò òun ní tìdídí àsìkò yìí pé ẹ tó ṣe bẹ́ẹ̀ ẹ kó àmójúbà wa o. A kú ògbìyànjú, a kú kólédá tí gbogbo wa ń bá kiri. A kú kìràkìtà tí ò dọ́là ká sì ṣe bí ẹrú tí ò dá nǹkan fún ni. Ènìyàn ní pẹ́ṣẹ́ adáni wáyé nìkan ní kí àlùbáríkà. Mo kí yín o ní gbogbo ilẹ̀ tí à ń fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé pàápàá jùlọ. Ẹyin tí ẹ ti ń darapọ̀ mọ́ wa lórí YouTube lọ́wọ́lọ́wọ́. Bàbá Oyoks lẹ́fì láǹfààní àti darapọ̀ mọ́ wa lórí YouTube. Tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ́ sórí YouTube yín, ẹ lè láǹfààní láti fojú ṣẹlẹ́rìí ọ̀rọ̀ lórí bí ètò gbogbo ṣe ń lọ. Gbogbo ẹyin tẹ́ ti subscribe tó jẹ́ pé ẹ lè ṣe kẹ̀ mọ́ bá wa rìn lórí gbogbo àwọn ètò wa. A dúpẹ́ lọ́wọ́ yín o, pàápàá jùlọ àwọn èèyàn tó ń ké ìrànlọ́wọ́ wá fún sórí ètò yìí, tó ń ké gbàmígbàmí ìrànlọ́wọ́ wá sórí ètò yìí, tó sì jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́ yẹn àwọn ìgbìyànjú yín ń fọhùn fún wọn. Ìdí rẹ̀ rèé ta fi máa ń sọ ní gbogbo ìgbà pé kẹ mọ́ ṣàlàyé mọ́ tọ̀ wá lẹ́yìn lórí àwọn ìtàkùn wa gbogbo olólọ́kan òjọ̀kan, torí pé gbogbo fídíò àwọn èèyàn tó bá wá sórí atẹ́gùn yìí àti àwọn ìrànlọ́wọ́ míì tí ó bá jẹ́ pé wọ́n nílò, ibi náà ni a ti mọ́ ṣe bẹ́ẹ̀ tí a ti mọ́ fi gbé sí orí atẹ́gùn níbi tí ẹ ti lè láǹfààní àti rí fúnra yín. Lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ gbogbo ìrànwọ́ ọlọ́kan òjọ̀kan eléyìí tẹ̀ ń ṣe o. Ẹ wá gbọ́ o, ọmọ Nàìjíríà, yóò bá lọ wọ́n bọ̀, mo ní ìrírí ayé kan ò pa ni ọgbọ́n ní mo kọ́ ni o. Gbogbo ìgbà àṣìlè mímọ́ ń sọ lórí atẹ́gùn yìí pé àwa èèyàn àwa lọ̀rí ara wa, àwa ènìyàn àwa lọ̀tá ara wa, àwa ènìyàn àwa láńgẹ́lì ara wa, àwa ènìyàn àwa látọ́kùn ara wa. Kò sí bó ṣe léwu kí àdá ó mú ṣánṣán tó. Àdá tó bá ti mú ṣánṣán kan ò lè sanko fúnra ẹ̀. Dandan ni kó ní ẹnìkan tí ó ṣe bẹ́ẹ̀ tí ó dì mú. Bí ọ̀bá wa ti sí ẹni tí ó di àdá mú, a jẹ́ pé ó di ọwọ́ asán nù. Ọlọ́run ò ní já pasán láyé, a sì ní pòfo. Torí ẹ̀ mo fi mọ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí tí mo dẹ̀ tó ń fi àkókò yìí sọ fún yín pé nínú ìrìn àjò ayé, gbogbo ohun tí ìwọ náà bá ń là kọjá, ọ̀dọ̀ ènìyàn ni ọ̀nà àbáyọ wà, ọ̀dọ̀ Ọlọ́run ni ọ̀nà àbáyọ wà, ṣùgbọ́n èèyàn náà lọ́lọ́run ó mọ lò fún wa, àwa ara wa náà lọ́lọ́run ó mọ lò fún ara wa. Kò sí ẹ̀sìn kan tó ga ju orí ṣíṣe lọ. Lórí atẹ́gùn lọ́sàn yìí kí n tó mọ̀ bọ̀ wá sórí atẹ́gùn. Ojú òpó ayélujára wa ti àwùjọ olóore lórí YouTube yẹn, ojú òpó òun ò já gara dáadáa. Ṣùgbọ́n ẹ láǹfààní àti gbogbo program yìí tá a bá ti kó lórí atẹ́gùn yìí, tó túmọ̀ sí pé kẹ subscribe, kẹ dẹ̀ put on notification button kalẹ̀. Ojú òpó yẹn ò ṣe dáadáa, àkókò dáadúró. Tá a bá wa parí ká náà sórí atẹ́gùn, bó tilẹ̀ jẹ́ pé àwọn ọlọ́rọ̀ tòní ọ̀rọ̀ wọn yẹn ti wà lójú òpó yẹn already. omo Nigeria ke n to wa sori ategun loni ekun gbon mi gbogbo bi to ba de wa to tin gbe eto yi mo fe je ko fi ara bale daada wo idamu oni ba o idamu oni ba won mo re idamu oni ba won gangan funra e awon tolorun fi si aso obora si o lara awon tolorun fi si aso obora fun o otutu aye oni gbon won danu awon ogo to yo ka won oni foju re re danu sori idile to wa pelu mi lori ategun loni nigba ti mo kokko lo sabewo si idile yen ni ile won eku de gbon mi eku gbon mi emi gan mo fe mo sunkun bayi pe ha olohun ninu aye ta wa yi nkan mo nsele o eni mo kan lo mo o lai ni fi akoko wa sofo mo lai ni de na penu enu onikan lati n gbọkan a ki fenu elenu to ti wo baba e mo bo wa sori ategun epele daddy alafia ni fun yin o esu mama e forward e forward ba won se mic e si baby enu won fi mic e si baby enu won daddy e forward wa bi ti mic yen wa eye su modon yin bi esi rara be ko inu asehun le fe mo soro si e ka so daddy o
0: ka so sa
3: o da talala talolo talolo bayi olohun ko duro ti yin
0: amen sa
3: olohun ko so nibo won yin
0: amen
3: olohun ko re yin lekun
0: amen jesus
3: o gba won to gbe eto na lo so olohun ko re won lekun
0: amen
3: ewe e ri pe gba mo mo tenu mo pe ke mo lo sori youtube wa baba o yo ke subscribe sibe gba won to wori ategun yi interview ta mo se fun oko to wori ategun yi ta ba se ton ba wori ategun ton akoko ta ba lo se iranlowo teyin e ba se fun gbogbo ele lere papa julo gbogbo e te comment te de like lori momo to wa sori eto yin to nilo ero to lohun de se teyin omo Nigeria ara iroyin fun ta pada lo gbe fun olojo monday to koja yi ekun gbogbo mi igba ti momo yen te wo gba kini yen iwo na gbogbo yin to lohun lo lori eto yin te ni tere pa awon eyan e ni dasukun ninu aye baba ki loruko yin
0: Emmanuel loruko mi
3: Mr. Emmanuel lati lu ole ti wa
0: akure mi
3: egbe ejo soro soke die
0: lati lu akure mi
3: soke si pe oye inu studio yi o ti poju fun yin ko poju fun yin abi abi ko ara de ku die mo ri pe owo lo satoku yin atomo to mu yi wole nigba te wole si kinu yara agbara yi ẹni tó mú yín wọlé yẹn báwo lọmọ yẹn sì jẹ sí yín dáàdì yẹn sọ̀rọ̀ sókè
0: ọmọ mi ni ọmọ mi ni
3: ọmọ bíbí inú yín gangan
0: ni
3: dáàdì ojú yín méjèèjì sí ẹyọ kan lẹ́ẹ̀fí rìnà ni àbí ẹyọ kan lẹ́ẹ̀fí àbí ẹyọ kan ni òrìnà àbí méjèèjì ni òrìnà
0: méjèèjì ni òrìnà
3: ṣé òrìnà díẹ̀díẹ̀ ni àbí òrìnà báibáì
0: òrìnà rárá
3: kò rí rárá
0: bẹ́ẹ̀ni
3: dáàdì yóò ti tọ́dún mélòó tẹ̀ ẹ̀ ti rí nà mọ́
0: tí n tó bí ọdún mẹ́rin mẹ́ta
3: dáàdì ẹ̀ gbọ́n nǹkan tẹ̀ ẹ̀ sọ
0: ó lọ sí bí ọdún mẹ́rin báyìí
3: àti gbọ́n yín báyìí ó lọ sí bí ọdún mẹ́rin báyìí tẹ̀ ẹ̀ ti rí nà mọ́ sà kí ló ṣẹlẹ̀ ń gbà yẹn tẹ̀ ẹ̀ fi rí nà mọ́
0: mo ṣàdédé jí lọ́jọ́ kan báyìí tí mo rí pé ojú.
3: ẹ wo mo kọ amọ lápẹrẹ bóyá tẹ bá lè rántí déètì bó ti ṣẹlẹ̀ ọjọ́ tó ṣẹlẹ̀.
0: ebi ọjọ́ kẹtàlá oṣù kẹwàá ni ní ọdún 2022 ni mo ṣàdédé jí lọ́jọ́ kan tí mo ṣe tán láti mọ alóbiṣẹ́ tí mo rí pé kùrùkùrù bójú ọjọ́ bí ojú mi lé kùrùkùrù mo wá bèrè lọ́wọ́ ìyàwó pé sọ́jú fẹ́ẹ́ rọ̀ ni àbí kí ló ṣẹlẹ̀ wá ní kò sí kankan ká mo ní mi ò rí ràn dáradára ó ní kò sí kankan tó ṣẹlẹ̀ àwọn bá jáde mo lọ gbìyànjú àti fomi fọ ojú àti mo máa fọ ojú kó ní kí n gbìyànjú àti jáde mo sábà àlọ sọ hospital mo ra oògùn láti bàyín láti kò sí ìgbà tó máa di bí oṣù kínní ìkan ti bàjẹ́ lójú yẹn tí wàá ó ti ń lọlẹ̀ àti náwó àti náírà kò sí kan tá oògùn ìgbà àti náde àti náta ibẹ̀ ni mo tún ti orí ibi tá a ti sáré náà ni mo tún ti ṣubú jùjúbúlẹ̀ àìsàn wọn tó bẹ̀rẹ̀ sí ń gbé mi kiri lati ile iwosan kan si ilekeji titi titi ori ibe la to wa titi titi ti iyawo mi to tun sa to mi to tun ran mi lowo ona to dubule asan la ni seju ni ojo meji meta o de sa laisi
3: eh
0: be ni sa
3: iyawo yin to nsare kaakiri fun yin
0: be ni
3: leyin te yin ori na mo rara rara rara
0: be ni o de sa laisi ati bayin lati ku
3: odun mi odun gangan odun gangan ni awon sha laisi ni lori ajo yin
0: odun to koja ni osu kini odun to koja osu kini odun to koja yin
3: no shall I see
0: then
3: kabiyesi olohun se nkan se awon ni nkan se won tele ni abi nkan ko se won rara
0: o se nkan to se won na lo gbe mi kiri ibi to tin gbe mi kiri na lo so pe o ni malaria malaria yin la gbo ta de gbe lo hospital na ko ton ton gbe admit hospital na from there ko pada bale to de da gbe five
3: kabiyesi olohun ai bo lo mo ko mo omo melo ni won bi fun yin
0: omo meta
3: omo meta
0: then
3: anti to mu yin wa yin se bawo na won se je na omo yin
0: akobi ni ya
3: akobi ni ni anti
0: be ni so
3: anti how are you
1: fine sir
3: so mama ike dada ki lo ruko e
1: grace
3: eh ile eko wo lo wa
1: si wa shine
3: class wo lo wa
1: sst
3: daddy ìgbàtí mo wá ṣe àbẹ̀wò sí yín pẹ̀lú àwọn ọmọ yín yẹn ta wá sílé ọ̀dọ̀ yín àti mí àtọmọ tó tẹ̀lé mi ta àjọ wá ṣe recording fún yín ta kọ́kọ́ post orí youtube yín pé torí àwọn olólùfẹ́ wa kó lè fojúṣe yín àtàrí pé kẹsẹ̀ páwa kan mọ wórí ètò yín láì jẹ́ pa fìdí ọ̀rọ̀ múlẹ̀ dádì jẹ́ mọ̀ pé nígbà tí mo délé mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún kó tó di kí mo bá yín gbé báàgì ráìsì àti pani indomi pẹlu kashi diẹ ti mo padà wá fún yín lọjọ kejì ọmọ nàìjíríà nǹkan tó jùmí rí ilé wọn lọjọ yẹn ní agbára ọmọ tó tẹlé àǹtí yìí how old are you
1: 14
3: àbúrò ẹ tó tẹlé how old
1: 12
3: ẹni tó tẹlé òun náà nǹkan
1: 9
3: ọmọ nàìjíríà tẹ bá rí àwọn ọmọ tí wọn ń pè ní 12 àti 9 years old yìí tó bá sọ fún yín pé àwọn ọmọ yìí ti pé 7 years old wọn ti pé 10 years old ẹ máa ági o àwọn ọmọ yẹn rù débi tó jẹ pé ẹrù ọlọrun sì bà mí pé ọmọ tó tẹlé mi wá sọ pé sì kì í ṣe pé àwọn ọmọ yẹn ti ní nǹkan kan tó nọọsì lára tàbí wọn ti ní ọ́sà àbí nǹkan kò bẹ́yẹn dádì kí ló ṣẹlẹ̀ lẹ́yìn tí àwọ̀ yẹn papòdà tán.
0: ojoojú rí màá bọ̀ àti ìgbà tí ìyàwó mi ti papòdà kò sí ọ̀nà báyọ̀ mọ́ ìyá yìí pọ̀ ìrànlọ́wọ́ bá pin àti jẹ àti mu àti tọ́jú bójú tó àwọn ọmọ ilé ibi tá à ń gbé láti bí ọdún mẹ́rin sẹ́yìn tí mo ti kò sínú wàhálà mi ò lè sanwó lé ṣùgbọ́n láti bí.
3: ẹ̀ẹ́dún fún odidi ọdún mẹ́rin láńlọ́ọ̀dù gbowó lé lọ́wọ́ yín.
0: àbẹ̀ náà làbẹ̀ òun ṣùgbọ́n gbowó lé òtorí ìṣòro tá a wà yẹn náà bàtọ́ rí pé a kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀.
3: pé ìtọ́rẹ̀ tó rí pé ojú yẹn ni ò rí
0: ẹ̀mú bẹ́ẹ̀
3: ni ò rí ọdún mẹ́rin n gbìyànjú 250,000 naira ọdún mẹ́rin yẹn ti lọ bí 1,000,000 naira
0: láàkó díẹ̀sì lọ́dí 1,000,000 ni.
3: dádì kí làwọn nǹkan tó wá ṣẹlẹ̀ tẹ́ ẹ fi pariwo wá tàbá yìí àti pé báwo lè ṣe gbọ́n pa ètò yìí.
0: nígbà tí ìṣòro yìí tó wá ń gòrò sí mi ò lè bójú tó àwọn agbára mi ò gbé àwọn ọmọ àti jẹ àti mu ilé ìwé àwọn ọmọ ọdún tó kọjá ó ní iye tá a jẹ gbogbo àtàtàmì tó kọjá oní ìtajà àwọn ọmọdé tó ń wọlé ìwé ilé táwa náà àwọn ọlọ́dún bèrè owó wọn ní ká sanwó wọn káwọn ìfà àti níbi táwa ibi àwọn tẹ̀tẹ̀ ní ká jáde wọn dẹ̀ ń bèrè owó dé owó
3: tó wálé. ó sojú wa ńgbà táwa gbé ẹ̀sìn
0: náà fún mi. wọ́n ṣe ń dààmú ẹ̀wò bẹ́ẹ̀ ni ipa tẹ́ bá wa kó kán tó lè gbà wọ́n ti ń kẹ́rù wa síta ẹ ṣe bá wọn mẹ́lẹ̀ lọ́jọ́sí mọ àwọn ní ká tẹ gbìyànjú ká wá bí kẹrù sí ká dẹ sanwó wọn so òun lè fi bá wa níbẹ lọjọ sí nígbà tí ọrẹ mi kan ní ó gbọ ètò yín ló wá bá wa nígbà níbi tí wàhálà yẹn ti ṣẹlẹ níbi ọsẹ mẹta sẹyìn ìgbà tó wá bá wa ń bẹ tó náà gbìyànjú kò sí kan tó lórí ẹkún náà ló ti wù pé òun dẹ gbọ ètò kan pé bíá kó ń gbìyànjú àti pè yín òun ló fi bá mi pè yín lórí ẹ tí mo fi bá yín sọrọ.
3: Ẹ jẹ́ kí n gbọ́rọ̀ láti lọ Aunty Grace. Grace, how are you?
1: Fine, sir.
3: K-
0: ki lo le so nipa awon kan te la koja wa ta awon polo ya ti dadi na
1: ever since we lost our mom, we have been facing hell because life has been so miserable and uncomfortable for us. Before we can eat, we have to collect things on debt. People will still come and shout on us about the money we are owing. You have been living a miserable life ever since you have lost our mom, and dad has lost his sight.
0: Dadi ṣàlàyé kìíní kan fún mi pé láti òwe àkàlà àbí sí fìwàsáyé wọ́n ló máa ń rìn lọ school every day of life ni wà á rìn lọ wà á dẹ̀ tó ń rìn padà. Láì ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ jẹ láì ní anything. Ọmọ Nàìjíríà ọjọ́ Thursday tí mo lọ ṣàbẹ̀wò sí family ní nǹkan bí owó 5 rọ̀lẹ́. Wa àwọn ọmọ kékèké méjèèjì yẹn ọmọ tó jẹ 9 years old àti lẹyìn tó jẹ 12 years old yẹn àǹtí yóò tí ti school the time yẹn òun náà tí ń rìn dé ó padà rìn dé báwa náà nítorí ìtìní o olóhun tí wọn ti kúrò school láti aago mélòó ló ti kúrò à ní to 6 aago mélòó lẹ ti lo ti kúrò school. Wọ́n á bèrè pé so this is how you bó ṣe ń trek bó ṣe ń rìn every day every working day every school day lélẹ́yìn. Àwọn ọmọ yẹn náà bá time ta lọ yẹn bí 5 kò la lọ yẹn tòlú bí 5 ta lọ lọ́jọ́ yẹn àwọn ọmọ yẹn ò tí ì jẹun wọ́n ṣe sọ pé àwọn fẹ́ sàtàmì àwọn tó káwọn mu gàrí wọ́n á bèrè pé wọ́n di kí wọ́n jẹ lọ school wọ́n láwọn jẹ kankan lọ school. Èrò ọlọ́run dẹ̀ bá mi mo dẹ̀ fẹ́ máa bomi lójú báyìí pé ìwọ ọlọ́run nísì báyìí nsìn dádì nínú gbogbo wàhálà tó wà lẹ́yìn èwo kan gan lẹ fẹ jẹ káwọn èèyàn ṣàlóyún ilé lórí kí lẹ là kọjá kí lẹ fẹ káwọn èèyàn ṣe fún yín láì.
4: Mo fẹ́ bẹ àwọn ọmọ Nàìjíríà kan ràn mí lọ́wọ́ àti ilé ìgbé ó jẹ́ ìṣòro àkọ́kọ́ bàbá tẹ̀ tí ì sanwó yìí àwọn ọlọ́run lálòdù ní kákúrò ní ṣé a fẹ́ máa kó àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta sùn tani ilé ó ṣe kókó.
0: Ìjẹ́ ti náà ti wà nìkan kan bẹ́yà bí ilé kan tẹ̀ ń kọ́ lọ́wọ́ kó tó pé ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí bẹ̀rẹ̀ àbẹ́ ní property kan àbẹ́ tẹ̀ nìkan kan.
4: Mi ò ní property kankan ìgbà tí wàhálà jẹ́ ṣẹlẹ̀ tí ìyàwó mi ṣaláìsí ó ní àwọn ará ọ̀rẹ́ ojúlùmọ̀ àti ìjọ tí wọ́n gbìyànjú tó ń sarajọ àwọn ló dáwó láti ra half plot tí a ṣe ìyàwó mi lọ́jọ́ sí ibẹ̀ nìkan ló wà mẹ́
0: chọ́ọ̀chì àti àwọn ọ̀rẹ́ yín àtàwọn arádùúgbò
4: tó
0: ra half plot yẹn fún
4: un
0: ilẹ̀ wọn náà ò ṣe é tà mọ́ pẹ̀lú gbogbo àwọn kan tí ń là kọjá àbí
4: kò ṣe é tà
0: half plot kan ti sìnkú sí then àwọn náà tó kọ́ ni wọ́n rà
4: bẹ́ẹ̀ni kò ṣe é tà.
0: A jẹ́ pé ìrànlọ́wọ́ táwọn èèyàn bá ṣe fún yín báyìí wọ́n yóò determine next step yín
4: bẹ́ẹ̀ni sá.
0: Ó yẹ kí wọ́n ti dórí atẹ́gùn yìí náà kó tó di pé àkókò tá a dé yìí náà àwọn ẹkún àtàwọn àwọn tó nílé ni wọn jọ ń fa wàhálà tí wọn ni wọn ṣàbùdọ kẹrù jáde wọn náà ló ní kí n sọ pé wọn ti kúrò ní látàgò 12 o àwa náà tó nílò láti padà lọ bá wọn pé ẹwù ẹ sá fún wọn lórí ọfẹ o mọ pé aláàánú lọlọrun pé tó bá fi lè wúrí ètò lónìí aláàánú lọlọrun ọlọrun tó ti ń fi ètò yìí pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́rìn-ín tó fi ń momi jẹ́ wọn nù kìí wá ṣe pé ẹnikẹ́ni lọlọrun lò bí ò ṣe ìtẹ́ ìbútó yìí ibi tẹ́yìn náà ti ń sunkún ìkọ̀kọ̀ ibi tẹ́ ti ń sunkún ìbábá ẹ̀ lérò ogun ẹkún bàbá yìí sọ láńgùẹ̀jì kan tó gbomijẹ́ lójú mi wọ́n ní táwọn bá fọwọ́ kan àwọn ọmọ yẹn ẹ ṣàlàyé ọ̀rọ̀ yẹn.
4: Ìbànújẹ́ ló máa ń jẹ́ fún mi torí mi ò ṣe ẹ̀tọ́ òbí lórí àwọn ọmọ ó máa ń jẹ́ ìbànújẹ́ fún mi torí pé mi ò lè ṣẹ̀tọ́ mi lórí wọn ó dàbí pé mo ń fìyà jẹun ni láì lè ṣẹ̀tọ́ ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi tí nìyí tí mo fi ń bẹ gbogbo ọmọ Nàìjíríà kẹjọ ẹ ràn mí lọ́wọ́ ọjọ́ tá a jẹ òun ló pọ̀ jù ẹ jọ mo bẹ̀yìn ẹ ràn wá lọ́wọ́ ẹ ní rogun ìdààmú ẹ ní rogun ikú aya ayé ò ní gbogbo ọ̀sán lọ́wọ́ yín mo sì ní sọ yín sínú òkùnkùn ayé ẹ jọ nítorí ọlọ́run ò ní rogun ìdààmú mo bẹ̀yìn.
0: Ẹ dákun ọmọ Nàìjíríà gbogbo ẹni tó lọ́ bá rò lọ́wọ́ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn àwọn ọmọ kékèké yẹn náà public school náà ń lọ o àwọn tí ẹ ṣe ń bẹ ẹlúpọ̀ mọ́ tí ẹ ṣe ẹlòmíì nǹkan tó ń ṣẹlẹ̀ sí gan-an tí ì tó lè yàwọn ọmọ lọ school mọ́ àwọn ọmọ yẹn náà sọ pé àwọn náà máa rìn lọ àwọn máa rìn bọ̀ wọ́n usually it wọ́n làwọn máa ń mu gàrí àwọn kékèké yẹn sọ pé ìdẹ́ntà àwọn èèyàn bá ti dé tó bá ti wá pariwo lé dádì lórí àwọn máa lọ ń sá sábẹ́ bẹ́ẹ̀d àwọn máa ń sokún ni kó máa rí àwọn táwọn bá ń lọ school àbí táwọn bá fẹ́ lọ ra nǹkan àwọn máa dọ́jì káàkiri ládùúgbò pé káwọn èèyàn máa drag àwọn tori everywhere I want to check this is see iba ti o soju won a sa jeun omo Nigeria isoro ta je ka yo mo bo se mo lohun ni jo de ba won da ku gbogbo iran lowo tolorun ba ni ken ni se iran lowo ta ba se fun idile yi e wo a fe se fun olorun a fe se fun olorun a fe daso bo idile a fe mu won kuro ninu iwuwu landlord ti yari o landlord to gbe ejo odun merin eni yen gbe ejo fun won odun merin toton to ni bayi landlord ti jari parapata pe kon jade now nkan to ba wa le nkan to lohun ba ni ke se yin determine next step won baba iwo se wa yin o ti le sise kankan ilera won gan o ti pe dada to ma rin na ile ese won nu mu le dada e wa je wa won mo kikeke e dakun awon mo ri oni jiya yen oni je won na mo mo pe a tobi ju be lo Ondo state mo mo pe a tobi ju be lo ni Nigeria to ra wo lolufe eto yin ni a mo mo daruko Ondo state ni kan gbogbo nkan to lohun ba ni oju lo to ni firan idile lowo o fe fi mu won kuro ninu esin yi o fe fi mu won kuro ninu iya yi olohun a mu won na kuro ninu esin olohun a mu e kuro ninu iya account yen ni 64064 500 66 money point awujo lori 64064 500 66 money point awujo lori mo wo pe sowo yo wa kere mo pe ko si e to kere ko de si e to poju dede bona ba se bowo na la se ri si erungba ti wa gangan lori eto yi ni pe tolorun ba le se ta ba ti e ni ba won wa bo se ko bo se ka kan ti e gbe kini kan ru fun won ati se ru erin fun enikan ni Kwara state ni kan na lojo state beye but about over awon yo dide ran lowo loto won ba won gbe lero won ba won re ninu won ti e reta won ba won renu te ba won de le le na at least iwo a fi plot yen bo a le so pe nkan to fe sele ri o daddy e mo fe mi si kankan o nkan ta won yan ba se fun yin to ma determine next step nkan to fe sele e da ko je ka ru ta won mo kikeke gbogbo ye tolorun ba ni ko ju lo o se ngbe to ito le fi ran family lowo olorun ni ko ju 2000 lo ko ju 10 lo ko ju 50 lo ko ju 1 million lo ko ju 100,000 lo iran lowo to nilo yi po o a 10 kg of rice ni o nilo lati ba won gbe lo ni ojo toze yen pelu indomie atawo atawo at least yo ti kere ju ma ti send owo ti ni to 30,000 naira bayi
4: be no di to ba because e pay ju pelo
0: ya da ko mo Nigeria gbogbo ran lowo to lo ba ni ke inu o le se fun idile wo mo ko fe je ko se se nitori olorun wo emi mo so gbogbo gba pe ka mo se ore nitori ola tenikeni o mo tori eyi ta fe dawo le itolorun ba ni ko se se be o a fe kole fun yan ni o lori eto yi a fe ro tawon mo yi a fe ro ti o a fe ro tolorun lara wo so gbogbo ana mo nkan to pe fun pe okay won ti ni have a plot nkan bayi la le se irun ise yi o wa ko je pe a le mo pada wa ni igba de gba lati wa salaye fun eyan mo Nigeria pe to ibi ni oro ile awon baba yi gbe de o eyan wa lori nkan teyin eyan ba se o be in promise pe le la fe ko fun won eto yi de ta fi pe ni awujo olore ni pe we believe in society to je pe teyan ba le soro sita awon eyan wa to won le se ran lowo enikan 20,000 kan wole bayi sugbon ko buruko eni to send yen wa from Yisa Salim won send 10,000 naira Michael Ojifini won send 3,000 naira abi 2,000 gbogbo nkan to lohun ba ni ko julo muraki yo won send 10,000 naira mo tun ayo won send 10,000 naira won na to n gbe to gbogbo ye to lohun ba ni ko julo gbogbo ye to lohun ba ni ko julo to ba foju kan awon mo yen ife mo bi eyan se daju to laye ti omi ji o ni bo loju re e da ko lo sori YouTube wa baba Oyox te ba ti lo sori YouTube e te ba ti subscribe video ta post last it ma ri nbe e kun gbo mi ese mi de gbo pe iwo Olorun Olorun mo mo fara ni eda mo mo fi ku buruku pawa mo mo ko iya to da awon mo yin le nu ko wu won o le je pe wahala ti mo mo yin na ri nu koja ojo ori won baba yi oju mejeje ti lo lati 4 years ago won ti lo 4 years bayi January ni o ko 4 years be ni January to koja yi na ni oko iyawo na salai si e wa ja wa awon mo kekeke ko se nikan ko si reti kan ko si nikan kan ti reti wa mo won ti je gbese gbogbo adugo awon mo 12 years omo 14 years omo 12 years omo 9 years ko ti gbogbo pe ki omo sakakiri tori pe awon ti je gbese tori ati jeun dakun won to gbe to imu mo pe ke se pe gbogbo ana wa lowo to be ki to pa nikan ta fe fun wo se laye gbogbo ye to na ba ni ko julo to ti won na mo pe ti ba de firu nkan bayi le o to se nkan o to se lowo to ni tumo fun idile yi o account yen 64064 500 66 money point awuto olori se nitori olohun se nitori ola tenikeni o mo iku buruku ni pawo na o iku ojeje o ni pawo na o nigba mi e mo so fa wo eyan ni le ko kan eran won jade la ni oloba yira nkan wa eran jade la ni olora nkan wa eni e wa be lo be pe kini di to fi so be tori ojo ti tori ojo ti nkan teyin ba ro ba sele ise to le ran wa ran ki fun ni gboya die die gbogbo iran lowo to lohun ba ni ko le se gbogbo bona ba se ni oju lo to fi gbe to yi idile yi nilo re won nilo olohun ninu e mo de fe je ki won na mo ran ti pe gbogbo ohun to ni ola to ni ipo to ni iwo ko olohun ni o eni kan se di 4000 naira won to ni please manage this god bless you
4: ashewu
0: to sin are gbe won se ni 5000 10000 kan wole ko boruko eni to send e wa ashewu won adupe lowo yi o kari intelili won se ni 2000 naira 2000 kan o tun ti wole tele boruko eni to ni wa to send e wa eni ni don't mention my name won se ni 20000 naira
4: ashewu
0: boye to lo ba ni e so lo to fin gbe to yi dakun ibi ona bi to lo ji o
4: ashewu
0: ona bi to lo ji o ki omo ma rin more than close to 3 hours every day arin lati we akala arin lo si fi washaye every day arin lo na ro be ade tori bo lo so be why ni igbokan ni oje to ma de ba to ba dele yin to ti akoko se pataki ju lo bo se keru won jade yi e dakun baba yi o fun won ri na mo lati 4 years odun won na to na mo mete ta yi wa ìyàwó wọn náà tún ti ṣaláìsí ìrètí wọn tí wọn ní ní ètò yìí ìrètí wọn tí wọn ní ní ìwọ tó ń gbọ ètò yìí gbogbo iye tọ́nà bá ní ojú lọ ó bá ju 100 ló bá ju 200 ló bá ju 500,000 ló bá ju 50,000 ló bá ju 10,000 gbogbo iye tọ́nà bá ní ojú lọ èmi àti mọ́ sún gbogbo bá pé àáfi ètò yìí ní ẹnikẹ́ni lára o iye tó bá rọ̀ ọ́ lọ́rùn tó bá jù lọ la mọ́ sọ mọ́ nira rẹ lára wọ́n sọ̀rọ̀ tán kí wàá di pé wọ́n náà ò ní oúnjẹ tó jẹ tó wà mọ̀ pẹ̀tàn tó di òǹpẹ̀tàn lẹ̀jẹ̀ sàfáwọn ọmọ lálẹ́ ẹ̀ mọ́ bínú bàbá kan lówó rí atẹ́gùn ní òjẹ́ ilé fún yín ló jẹ lẹ́ẹ̀ni no we don't do that àfi pámọ́ ẹnikẹ́ni láti sori torí láfi mọ́ ńlá gbogbo pa pé gbogbo yìí tọ́lọ̀ bá ní ojú lọ tí wọ́n náà bá wo àkáǹtì tó wà pé á mo lè ju iye báyìí lọ ọ̀nà ibi táwọn ẹ̀dá yìí sì lọ jẹ o tí bá sì fún ọ ní iye báyìí sì lè ràn wọ́n lọ́wọ́ púpọ̀ o àwọn èèyàn gangan lètò yìí wà fún gbogbo yìí tọ́lọ̀ bá ní kó jùlọ gbogbo yìí tọ́lọ̀ bá ní ojú lọ 64064 500 66 money point àwùjọ olóore 64064 500 66 money point àwùjọ olóore 64064 500 66 money point àwùjọ olóore ká tó mọ lọ 64064 500 66 money point àwùjọ olóore ọmọba sunday oyedèrán lorúkọ mi tí mo jẹ atọ́kùn fún ètò àwùjọ olóore bóyá àwọn náà ní nǹkan kan tó ń là kọjá tàbí wọn nílò ìrànlọ́wọ́ ọmọ nàìjíríà lórí nǹkan àbí lórí ọ̀rọ̀ yóò fẹ́ fún wa lọ́pdéètì ọlọ́run fi sí ọlẹ́mìíràn ilé fún wa ní búlọ́ọ̀kù ní sìmẹ́ǹtì ilé fún wa ní ọlọ́run sáfì ìrànlọ́wọ́ kan sí ọlọ́kàn fún fámìlì yìí fóòn nọmbà mi ni 09032469843 àkáǹtì ẹni 64064 500 66 money point àwùjọ olóore gbogbo ìgbà tó náà bá fi ọ̀rọ̀ yẹn lọ́rùn ló lè ṣe nǹkan sí wọn fóònù nọmbà mi lẹ́ẹ̀kan sí ni 09032469843 ó wà lọ́wọ́ irú ìrànlọ́wọ́ tó náà bá fi sí ọ lẹ́nu láti ṣe fún wọn à ń ṣe tẹlú ilé ìkẹsẹ̀ tó nípa lówó tó bẹ́ẹ̀ gẹ̀ o ṣùgbọ́n a mọ nǹkan tó pè fún kẹlòmíín wà nínú ìnira gbogbo ọjọ́ tẹ̀ wá lò nínú ìrìn àjò ayé o nilo ninu ilera omo ba sunday yidi lo ruko mi atoke to fun awujo lori e seun alaafia ni fun yin.

níbi kíbi káàkiri àgbáyé lásìkò tá a wà yìí nǹkan kò ṣe bí ẹni fararọ níbi ohun èlò ìmúṣagbára tí a mọ̀ sí energy àwọn tó ní í ṣe pẹ̀lú epo rọ̀bì tí a mọ̀ sí crude oil àti afẹ́fẹ́ gáàsì tí a mọ̀ sí natural gas kò sí nǹkan mìíràn tó jẹ́ kí eléyìí tún rí bẹ́ẹ̀ o bí kò ṣe ti ìjà tí kò ṣe bí ẹni ṣetán láti parí láàrin orílẹ̀-èdè amẹ́ríkà àti orílẹ̀-èdè iran ǹjẹ́ níbo gan ni ọ̀rọ̀ ogun wọn yìí wá dé dúró lọ́wọ́ báyìí ìjẹ́ ẹtì ẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ ìjà níha àárín gbùngbùn ìlà oòrùn àgbáyé tí a mọ̀ sí middle east eléyìí mà tún ti ṣe bẹ́ẹ̀ ó ti pẹ̀ka dé orílẹ̀-èdè yemen àti saudi arabia àwọn méjì tó jẹ́ wípé lárúbáwá ọmọ ìyá pọ́nbélé ni wọ́n bákan náà lónìí lórí ètò àwárí ọ̀tún a ó sọ nípa nǹkan tó fà á tí ẹja kan tí wọ́n ń pè ní mackerel eléyìí tọ́pọ̀ wá ń pè ní title a máa sọ nǹkan tó fà á tí ẹja yìí kò fi wọ́pọ̀ ní ìlú kàkàkiri àgbáyé mọ́ owó rẹ̀ sì ti bẹ̀ tó lọ sókè gọbọi dápá ọ̀pọ̀ ènìyàn kò sì ká a mọ́ àbí tí ọ̀rọ̀ ìjà orílẹ̀-èdè amẹ́ríkà àti iran ló tún fà á tí ẹja title sì fi lọ sókè ni gbogbo eléyìí àti àwọn ọ̀rọ̀ mìíràn gan láti máa gbéyàwó fún tọ́jọ́ tòní o lórí ètò àwárí ọ̀tún America and Iran conflict a never ending

lẹ́yìn tí orílẹ̀-èdè America àti Israel tí àwọn eléyìí ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe àkọlù sí orílẹ̀-èdè Iran lóṣù kejì inú ọdún tá a wà yìí tí wọ́n sì ṣekú pa olórí orílẹ̀-èdè Iran ẹni tí a mọ̀ sí Ayatollah Ali Khamenei. Èròǹgbà America ni láti ja ìjà yìí fún nǹkan ọ̀sẹ̀ mẹ́rin sí mẹ́fà kí orílẹ̀-èdè Iran sì ti sáré kúnlẹ̀ káwọ́ sókè ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa bẹ̀bẹ̀ àmọ́ ogun yìí ti ń lọ nǹkan oṣù méje báyìí tí kò sì tí ì sí ojútùú sí wàhálà ọ̀hún rárá nǹkan tó kanlẹ̀ dá wàhálà yìí sílẹ̀ gan níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó ní ti àdó olóró yágbóyájú tí a mọ̀ sí nuclear weapon t'amẹ́ríkà àtòrílẹ̀-èdè israeli ní iran ń gbìyànjú láti pèsè tí iran náà sì ní àwọn kò ní èrò eléyìí rárá wọ́n láwọn ti ṣe òfin ní inú orílẹ̀-èdè àwọn wípé àwọn kò ní ṣe irú àdó olóró alágbára burúkú báyìí ohun tí orílẹ̀-èdè amẹ́ríkà àti israel ń fẹ́ ni wípé kí orílẹ̀-èdè iran jọ̀wọ́ gbogbo ẹ̀rọ táwọn onímọ̀ sáyẹ́nsì wọn ti ṣàṣeyọrí lórí rẹ̀ nípa ìpèsè èròjà kan tí a mọ̀ sí uranium èròjà uranium yìí ni wọ́n le fi ń pèsè bọ́ǹbù tí a mọ̀ sí nuclear weapon yìí dáadáa yàtọ̀ sí èyí wọ́n tún fi èròjà uranium pèsè iná mọ̀nàmọ́ná tí a mọ̀ sí electricity iran ní iná mọ̀nàmọ́ná ló ń fẹ́ fi àwọn èròjà yìí pèsè fún àwọn aráàlú òun àmọ́ america àti orílẹ̀-èdè israel àwọn eléyìí ní irọ́ gbu ni orílẹ̀-èdè iran ń pa fún ìdí èyí wọ́n ní kí iran jọ̀wọ́ gbogbo èròjà uranium tó ti pèsè sílẹ̀ bákan náà ń kọ́ kí orílẹ̀-èdè iran jọ̀wọ́ gbogbo ẹ̀rọ tí wọ́n le fi ń pèsè èròjà uranium lọ́pọ̀ yanturu lóòótọ́ èròjà uranium tí iran ti pèsè sílẹ̀ eléyìí ti ju ti iná mọ̀nàmọ́ná nìkan lọ ó ti ń lọ sí ti èyí tó le pèsè bọ́ǹbù ó ti ń lọ sí weapon grade gẹ́gẹ́ bí òfin àgbáyé orílẹ̀-èdè kọ̀ọ̀kan lẹ́tọ̀ láti wa ohun àlùmọ́nì uranium jáde láti inú ilẹ̀ rẹ̀ láti lè máa fi pèsè iná mọ̀nàmọ́ná fún àwọn èèyàn rẹ̀ àmọ́ america àti israel wọn láwọn kò gba iran gbọ́ rárá bẹ́ẹ̀ àti america àti israel àwọn méjèèjì ní àdó olóró tí a mọ̀ sí nuclear weapon yìí ọ̀rọ̀ tó máa dá wàhálà sílẹ̀ tógun fi bẹ̀rẹ̀ lóṣù kejì ọdún tá a wáyé gangan nìyẹn o àmọ́ ní báyìí ọ̀rọ̀ agbègbè omi tó rò strait of hormuz tí kìí ṣe wàhálà tẹ́lẹ̀ kógun tó bẹ́ sílẹ̀ eléyìí gan la america àti orílẹ̀-èdè iran ń mú gbọ́ bá america ṣe lọ ń kó bọ́ǹbù tí iran ti lé kalẹ̀ tí a mọ̀ sí mine kúrò lórí omi bẹ́ẹ̀ gan ni iran ń tu àwọn mìíràn síbẹ̀ ní kẹ̀tíkẹ̀tí tí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ omi aképo àti akẹ́rù táwọn eléyìí sì ti bẹ̀ wọ́n ti fi ara kó bọ́ǹbù lóríṣiríṣi lágbègbè àmọ́ gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ kan tó lu síta orílẹ̀-èdè russia ṣẹ̀ṣẹ̀ fún orílẹ̀-èdè iran ní ìmọ̀ àgbékalẹ̀ àdó olóró kan eléyìí tí a mọ̀ sí supersonic missile project C430F ó gangan ní ìbáṣepọ̀ orílẹ̀-èdè iran àti russia yìí ọdún 2023 ní ìjíròrò ti bẹ̀rẹ̀ ìmọ̀ ramjet ó gangan ní àdó olóró yìí yóò máa fi pẹ̀lú eré tó lágbára tí kò sì ní sí nǹkan tí yóò lè dá wọn dúró tí wọ́n bá ń fò lọ ní nǹkan ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí orílẹ̀-èdè iran bẹ̀rẹ̀ sí ní ya àwọn àdó olóró tí wọn kò lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí wọ́n yin àwọn eléyìí sáwọn ọkọ̀ omi orílẹ̀-èdè america àwọn ọkọ̀ omi tí america fi ń ṣe àkọlù sí orílẹ̀-èdè iran nínú omi arabian sea ìyàlẹ́nu gbà lélẹ́yìí jẹ́ fún orílẹ̀-èdè america nǹkan tí orílẹ̀-èdè iran kò ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ni láti bẹ̀ inú bí orílẹ̀-èdè america wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe àkọlù sáwọn ọkọ̀ omi aképo tó nìkan ṣe pẹ̀lú orílẹ̀-èdè iran lójú ẹsẹ̀ owó epo tún pọ́n òkè lọ sí ìdójútì ńláńlá ni yóò jẹ́ fún orílẹ̀-èdè america wípé iran lè fi àdó olóró tẹ ọkọ̀ ìjọ omi wọn rè sínú omi lábẹ́ bí ti wù kí orílẹ̀-èdè lágbára tó nípa ogun jíjà gbogbo ìgbà tí wọ́n bá lọ ń kojú ọ̀tá yálà ẹni tí wọ́n lágbára jùlọ ni o tàbí ẹni tí wọ́n jọjọ dọ́gba kò sí kí ibi àkùdé alágbára kò sí kí eléyìí má ṣe bẹ́ẹ̀ kó má máa fi ojú hàn lóòótọ́ orílẹ̀-èdè america ti kó ọ̀pọ̀ àdánù bọ́ orílẹ̀-èdè iran
nipa opo emi ati dukia ogun torilede Iran ti padanu si won lowo sibe sibe na Iran fi awon apako kan to se fojuri won fi eleyi sara orilede America yato si wipe orilede America ti na owo to le ni $43 billion sibi ogun yi won ti padanu awon omo logun 19 soldier topo won si se bet won fi ara pa yana yana opo ile larubawa to yi Iran po o gangan lorilede America ni ibudu omo logun won si pelu awon irinse ogun to lagbara gidigidi gbogbo ibudu yi patapata lorilede Iran ti fi owo ba lokokan o lati Jordan de Bahrain Kuwait to fi de Saudi Arabia UAE goda to fi dodo won ni Qatar ati orilede Iran bi won se n da ile ibe wo pelu bomb be ni won ba opo oko ijo furufu orilede America je nibe ni bi ti opo awon ibudo yi baje de yo fe gba orilede America ni nkan odun meji si meta ki won to le tun gbogbo ibe se pada rara yato si eyi orilede Iran ti mu orilede America ati awon ore minu re o ti mu won lomi lopolopo nipa iye ado loro ti won ti padanu si bi ogun yi awon orilede bi Russia ati China tagbara won fe dogba papo pelu ti orilede America awon gangan la America n pese awon ado loro yi sile di wipe bi eja yo ba ti esele laarin awon amo opo awon ado loro yi lo ti se be o ti sofo si owo orilede Iran Gabioro to gagba ni ile ise eto abo lorilede America the US Defense Department Inspector General Gabioro ti arakunrin yi so oni tawon ba nba lo bayi opo nkan ogun lawon yo se be tawon yo tun ma padanu si bi ogun yi awon ado loro miran si wa to je wi pe yo gba orilede America ni nkan ju meji si meta won to le ri okokan won se pada ori bi ti olowo poku ti orilede Iran ti won le sare pese re laarin osu kan si meji idi gan niyan ti are orilede America arakunrin Donald Trump o fi se be to pe ado loro orilede Iran ni roadside bomb jakujaku ti won fi n ba nkan je wa deduro bayi orilede America ti bere igbese lati fun orilede Iran lorun pa nipa oro aje ti a mo si economic sanction won ti fofin de awon orilede agbaye ki won wa ba orilede Iran dowopo mo gbogbo imo ero agbaye ti won fi n dokowo gbogbo e lorilede America ti yo orilede Iran kuro koda won fofin de gbogbo orilede agbaye ki won ma gba oko ofurufu Iran laaye lorilede won mo awon na ko si gbudo fo lo si orilede Iran awon orilede bi Russia ati China awon nikan lo ni apo orilede America ni won so gbogbo oro yen si won ko le so eni tawon yo ba dowopo tabi tawon yo gba laaye lati ma fo wa so orilede awon owo real ti orilede Iran na owo yi ti se be o ti tepo debi wipe dollar kan ti orilede America eleyi ti le ni 2 million real ti orilede Iran sibe sibe na Iran lawon ko setan lati juwo sile fun orilede America lati wa ma ti awon mere bo ba se wu won oro wahala won yi si n se be o n lo lowo lowo ko dawo duro bi ko ba si dawo duro ti Iran si gbege dina oju omi to ro Strait of Hormuz gbogbo agbaye ni yo ma jiya re o pẹlu bi orilede America se wa n fun orilede Iran lorun pa nipa oro aje yi orilede Iran na wa ona lati fun gbogbo agbaye lorun pa nipa oro epo ki gbogbo agbaye le kenu bo orilede America lati fi orilede Iran lorun sile ki ara le tu gbogbo agbaye Iran ni tawon ko ba ta epo soja agbaye gbogbo ile larubawa tawon jojo n ta epo soja agbaye sugbon ti won ba orilede America se won lawon ko ni je kawon eleyi na ri epo ta si oja agbaye rara koda orilede Iran ni bibalu akero awon ko ba le fu kakakiri ko ma ko ero se irin ajo latari ifofin de orilede America gbogbo balu ile larubawa to ku na awon ko ni je kawon na le fu ni oju orun
jinijini ojo kan pere pelu awon balu akero pelu bombu bi meji latowo orilede Iran koni si orilede ti o fe gbe balu fo lagbegbe yi looto lati wa tun le da gbogbo oro ro mo orilede America lowo awon megbe uti ti orilede Iran se atileyin fun orilede Yemen awon eleyi na ti se be

0: Ọ̀ láti orílẹ̀-èdè Saudi Arabia, àwọn ọkọ̀ akẹ́pọ̀ ńláńlá yóò ti dúró dé sínú omi òkun pupa. Nǹkan 7 million barrel lọ́pẹ́ epo yìí ń gbé lójoojúmọ́. East West Pipeline lórílẹ̀-èdè Saudi Arabia ń pè é. Àmọ́ láti má le jẹ́ kí Saudi gan ti ẹ̀rí epo kankan tà sí ọjà àgbáyé, àwọn ọmọ ẹgbẹ́ ogun tí wọ́n ṣe àtìlẹ́yìn fún orílẹ̀-èdè Iran. Àwọn eléyìí ti ṣe bẹ́ẹ̀, wọ́n tún ti ju bọ́ǹbù sí ọ̀pá epo yìí. Wọ́n ní àní táwọn ò bá ta epo, ẹnì kankan sẹ́ kò ní ta epo káàkiri ilẹ̀ Lárúbáwá. Orílẹ̀-èdè Saudi Arabia ti tún ọ̀pá epo yìí ṣe, wọ́n sì tún ti ń pọ́ǹpù epo gbabẹ̀ kọjá. Àwọn ọmọ ẹgbẹ́ ogun Houthi àti orílẹ̀-èdè Saudi Arabia, àwọn eléyìí ló ti ń jà láti nǹkan ọdún 2014. Houthi ló ṣèjọba ní olú-ìlú tí a mọ̀ sí Sanaa lórílẹ̀-èdè Yemen. Àwọn tí Saudi Arabia ń ṣe àtìlẹ́yìn fún, àwọn eléyìí náà ń ṣe bẹ́ẹ̀, wọ́n ṣe ìjọba láwọn ìlú mìíràn. Ọdún 2022 nìjà Houthi àti Saudi Arabia parí, orílẹ̀-èdè Saudi Arabia kò sì lè borí wọn. Láti ìgbà náà ńkọ, orílẹ̀-èdè Saudi Arabia gbé òfin ìsímọ́lé tí a mọ̀ sí blockade jáde lé orí àwọn ọmọ ẹgbẹ́ ogun Houthi lórílẹ̀-èdè Yemen. Ọkan lára àwọn ìsílẹ̀mọ́ ọ̀hún, òun gangan ni kí bàálù kankan má le balẹ̀ sílùú Sanaa táwọn ọmọ ẹgbẹ́ ogun Houthi ti ń ṣe ìjọba. Àmọ́ lẹ́yìn ìsìnkú Ayatollah Ali Khamenei ti orílẹ̀-èdè Iran lóṣù keje inú ọdún tá a wà yìí, àwọn ọmọ ẹgbẹ́ ogun Houthi tó lọ síbi ìsìnkú yìí, àwọn eléyìí ṣe bẹ́ẹ̀, wọ́n ń darí bọ̀ padà wá sílé. Ní bó ṣe ń kù díẹ̀ kí wọ́n balẹ̀ sí pápákọ̀ òfurufú Sanaa lórílẹ̀-èdè Yemen, orílẹ̀-èdè Saudi Arabia lọ gbé àwọn bọ́ǹbù lóríṣiríṣi, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní jù sí pápákọ̀ òfurufú yìí. Wọn kò fẹ́ kí àwọn ọmọ ẹgbẹ́ ogun Houthi tó ń ti orílẹ̀-èdè Iran bọ̀ balẹ̀ sí pápákọ̀ òfurufú yìí. Nígbẹ̀yìngbẹ́yín, àwọn ọmọ ẹgbẹ́ ogun Houthi fo bàálù wọn lọ sí ìlú mìíràn, wọ́n sì balẹ̀ síbẹ̀ láyọ̀ àti àlàáfíà. Láti bẹ̀ wá ńkọ, àǹfààní ìjà mìíràn tún dé fáwọn ọmọ ẹgbẹ́ ogun Houthi tí orílẹ̀-èdè Iran ń ṣe àtìlẹ́yìn fún. Làwọn náà bá ṣe bẹ́ẹ̀ o, ni wọ́n bá lọ gbégi dínà ojú omi tó ro Bab al-Mandeb níbi omi òkun pupa. Wọ́n ní gbogbo ọkọ̀ omi akẹ́rù àti akẹ́pò, wọ́n ní gbogbo wọn làwọn gbà láàyè kí wọ́n máa gbọ́jú ọ̀nà omi tó rò yìí kọjá. Yàtọ̀ sí ti orílẹ̀-èdè Saudi Arabia nìkan ṣoṣo, lẹ́yìn tí wá túmọ̀ sí wípé orílẹ̀-èdè Iran ti block Strait of Hormuz, epo Saudi ò rí bẹ̀ gbà kọjá. Àwọn ọmọ ẹgbẹ́ ogun Houthi náà tún ti ṣe bẹ́ẹ̀, wọ́n ti lọ block Bab al-Mandeb Strait, epo Saudi náà kò tún rí bẹ̀ gbà kọjá. Gbogbo nǹkan wọ̀nyí ló ń jẹ́ kí owó epo máa lọ sókè káàkiri àgbáyé. Ipa tí Saudi ń kó níbi epo tó ń lọ sí ọjà àgbáyé lójoojúmọ́, eléyìí ni kò kéré rárá. Ẹgbẹ́ ara sì ní orílẹ̀-èdè Yemen àti Saudi Arabia wà, ojú wọn ṣe bẹ́ẹ̀, ó jọ tó ra wọn dáadáa. Láti ìgbà náà mà rèé o, ti Saudi àti àwọn ọmọ ẹgbẹ́ ogun Houthi lórílẹ̀-èdè Yemen táwọn méjèèjì tún ti bẹ̀rẹ̀ sí ní máa ju bọ́ǹbù sí orí ara wọn. Ọ̀pọ̀ orílẹ̀-èdè Mùsùlùmí bíi Turkey, Pakistan, Egypt àti àwọn míì bẹ́ẹ̀, ọ̀pọ̀ wọn ló ti ń kìlọ̀ fáwọn ọmọ ẹgbẹ́ ogun Houthi yìí kí wọ́n má ṣe gbé ìjà wọn yìí wọ ìlú Mecca àti Medina. Wọ́n láwọn yóò dá sí tí eléyìí bá lọ rí bẹ́ẹ̀. Àwọn ọmọ ẹgbẹ́ ogun Houthi ló jẹ́ Mùsùlùmí pọ́nbélé láti ilẹ̀ Lárúbáwá fúnra wọn. Wọ́n láwọn kò lè ṣe àkọlù sí ilẹ̀ mímọ́ méjèèjì yìí, àfi àwọn ìlú tó kù ní orílẹ̀-èdè Saudi Arabia. Lọ́wọ́lọ́wọ́ báyìí, orílẹ̀-èdè Iran ti fi ìwé ọ̀nà àbáyọ sí wàhálà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí orílẹ̀-èdè Amẹ́ríkà. Orílẹ̀-èdè Amẹ́ríkà náà ti dá wọn lóhùn, wọ́n ní gbogbo ohun tí Iran ń sọ yẹn, wọ́n ní àwọn kò ṣetán láti tẹ́tí sí wọn. Ààrẹ Donald Trump ń ṣe bẹ́ẹ̀, ó ń dúró díẹ̀ díẹ̀ kí ètò ìdìbò tó fẹ́ wáyé lóṣù kọkànlá ọdún yìí, kí eléyìí ṣe bẹ́ẹ̀ kó parí ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Lẹ́yìn èyí yóò wá bẹ̀rẹ̀ sí ní máa rọ̀jò àdó olóró lé orí orílẹ̀-èdè Iran ní kẹ̀tíkẹ̀tì. Ibi tí ọ̀rọ̀ wọn bá wá dé lọ́jọ́ iwájú, a ò túbọ̀ máa fi eléyìí tó ra wa létí lórí ètò àwárí ọ̀tun.
1: Ilé iṣẹ́ pàtàkì kan tó máa ń bá ní ṣètò ẹ̀yẹ ìkẹyìn fẹ́ni tó relé ìyẹn láti ṣe fọ́nira o. Ìlú máa ń kẹyìn tọmọ tẹbí tara olóògbé. Oníkẹ́ máa pè wọ́n fún gbogbo services tó jọmọ́ ti fọ́nira. Torí ẹni tó sojú dàbí ẹni tó ṣẹ̀yìn. Ṣíṣe ẹ̀yẹ ìkẹyìn tó gba ìfẹ́ ni tó relé a máa mú nǹkan rere. Àti nǹkan pàtàkì bá wọn mọ̀lẹ́bí ẹ̀. Torí ní ẹ̀kọ́ la láti ṣe fọ̀ bá jewel casket. Lóye tó fẹ́ wà tó ti wà ńlẹ̀. Àbẹ̀yẹ tẹ́ fẹ́ kí wọ́n fi construct ara tẹ́ bá fẹ́. Wọ́n ní device wọ́n fi ń gbẹ́ni rere wọlé ìkẹyìn. Undertaker sì yẹ àwọn oníjó

0: ọkùnrin òní fọ́tún bù ayá.
1: Mo sì ṣàbláṣ láti bá yín gbéyàn lọ léwòsàn without any delay.
0: Bí ẹni tó ti sùn lọ sí bí ìpamọ́.
1: Mo sì ṣe bí ìpamọ́ fún olóògbé eléyìí tó wà Magnificent and Secure.
0: Come to St. David Mortuary
1: along Owo Expressway.
0: Agbogbo area Àkúrẹ́.
1: Láti ṣe fọ́nira home tí ẹ̀ka wọn wà ní ìpèsà náà ló tún wá kalẹ̀ sí St. David Mortuary
0: yìí o.
1: Call 081-321-28864 or 081-489-516-33.
0: Gbogbo ẹni tó fẹ́ gbẹ̀yìn tẹ́yìn ṣe fẹ́ nìyà rẹ̀.
1: Ẹ máa bọ̀ ní àláti ṣe fọ́nira home.
2: Princess Paint yìí dé ẹ̀yìn ọ̀dà olómi ṣòro. Ẹ wá gbígbà.
3: Ṣé wọn náà ti gbọ́n pa ẹ ni?
2: Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi, Princess Paint ọ̀dà ti gbogbo kunlékunlé yàn láàyò. Torí pé ó ń gbéṣẹ́ wọn yọ. Bẹ́ẹ̀ làwọn contractors dìbò fún. Lára ilé, lára ilẹ̀, lára igi, lára irin àti ceiling. Irin ló ń dán bí ìkòlò jíà.
3: Èmi náà sọ bẹ́ẹ̀. Ọ̀dà ni ó ròyìn ara rẹ̀. Ariwo kọ́ lọ́jà. Tọ́bọ̀ ò bá sí ń lé.
4: Ìjòyè lè máa dún mọ̀wúrú mọ̀wúrú.
3: Princess Paint dé.
4: Kí ìjòyè má ṣe bí ọba láàrin àwọn ọ̀dà.
3: Torí ọ̀kin lọba ẹyẹ.
2: Products wọn pọ̀. Acrylic emulsion. Wọ́n satin. Matte emulsion. Cellulose. Bright aluminium. Àtàwọn tó kù. Ẹ má fowó ọ̀wọ́n ra ọ̀dà olómi ṣòro. Torí ariwo tó ń pa. Princess Paint ló ń. Ẹ lè ríra. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. Mo fikun lé mo ríṣẹ́. Ni mo ṣe ń pariwo tatatan. Mi ò ní ròyìn ọ̀dà tí wọn lò. Tó jẹ́ pé wọ́n ní wọ́n ní náà ń pariwo ẹ̀ faraàlú.
3: Jẹ́ ọmọ Depo àti nọ́mbà wọn.
2: Nọmba 13 bíi Ondo Road beside Energy Filling Station. Àkúrẹ́. Nọmba 47 Ìrọ̀mù Street Ọ̀tẹ́sákó Filling Station. Ọjà ọba Àkúrẹ́. Opposite Government Field Junction Òkìtì Púpá Road Ọrẹ.
5: Nọmba 5766 Ajilosun Street Ìkẹrẹ Road Àdó-Èkìtì.
2: Tẹlifóǹ 003-343-0031.
6: Ẹja kan wà táwọn olóyìnbó ń pè ní mackerel. Titus là wá ń pè lọ́dọ̀ titi wa níbí. Inú omi òkun lápá òkè ilé ayé ni wọ́n ti sábà máa ń rí àwọn ẹja yìí. Wọ́n wà nínú omi òkun Atlantic tó ní iyọ̀ dáadáa lára. Àwọn kò lè ṣẹ̀mí nínú ọ̀pọ̀ omi ilé tí a mọ̀ sí fresh water ní titi wọn rárá. Fún ìdí èyí, wọn kì í lè sin àwọn ẹja tí a mọ̀ sí Titus yìí nílé bí wọ́n ṣe ń sin àwọn ẹja tó kù rárá. Àwọn orílẹ̀-èdè tí ẹja yìí ti wá wọ́pọ̀ jù lágbàáyé. Àwọn gangan ni orílẹ̀-èdè bíi Norway, Iceland, Faroe Island, UK àti àwọn míì bẹ́ẹ̀. Ọ̀pọ̀ ẹja Titus táwa ń jẹ lórílẹ̀-èdè titi wa. Àwọn orílẹ̀-èdè yìí ni wọ́n ti lọ ń kó wọn wá. Níṣe làwọn orílẹ̀-èdè yìí náà sì lọ ń kó wọn ní inú omi òkun lágbègbè titi wọn. Kì í ṣe wípé wọ́n sìn wọ́n rárá. Nígbà tó wá di ọdún 2025, Àjọ International Council for the Exploration of the Sea, ICES, àwọn àjọ onímọ̀ sáyẹ́nsì làwọn eléyìí. Àwọn eléyìí ló ń ṣe bẹ́ẹ̀ tó ń rí sí àwọn ohun abẹ̀mí bí ẹja ní inú omi òkun. Àbọ̀ ìwádìí àwọn eléyìí lọ́jọ́ náà ni wípé ẹja mackerel tí a mọ̀ sí Titus, wọ́n ní eléyìí ti ń dínkù jọjọ ní inú omi òkun látàrí bí àwọn èèyàn ṣe ń kó wọn ní kẹ̀tíkẹ̀tí. Fún ìdí èyí, wọ́n ní kí àwọn èèyàn díwọ́ bí wọ́n ṣe ń kó àwọn ẹja yìí ní inú omi òkun kù. Lẹ́ẹ̀wulẹ̀, wá máa fi àkókò ṣòfò. Àjọ tó pa àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ń rí ẹja yìí kó papọ̀, North East Atlantic Coastal Party. Àwọn eléyìí máa ṣe bẹ́ẹ̀ o. Wọ́n pera wọn jọ. Wọ́n ní láti ọdún 2026 tá a wà yìí, àwọn yóò dín iye ẹja mackerel tí a mọ̀ sí Titus. Àwọn yóò dín kíkó rẹ̀ kù ní gbogbo orílẹ̀-èdè àwọn. Láti bẹ̀, àwọn àjọ yìí fún orílẹ̀-èdè kọ̀ọ̀kan ní iye ẹja mackerel tí wọ́n gbọdọ̀ kó lágbègbè kọ̀ọ̀kan kù ní inú ọdún 2026. Nǹkan 299,000 metric tons. Oǹgan ni wọ́n ní ó gbọdọ̀ jẹ́ àpapọ̀ gbogbo ẹja mackerel tí wọ́n yóò kó káàkiri àwọn orílẹ̀-èdè yìí. Wọ́n sì ṣe bẹ́ẹ̀, wọ́n mójútó dáadáa. Ìdí gangan wá nìyẹn o. Ti ẹja Titus tí wọ́n kó wá sọ́dọ̀ ti wá, ó fi ṣe bẹ́ẹ̀ tó kéré jọjọ. Tí owó rẹ̀ sì ti bẹ̀ tó lọ sókè ju bí ó ti yẹ lọ. Ọ̀pọ̀ orílẹ̀-èdè àgbáyé ni àdínkù kíkó ẹja yìí ti kó bá lọ́pọ̀lọpọ̀. Àti Spain o, àti UK o, ó dà tó fi mọ́ ọ̀dọ̀ wọn lórílẹ̀-èdè France. Gbogbo ibi lẹja Titus tí wọ́n káàkiri àgbáyé. Nígbà tí yóò bá fi di ọdún 2027, àwọn ẹja yìí yóò ti bímọ tí wọn yóò sì tún ti pọ̀ sí dáadáa ní inú omi òkun. Láti bẹ̀, ó ṣeé ṣe kí wọ́n tún fún wọn láǹfààní láti lọ máa kó àwọn ẹja yìí ní yanturu ní inú omi òkun lágbègbè àwọn orílẹ̀-èdè yìí káríkárí. Bó tilẹ̀ jẹ́ wípé ẹja Titus yìí rẹwà lójú, ó sì dùn púpọ̀ lẹ́nu. àbójútó tó péye eléyìí gbọdọ̀ wà fún kíkó wọn káàkiri inú omi bí bẹ́ẹ̀ kọ́ ẹja yìí lè ṣe bẹ́ẹ̀ kó pòórá ní inú omi káàkiri ibi tí wọ́n ti ń kó wọn tẹ́nìkan kò sì ní ṣe bẹ́ẹ̀ tí kò ní rí wọn mọ́ níbikíbi káàkiri àgbáyé

0: bẹ̀rẹ̀ bàǹbà lọ́ba ní bí ẹrù rírù.
1: Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery.
0: Evergreen mà lọ̀gá o, àwọn làgbà.
1: For quality tété.
0: Standard impressive.
1: Affordable and incontestable stationery.
0: Láfọ̀ bíi drawing book.
1: Exercise book.
0: Biro.
1: Pay.
0: Pencil.
1: Diary.
0: Ruler.
1: Calculator.
0: Eraser.
1: A4 paper.
0: Blackboard.
1: Whiteboard.
0: Agogo àti bíbélì pẹ̀lú àwọn laminated and duplicating material.
1: O yẹ ẹsẹ̀ rà léyọléyọ ni.
0: Tàbí méjì méjì mẹ́fà mẹ́fà dọ́sì dọ́sì pálípálí púpọ̀ púpọ̀ dáínà dáínà tipa tipa tàbí trailer.
1: Distributor ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé.
0: Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o.
1: Ẹ máa bọ̀ ní 144 Ọba Adéṣídà Road,
0: opposite Stadium Junction gangan Lápẹ̀.
1: Telephone 08165316655.
0: Ó yẹ ìpè kí n gbó.
2: Evergreen.
3: Ẹ ṣeun ṣeun tẹ́ ẹ tún tẹ́tí sí wa fún tọ́jọ́ tuntun yìí. Tó bá tún di àwọn àsìkò mìíràn, ẹ ó tún máa bá wa pàdé pẹ̀lú àkọ̀tun ọ̀rọ̀ lórí ètò àwárí ọ̀tún. Adéwálé Abdulrahman, Adéwálé onímọ̀ ẹ̀rọ. Ìyẹn gangan lorúkọ tèmi ń jẹ́. Ẹ lè máa pè mí sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tèmi 08064407517. 08064407517. Àtúnkì yín kú dédé wòye ni gbogbo òbí tẹ́ bá ti láǹfààní láti máa tẹ́tí sí ìkànnì alálùbáríkà yìí. Ẹ tún káàbọ̀ ságbàlá iléeṣẹ́ Maxonic Inverter and Solar Company tí wọ́n wà ní Block D, Ondo State Industrial Park ní Ọ̀yá Rògbòlẹ̀ ní Àkúrẹ́. Ọ̀gá àgbà láti iléeṣẹ́ Maxonic onímọ̀ ẹ̀rọ Dauda Tijani Ahmed, wọ́n tún ti wà nílé agodo pẹ̀lú wa.
4: Akíyín gbogbo olùgbọ́ wa.
3: Ọ̀gá àgbà láti iléeṣẹ́ Maxonic, wọ́n mọ̀ tún ní solar panel kan wà pó olójú méjì, ojú kan làwa mọ̀ tí solar panel mọ̀ ní. Wọ́n ní kan bifacial pé yóò lè gba òòrùn láti apá ọ̀tún, yóò tún lè gba òòrùn látàpá òsì. Ẹ̀gbọ́n ṣe solar panel wà bẹ́ẹ̀ tó lójú méjì.
4: Ayé ti ń yí padà, tekinọ́lọ́jì náà bó ṣe ń lọ òkè sí náà ni. Ṣé mo pé láyé ìgbà kan a sọ pé rédíò tí a bá ń gbọ́ngbà yẹn a máa ń gbé sétí ọ̀tún ká lè gbọ́ dáadáa. Ṣé rí àwọn bifacial solar panel ojú méjì lòún fi ń ríran?
3: Lóòótọ́.
4: Ó kọjá bí kẹ́fù. Ṣẹ̀wárí onímímọ̀ ń rà o.
3: Ó tún ní mímọ̀ lò.
4: Onímímọ̀ ń lò. Yàtọ̀ sí pé onímímọ̀ ń lò, ó tún ní mímọ̀ ń rà. Ṣé rí gbogbo nǹkan láyé yìí bí a ṣe rí ọ̀ríjìnà náà láré ayédèrú?
3: Ẹ láyé wa.
4: Ṣé rí tí a bá ti lè ní ọ̀ríjìnà solar panel tó jẹ́ solar panel tó jẹ́ ojúlówó lè tí wọ́n ṣe tó bá ọ̀dọ̀ ti wa ṣiṣẹ́ dáadáa? Ṣé mo pé àkókò tá a wà yìí a sì máa wọnú àkókò kan sì tẹ́ pé oòrùn ò ní jáde mọ́?
3: Bẹ́ẹ̀ni o.
4: Òjò ò mọ rọ̀ títí fún ọjọ́ méje mẹ́jọ títí 21 days a lè má rí kíní àwọn kan àwọn tó wá ń lo solar ńkọ.
3: Wọ́n sì mọ lò láwọn àsìkò yìí. Àmọ́ agbára solar ó dínkù láwọn àsìkò
4: tán. Ṣé rí agbára solar, àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé agbára solar dínkù. Ó dàbí ìgbà tí irú àwa báyìí tó jẹ́ pé à ń gbẹ́ bọ́hò. A mọ ibi tí orí omi ìta bá ti ṣe jo physical survey wa. A mọ ibi tí orí tí omi gangan alabalúbo omi wà tó sodo sí. Tí èèyàn bá ti lè ní àkójọpọ̀ solar tó ń ṣiṣẹ́ nígbà òjò kò níṣòro mọ́ nígbà ẹ̀rù mọ́.
3: Ẹ ti ṣe ìṣirò.
4: A ti ṣe ìṣirò tó gbé ní àkókò yìí.
3: Iye solar panel tí ó lè mú iná wá tí ó jẹ́ pé
4: òjò
3: bá mọ rọ̀ ní kíkan kíkan.
4: Bẹ́ẹ̀ni.
3: Nkankan ò jáde nbẹ̀.
4: Bẹ́ẹ̀ni.
3: Tí ó sì tó wá lò.
4: Tí ó sì gbé sí. Tí ó sì gbé freezer. Tí ó gbé pumping machine.
3: Tí yóò tó wá lò dáadáa
4: ní ilé.
3: Bifacial tá a wá ń sọ ń kọ́ ọ̀gá àgbà láti iléeṣẹ́ Maxonic. Tá a bá ṣe solar a mọ̀ pé a máa ń dojú rẹ̀ dé ni. Báwo ni òòrùn ṣe wá dé sàlẹ̀?
4: Ṣe rí bí a ṣe tún máa ń install ẹ̀ tún yàtọ̀ sí bí a ṣe install àwọn panel tó kù. Ṣé mọ̀ wípé eléyìí tí a ti dojú ẹ̀ bo ara
3: panulé wa òrùlé
4: àti bo apá kan yòókù.
3: Báwo la ṣe wá ṣe bifacial?
4: Ṣé rí bifacial da nígbà tí a bá wo ilé tẹ bá wo ta kan tán páàkì mọ́tò lọ páàkì mọ́tò sí abẹ́ solar bẹ́ẹ̀ ni.
3: Ọ̀rọ̀ tẹ́ ń sọ ṣẹ̀ṣẹ̀ yé mi ni.
4: Bó ṣe ń rí iná ìmọ́lẹ̀ látòkè. Eléyìí tó tún fẹ́ máa sọnù látàbẹ́ wa ó tún fà á.
3: Eléyìí ti túmọ̀ sí pé àwọn tí wọ́n ń ṣe bí car park sílé eléyìí tí wọ́n fi dàbí tarpaulin bò lókè solar ni wọ́n tò lọ sí gbogbo òkè rẹ̀. Bí bá ṣe ń fara kóòrùn látòkè
4: bẹ́ẹ̀ni
3: tó bá dúkù tó ń reflect láti bò míì yóò tún mọ̀ fara kó
4: wọn
3: láti apá àṣàlẹ̀
4: bẹ́ẹ̀ni
3: ìmọ̀ ẹ̀rọ ti lọ síbi tó ga.
4: Ọ̀pẹ ni fọlọ́run.
3: Ẹ fún wa ní àdírẹ́sì ati number to ja tara si ile ise yin lekun rere
4: ile ise yi wa ni block D Ondo State Industrial Park ni Onyadubule Market ti e ba de fe kan si wa e le pe ero alagbeka 09162 141414 09162 141414
3: Atu ma ba yin pade nigba mi
4: e se gan
2: Keep it locked on
5: Achievers Adama University FM. Calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bumi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
6: On your track, set.
7: Wọ́n sáré ìje yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìje yìí kì í ṣe ti alágbára. Adaba gbera o fo ba won lona o tu fi won sile Adaba 88.9 FM o ti gba ko kini o si waju awon egbe ni tele leyin

0: rise and shine.
1: Moki onile moki alejo
2: ani faisan lugba oruko ti emi ni babangana ti gbogbo aye a ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikudie kudie to wa le ma ba iwo lomo okunrin ja kan si mi
3: ni iwaju continental guest house nepa nilu akure
2: phone number mi 08164 12 277 lẹ́ẹ̀kan sí 08164 12 27 77.
1: Kí làá mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó da fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní pọ́dà. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò da, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ò gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ́n lọ́mọ ọkùnrin, fẹ́ kó o gbìyànjú kó wá bá mi
3: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
2: Phone number mi 08164 12 277.
1: Egúnjẹ egún òṣájọ òṣà ògùn tèmi ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ baba ńlá wa ni. Baba wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 60 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbòrò ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá afọ́n rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gula.
3: Mo wà níwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
1: Ibẹ̀ ni ó wà. Tọ́lọ́mọ ọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi ń bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
2: 08164 12 277 08164 12 277.
1: Nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ẹ́, bóyá wọ́n ń ṣe ẹ̀yọ́ márùn-ún mẹ́fà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi, àbí tí o bá lè rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Má fi dẹ́gunlá o. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe nínú àgọ́ ara rẹ, bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà, orúnkún ru ẹ́ ni, oríkèríkè ara ń ru ẹ́ ni, àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀, kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á, àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kan sí mi
3: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
1: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ọlọ́mọ ọkùnrin nínú àgọ́ ara, nínú iṣu ara, ọlọ́mọ ọkùnrin nìkan ni mò ń pè o. Gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe, kan sí mi.
2: Phone number mi 08164 12 277 77. 08164 12 277.
1: Àgbo marugbo takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri, tí ọlọ́mọ ọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa. Àbí ìpèníjà ti tiẹ, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ ń wú ni, o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́, a ṣiṣẹ́, tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu, tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀, òun ni ó ṣe wá. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ṣoṣo, òun ni mò ń ṣe. Kan sí mi
3: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
2: Phone number mi 08164 12 277. Lẹ́ẹ̀kan sí 08164 12 27/77.
4: Olóore lọ, o máa pọ́n mi òkèrú tòdò. Olóore lọ.
5: Ọdún 82 years ni bàbá wa, olóyèjé Abraham àtọmọ ti lòlókè pẹ̀kúpẹ̀káyé pọ́n dìbò ṣe. Ọjọ́bọ̀ Thursday, October 1 ni wọn yóò gbókù bàbá kúrò ní General Hospital Mortuary, Ìgbàrokì wá sílé rẹ̀. Number 23 New Ìlọ́rọ̀ Street, Ìpógun, Ondo State, láago 11 òwúrọ̀, níbi tí wọn yóò ti tẹ̀ ní tẹ̀ yẹ. Aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ yìí ni wake up yóò wáyé nílé rẹ̀ yìí kan náà. Friday, October 2 ni sìnkú ní St Jude Anglican Church, Ìpógun, Ondo State, láago 10 òwúrọ̀. Ètò lẹ́yìn ìsìnkú ni gbàlejò àtijọ́ ọ̀nàmọ́sí yóò kalẹ̀ sí St Jude Anglican Primary School Playground, Ìpógun, Ondo State, láago kan ọ̀sán. Ọjọ́ Àìkú Sunday, October 4 ni Thanksgiving service àti ìjáde òkú bàbá ní St Jude Anglican Church, Ìpógun, Ondo State. Bàbá olóyèjé Abraham Atomuti, bàbá ìwé ìjọ St Jude Anglican Ìpógun.
6: Òṣìṣẹ́ Ọlọ́sà, ọ̀tẹ̀rú ọba òde, olódòdó ọ̀ṣọ̀pá, ebú ìrẹsì ọ̀tọ̀tọ̀ ọmọ olóyèdè òpọ̀nà òkè sáì. Ojúlé àbáyé náà ẹja gbàgbọ́ oyè. Ẹ̀dùkọ̀ ọjọ́ Ọlọ́sà, ajàdákógun. Ẹ̀dùkọ̀ ọjọ́ àdákógun, ajèyè ilé ọlọ́jọ́ obìnrin.
5: Ọ̀pọ̀ ọmọ, ọmọ ọmọ àti ẹbí ló gbẹ̀yìn bàbá, àwọn ọmọ lápapọ̀ ló ń kéde.
7: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí máa ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
8: Abba aṣọ òkú tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjàwá ìjà òsì. Always guide me.
9: The air people of Ondo State, torrential rains are here with intensity as earlier predicted. As a result of the downpour across the state, some towns and communities are now flooded. Ondo State Emergency Management Agency, SEMA, under the supervision of the Deputy Governor, Dr. Laidi Adelami Emenai, is calling on residents whose houses, schools, health facilities, markets, religious centers, farmlands are on flood-prone areas to move to safer ground immediately. It is now a punishable offense in Ondo State to block drainages by whatever means. Ondo State Governor, Dr. Noki Orimi Sanyeda to IFCA, is working assiduously to ensure that lives and property of all residents of the Sunshine State are protected under our AIDS agenda. For any emergency in your area, call any of the following numbers: 080-384-7009, 070-312-2359, or contact Office of the Deputy Governor, Alagbaka Akure, Ondo State Emergency Management Agency, announcer.
10: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúpẹ́ ládàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
11: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
10: Kílẹ̀ ń tàṣà, kílẹ̀ fẹ́ ṣe mà. Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá ta yọ orílẹ̀ ìgbà pé ṣẹ́kì iṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi kápolówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngbọ̀n.
12: Oya ẹ máa bọ̀ wá o.
11: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé.
10: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́nífẹ̀jì méjì fìtàfẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Dẹ́ṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà, á jì jọta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 080-30-41-43-44. Grace 080-32-47-46. 86 tàbí fẹ́mi sórí 080-60-86-44-28. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.

0: Irú àpẹẹrẹ wo ni mò ń fi ń lélẹ̀? Èrèdí nìyí tí ìjọ Deeperlife Bible Church Region Àríwá Àkúrẹ́ fi ń pè yín sí ìpàdé ńlá ti àwọn ọkùnrin 2026. Àkórí àwọn ọkùnrin tó bẹ̀rù Ọlọ́run, àwọn ẹbí tó dúró dédé, tó ń yí àwọn àwùjọ padà sí rere. Wá kí o ní ìrírí ìdàgbàsókè tẹ̀mí, ìmọ̀ràn ète rere àti ìbéèrè àti ìdáhùn nípa àlàáfíà rẹ pẹ̀lú àfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ àdúrà ìfaraẹnijìn pẹ̀lú ìwàásù alágbára ńlá ní ọjọ́ kìíní oṣù kẹwàá ní ilẹ̀ ìpàgọ́ ti Àríwá Àkúrẹ́ lọ́nà Àkúrẹ́ sí Ọ̀wọ̀. Bóyá bàbá ni ọ́, ọkọ ni ọ́, tàbí àpọ́n ọ̀dọ́lọ́kùnrin, àkójọpọ̀ ńlá yìí wà fún ọ. Ẹ̀yin ọkùnrin ẹ dìde, ẹ ṣe àwárí èrèdí tẹ́ fi wà láàyè fún àwọn ẹbí yín pẹ̀lú ipa rere nínú àpéjọpọ̀ ńlá 2026 yìí. Wá dìde olùsọ àgùntàn ti Region Àríwá Àkúrẹ́ Ọládípò Fáyọsí olùkéde.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ẹ tún bẹ ìyàwó lálẹ́.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jà rẹ̀.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
5: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
7: CDK, sọ́yẹ́ díẹ̀, dẹ́gbẹ̀ẹ́ ayé ìrọ̀rùn.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹyìnà, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti dàpọ̀ kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

ẹ̀ṣẹ̀ tó sẹ́, tó ki, ó fẹ̀fẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

ẹ kò dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare ìní ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù

0: ti ẹ̀ wí bẹ́ẹ̀ fún mi n ò jẹ́ gbàgbọ́.
1: Ó ń fẹ́ kí ènìyàn dáhùn ní inú dùn ṣùgbọ́n ìgbà tí ọjọ́ ku rẹ̀ ku wákàtí mẹ́ta ṣé o ti mọ̀ pé òun máa kú ní àkókò yìí ó dàbí ẹni pé orí fọ́ díẹ̀ ó sì ti mọ̀ pé ìgbẹ̀yìn èyí nì ni ikú. Ó sọ̀rọ̀ lóhùn arò ó ní.
0: Èyí nì ni pé ó ku wákàtí mẹ́ta péré fún mi láti jáde lóde ayé. Ẹlẹ́dàá mi kí ni ṣe tó lè yí mi lọ́kàn padà nígbà tí mò ń pèrò àjàgà ńlá yìí. Ẹlẹ́dàá mi ìwọ nìkan ló kù ní olùtùnú fún mi. Ẹlẹ́dàá mi ṣàánú mi.
1: Ìgbà tí ó ku ìṣẹ́jú márùn-ún tí kò tẹ́mi lọ́rùn máa fi ayé sílẹ̀ èṣù dé pẹ̀lú àwọn áńgẹ́lì rẹ̀ láti mú un lọ. Ó nìkan lórí wọn àwọn tí ó jókòó tì í kò rí wọn. Igbe ńlá ni wọ́n kọ́kọ́ gbọ́.
2: Ẹlẹ́gbára dákun mo fagbára mú mi. Ó wá mi lẹ́ẹ̀kan ojú nínú ojú ni ẹlẹ́gbára lẹ́yìn lójú. Ẹlẹ́gbára ẹ̀wọ́n dínkù mọ́ gógó imú. Eléyìí tún fọ́ mi lókùn mọ̀ nípa kan. Èṣù ọ̀dàrà ìyá yìí pọ̀. Eléyìí tún náà mi nírin lọ níwájú.
1: Báyìí ni kò tẹ́mi lọ́rùn ṣe fi ayé sílẹ̀. Kí a tún sọ lẹ́ẹ̀kan sí i owó níní dára ṣùgbọ́n kò yẹ kí ènìyàn wọ owó kọjá ibi tí ó yẹ. Ibi tí wọn ò sọ lónìí mọ́ ni èyí. Bí o bá tún di ọ̀la kí ẹ wá gbọ́rọ̀ díẹ̀ sí i.

0: pẹ̀rẹ̀ bàǹbàlọ́ bá ní bí ẹrù rírù.
1: Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ ti ń pèsè stationery.
0: Evergreen àlọ́gá o, àwọn làgbà.
1: Kọ̀kúrẹ́ tètè.
0: Kàdá ìpẹ́sẹ̀.
1: Affordable and incontestable stationery.
0: Láwọn bíi drawing book,
1: exercise book,
0: biro,
1: pen,
0: pencil,
1: diary,
0: ruler,
1: calculator,
0: eraser,
1: A4 paper,
0: blackboard,
1: whiteboard,
0: agogo àti bíbélì pẹ̀lú àwọn laminate and duplicating material.
1: Oye ẹsẹ̀ rà lẹ́yọ̀lẹ́yọ̀ ni.
0: Tàbí méjì méjì mẹ́fà mẹ́fà dọ́sí dọ́sí pálípálí púpọ̀ púpọ̀ dáínà dáínà tipa tipa tàbí trailer trailer.
1: Distributor ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé.
0: Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o.
1: Ẹ máa bọ̀ ní 144 Ọba Adéṣídà Road,
0: opposite Stadium Junction gangan Lakunrẹ́.
1: Telephone 081-6531-6655.
0: Oye ìpín kí n gbó.
1: Evergreen.
2: Ó mà ṣe o, kò tẹ́mi lọ́rùn ti ṣe bẹ́ẹ̀, ó ti fi ilé ayé sílẹ̀. Ó rí owó tó ń wá lóòótọ́, àmọ́ nígbẹ̀yìn gbẹ́yìn, ó fi ọ̀run àpáàdì ṣe ìfàjẹ. Níbi táàtì dánu dúró fún tọ́jọ́ tòní rèé nínú ìwé àdìtú olódùmarè láti ọwọ́ alàgbàdì Òfágúnwà. Báyìí la ṣe tá a parí orí kẹjọ. Ó bá di jọ́ mẹ́jọ lágbára dẹ́dà, a ó máa lọ sí orí kẹsàn-án ìwé yìí. Orí kẹsàn-án tí àkọlé rẹ̀ ń jẹ́ ọjọ́ kẹta ní inú ilé mọ́gàjì ẹnu dùjúyọ̀. Lórúkọ ẹnìkejì mi tájọ mú ètò tòní wá sí ti ìgbọ̀nyìn Adégbòyègà Àlàní. Ó ní èmi Adéwálé Abdulrahman. Ó ní mo fi ń kíyín kù ìsinmi òní. Ẹ sì tún kù múra aṣẹ́ tọ́lá. A tún máa bára wa pàdé nígbà tí yóò bá di jọ́ mẹ́jọ lórí ètò èdè Yorùbá lárinrin. Ó dìgbà.

0: Mo ti bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
0: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: Ìdàbà 88.9 FM. Àwòlú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ẹ̀ka alẹ́ àsìkò ìsinmi òní ọpẹ́ láti lókè ìpẹ̀ ìròyìn àṣálẹ̀rẹ̀ láti iléeṣẹ́ rédíò Àdàbà FM 88.9 Àkùrẹ́ ìlú Laramọ̀kẹ́lá Àwàtà tí ń gbọ́ Ṣàtẹ́gùn Fọlájì Oyetayo oníròyìn yìí ṣáájú náà ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Àjọ ìṣọ̀kan àgbáyé àti ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ń gbà lérò láti ṣe ìdásílẹ̀ okòwò aládàáni oní bílíọ̀nù mẹ́wàá dọ́là. Ìpínlẹ̀ Ondo ṣetán àti gba ọkọ̀ ilé ètò ńlá afẹ́fẹ́ gáàsì bíi 100 níye lóṣù tó ń bọ̀. Ìjọba ìpínlẹ̀ Èkìtì bẹ̀rẹ̀ àbójútó tako ìtànkálẹ̀ àrùn ẹ̀bólà nípínlẹ̀ náà. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ti gbé ìgbésẹ̀ láti fìdí àwọn òfin àti ìlànà ilé tó ń ṣàkóso àwọn agbègbè ọrọ̀ ajé pàtàkì nílẹ̀ yìí múlẹ̀ sí i pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí wọ́n fẹ́ lò láti dín iye àwọn ẹrù tí wọ́n ń jàǹfààní lábẹ́ ètò ọrọ̀ ajé freezone padà sínú ọjà àbẹ̀lẹ̀ kù. Mínísítà fọ̀rọ̀ okòwò àti ìdáṣẹ́sílẹ̀ nílẹ̀ yìí dókítà Àjùmọ̀kẹ́ Odúwọlé ló fi ojú ọ̀rọ̀ ńlédè níbi àpérò kan ilé ìtò wáyé nílùú Àbújá. Níbi àpérò ọ̀hún láti rí àwọn tọ́rọ̀ kan lẹ́ka iléeṣẹ́ ìjọba tó ń rí sọ̀rọ̀ ìdájọ́ ti péjúpésẹ̀ síbẹ̀. Ọ̀rọ̀ okòwò àti ìdáṣẹ́sílẹ̀ iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ ọjà ilé ìtò jáde kúrò nílẹ̀ yìí ilé ìtò mójútó ọ̀rọ̀ epo àti afẹ́fẹ́ gáàsì àwọn àjọ ẹ̀ṣọ́ ẹnu bodè tó fi mọ́ iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ pípawó wọlé lábẹ́lẹ́ ló péjọpọ̀ síbi àpérò náà. Odúwọlé ṣe lálàyé pé àtúnṣe ọ̀hún ni kò ní ṣe láti tú ètò ọrọ̀ ajé ti freezone ká tàbí yọ àwọn àǹfààní tó ń tako tó ti ń fa àwọn olùdókòwò wá sí ilẹ̀ yìí ju bó ti wulẹ̀ kó mọ̀. Ìyálọ́jà gbogbogbò nípínlẹ̀ Ondo lóyè arábìnrin Bọ́ládé Èkó Davis àti bàbálọ́jà gbogbogbò nípínlẹ̀ yìí Aláàjì Afọ̀rọ̀lágbà Azan ni wọ́n ti ṣe ìfìdímúlẹ̀ ipò wọn gẹ́gẹ́ bí aládarí àwọn ọlọ́jà eléyìí tí wọ́n ṣe ìdámọ̀ wọn ní tìbútòrò ìpínlẹ̀ yìí. Wọ́n fi ojú ọ̀rọ̀ nílẹ̀ pẹ̀lú àlàyé níbi ìpàdé àwọn oníròyìn eléyìí tó wáyé nílùú Àkúrẹ́ nígbà tí wọ́n fèsì lórí ìyànsípò ìyálọ́jà gbogbogbò nílẹ̀ Nàìjíríà olóyè arábìnrin Fọlásadé Tinubu Òjòmúlẹ̀ gẹ́gẹ́ bí yèyé gbajúwọjà ti ilẹ̀ Àkúrẹ́ láti ọwọ́ Déjì ti Àkúrẹ́ ọba Aládétòyìnbó Aládélúsì. Arábìnrin Èkó Davis ṣe lálàyé pé òun ló sì jẹ́ ojúlówó àti ìyálọ́jà gbogbogbò ní ìpínlẹ̀ yìí tí wọ́n ṣe ìdámọ̀ rẹ̀ lẹ́yìn tí wọ́n ti fi òǹtẹ̀lú tí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ láti ọwọ́ ìyálọ́jà gbogbogbò nílẹ̀ Nàìjíríà lọ́dún tó kọjá. Ó tako ìròyìn pé ń ṣe ni ìyapá wà láàrin àwọn obìnrin ọlọ́jà àti pé gbogbo àwọn oníṣòwò ní tìbútòrò ìpínlẹ̀ yìí ló ń ṣiṣẹ́ lábẹ́ òrùlé kan tí wọ́n sì ń ṣiṣẹ́ papọ̀. Nínú ọ̀rọ̀ tiẹ̀ bàbálájà gbogbogbò ní ìpínlẹ̀ yìí Aláàjì Afọ̀rọ̀lágbà Azan tó pè fún ìṣọ̀kan láàrin àwọn obìnrin àti ọkùnrin tó jẹ́ oníṣòwò káràkátà ní ìpínlẹ̀ yìí àti àtìlẹ́yìn eléyìí tó dúró rè fún àjọ ọ̀hún. Àwọn ìpínlẹ̀ ló ń retí àwọn ọkọ̀ eléyìí tó ń lo afẹ́fẹ́ gáàsì láìpẹ́ lẹ́jìnà báyìí pàápàá jùlọ nínú ètò kan eléyìí tó wà lẹ̀ tí wọ́n gbé jáde nínú ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tá a wà yìí. Ìròyìn jẹ́ pé yé ni pé àwọn ọkọ̀ ọ̀hún òun ni yóò máa lọ sí àwọn ìpínlẹ̀ eléyìí tọrọ ti kan ṣùgbọ́n tí wọ́n ṣe lálàyé pé ó ṣeé ṣe kí ètò ọ̀hún kó má tún lọ gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀wé ẹ̀ kó tó di gbèdéke ọjọ́ kìíní oṣù tó ń bọ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé ààrẹ Bọ́lá Tinubu nínú àtẹ̀jáde kan tó fi ta ní ọjọ́ 18 oṣù kẹsàn-án ló ti rọ àwọn ìjọba ìpínlẹ̀ lójú náà ti lè jẹ́ pé wọ́n máa lo àǹfààní ètò náà eléyìí tí ó tún jẹ́ kí nǹkan dúró rè báyìí lásìkò tá a wà yìí. Ìròyìn jẹ́ kóyé ni pé àwọn ọkọ̀ tó ń lọ bí 100,000 níye òun ni wọ́n ti yí sí ọkọ̀ eléyìí tó ń lo afẹ́fẹ́ gáàsì lábẹ́ ètò eléyìí tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ nígbà tí àwọn ibùdó tó ń lọ bí 400 níye ní tìbútòrò ilẹ̀ Nàìjíríà wọn ló ti wà níbi tí wọ́n ti ń yí àwọn ọkọ̀ ń padà sí ọkọ̀ eléyìí tó ń lo afẹ́fẹ́ gáàsì tó sì jẹ́ wípé ibùdó eléyìí tí wọ́n ti ń ta afẹ́fẹ́ gáàsì tí àwọn ọkọ̀ ń lò ló lọ bí 90 níye báyìí eléyìí tó ti wà ní tìbútòrò àwọn ìpínlẹ̀ eléyìí tí ò yọ olúlulẹ̀ yí Àbújá sílẹ̀. Ẹ̀wẹ̀ ìròyìn jẹ́ pé ni wípé ìpínlẹ̀ tá a wà yìí ìpínlẹ̀ Ondo ló ń retí ọkọ̀ afẹ́fẹ́ ọkọ̀ ele to la fẹfẹ gas to lo bi ọgọrun niye nigbati ipinle delta won ti 50 ntie ti ipinle edo si mura sile lati si so loju 50 to ba ti de ojo kedogun osu kewa odun ta wa ninu e ewe gomina ipinle ekiti bi odun yi banji lo ti fowo si sise atuka ati sise atuka awon igbimo ajo ati awon toro kan papa julo fi fagile iyan sipo awon ti won yan sipo leka oselo ni ipinle ohun won fi ojo oro lede ninu iroyin kan ile ti o fi ta na towo ludamona pataki fun gomina ipinle ekiti nkan oyebode lori oro iroyin to ise lalaye pe awon loranlowo pataki awon loranlowo agba to ti awon miran onoro nkan ninu atejade ile to fi ta loni ojo simi oyebode se lalaye pe ipin ohun lo je eto lojuna lo je igbise lo nti agbeyewo latare bi sa akoko gomina ipin ohun yo ti se ko gbanu ti won si si so loju sa keji miran ele ti won bura fun wole to ba ti di ojo kerin din ni ogun osu kewa odun ta wa ninu e ewe oyebode se lalaye pe awon alaga to nti awon egbe igbimo ile ti ofin se idasile re oni oro kokan lasiko ta wa yi lara awon ajo toro kokan lati ri ajo eleto idibo ti ipinle ohun igbimo awon osise ijoba ati igbimo awon osise ijoba to fi mo igbimo awon ile asofin ni ipinle ohun to ti eka eto itajo ofikun wi pe awon alamojuto gbogbo awon ile iwe to je ti ipinle ohun ohun lo si duro di gbibaye pelu ase ile ti gomina ti koko fi sita tele oyebanji lo wa moriri gbogbo awon toro kan to ise lalaye pe won ti ko ipatakuntakun fun idagbasoke isejoba ni ipinle naa lori iroyin ipinle ekiti naa la si wa ijoba ipinle ekiti lo ti mura sile baye to si ti wa ni ojula lakan fi sori lojuna ati dena itankale arun ebola ni ipinle naa lowo ta wa yi commissioner foro eto ilera ni ipinle ohun dokita oyebanji filani lo si lalaye pe imura sile to nti ayeto ile to lorin lo ti wa lojuna ati le ma je ki irufe itankale ohun ko diyan toro fankale ni ipinle ohun filani eni ti akowe ijoba akowe leka akowe soju fun ni akowe nile ise ohun soju fun iyen Olusola Gbenga Igotun won se lalaye pe o ipinle ohun lo ti wa ni ojula lakan fi sori lati le dena itankale arun naa ni ipinle Ekiti ibi la orimo lori iroyin asale wa fun ti role toni lati le se radio Adaba FM 88.9 akure tan gbon sategun lati lu laramokin Sunday ajiboye lolo ti iroyin Folajin oyi tayo mu asiti gboyin o daro ise wa oni dise
2: àwọn matéèrì onígboro lẹnu ọjọ́ mẹ́ta yìí.
3: ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro isara iná mọ̀ ni bí o bá jí gbogbo ara máa romi tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romi gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé. ó ọ̀rẹ́ mo ti gbìyànjú corona báyọ̀ jẹ ayé ọ̀hún ti wá sú mi.
2: agbóhùn ìṣe ló sì ń jẹ lọ́bẹ̀ ṣé wo gbọ́ nípa bàbá òkè ògo ni ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹgùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògo lónìí ẹ máa pe 0706460619 0706460619 bàbá òkè ògo àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgùn ṣèwòsàn.
4: mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bọyọ fẹ béèrè kankan bọ fẹ béèrè oní ìmọ̀ràn kan tó fẹ béèrè lọwọ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419 kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rán lólórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa apẹ́ẹ́rẹ́ wo ni wọ́n náà ti ń rí ẹlòmíà máa rí pé tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi o ma ri pe ise ohun bere si ba fawun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi o ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma ho ye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ounje tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba so esun lale bayi ati irun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jira ro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi an fi ma pe e ma ja wora wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro ni yi 07 60 60 64 19 07 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko mo fa jade tabi ka elomi ma fi opa sikete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gborun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode be ni won tun ma da ta kebe kebe se bi ewe ati egbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ati egbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyin oro awon egbo ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ba ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se ara bẹẹni kankan ò ní yọ wá lẹnu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọdún èmi bàbá òkè ogun tí mo wà ní nọmba 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19 àlàáfíà ara wo ní bí fíafíà ó sì dá.

tanggung jawab.

iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: kẹ́kẹ́kẹ́ báyìí là bá wọn lo kóso gùdẹ̀gùdẹ́ láàlú ìlú àrán òrìṣà ìran oníkòyí kan ò sojorí bẹ́ẹ̀ ni alápá kan ò ní bá wọn dápara ẹrin ejò ń jíjẹ òkété mi gbórí ọ̀gẹ́lẹ̀ dí fáadó àgbà àtẹ́lẹsẹ̀ mi dé lálẹ́ tòní ọya wọn á jagun ọ̀nà korofìsàn ẹgbẹ́ ilé mo kí yín ẹ kú ilé o ò sá ọjà mo kí yín ẹ kaalẹ̀ mòye tẹnpẹlẹ mọ́ láti máa lagogo rẹ̀ gbọmọgbọmọ wípé ìjẹ́ gbogbo wa nìṣẹ̀dá wa gba bá a bá fẹ́ sí nǹkan ayọ̀ ká pariwo ọ̀pọ̀lọpọ̀ àwọn ewu lọ farasin níbi ìnáwó ń ṣiṣẹ́ ẹlòmíì sì máa rí ilé ọkọ làgbà kò wọlé dé ẹlòmíì gbéyàwó fọmọ lọmọ bá sorí dé wọn pèrò lọmọ míì lórí tí wọn sọ lóko tí wọn lù tí wọn jó tí wọn mì kò ju bí oṣù méjì mẹta lọ ọmọ wọ káàlẹ sùn ọmọ jáde láyé máa ṣe ń tẹgbẹ́ mi ń ṣe ìtayé ń ṣe ní ìsinlẹ̀ nínú oṣù lẹ́lòmíì rawọ́lé o ibẹ̀ níná ti bọ́nú ẹrù rẹ̀ tí ò sì mọ̀ abálájọ táwọn bàbá wa fi fọgbọ́nranú nígbà láéláé bí wọ́n bímọ wọ́n ti wo ẹsẹ̀ ìtayé rẹ̀ kó tó dọjọ́ wọn ò fún lórúkọ báyà kí wọ́n pariwo lé lórí tàbí kí wọ́n má pariwo lé lórí ibẹ̀ làkọsẹ̀ jayé wọ́n ti jáde wọ́n ti mọ̀rú ọmọ tí wọ́n bí kí lè wọ̀ rẹ̀ ẹ̀yin ìyẹn wa kìí ṣe gbogbo wa ni bá a bá fẹ́ rí ilé ọkọ ká lù ká jó ká mì ká tó rí ilé ọkọ o kìí ṣe gbogbo wa ni tá a bá fẹ́ fẹ́yàwó ká fìlẹ̀ pọ̀n tí fọ̀nà àròkà ká tó ṣèyàwó ẹlòmíì sì ṣe kò béwu dé àmọ́ ń tọ́jà jù ni wípé a gbọ́dọ̀ ṣàwárí ara wa a lọ sílùú òyìnbó a sì padà sórílẹ̀-èdè tá a wà yìí a fẹsẹ̀ kan yà dé àdúgbò kan tí wọ́n ń pè ní mama hospital nídìí ọ̀pẹ akitan baálẹ̀ nílùú ọ̀yọ́ aláàfin ẹ̀nìbò ló ṣe jẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ láàbìnrin ìṣẹ̀lẹ̀ aráàlú òyìnbó ìní ògbó adé ọ̀dọ̀ bàbá kan tí wọ́n ń pè ní ayé sòrógbó onídàádúà tí wọ́n wà nídojúkọ mama hospital tó wà ní ìdí ọ̀pẹ akitan baálẹ̀ nílùú ọ̀yọ́ bàbá rí àní wí ọ̀rọ̀ ló ní bá o tẹ bá rí kòkò tó bí ewúrẹ́ arúgbó tó ń sunkún ọmú mímu ẹ mọ́ gbàgbé o ètùtù ńlá kan lọ fẹ́ ṣe èrò òpin èrò ọ̀sà ọ̀yá ẹ sì mí déjẹ̀ bútú rẹ lórí ètò fún talẹ̀ tòní kí n tà ń soli báyé gbogbo mùtúmù wà ẹjá kọjá lọ sọ́dọ̀ ẹni tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí bọ́ bá ti ń ta àwa ọmọ tọ̀ ọ́ kọ́mọ́bà dẹ́rọ̀ dé ni ẹlẹ́mbẹ̀ ń wo ọ̀dẹ̀ òdòbí sálàáfíà ni mo bá yín ètò tòníre o ẹjá sísọ lójú eegun rẹ̀.
1: báwo ni ìṣẹ̀lẹ̀ ṣe ṣẹlẹ̀ báwo ló ṣe bẹ̀rẹ̀.
2: ẹ ṣe gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín because ọ̀rọ̀ yẹn ó lọ fàá gan-an. In fact èmi gan ò believe ayé wà tẹ́lẹ̀ mo ṣe gbà pé ayé wà ọlọ́run jọ kó má jẹ́ kí ayé mu wà. ọ̀rọ̀ pọ̀ but to cut the story short máa sọ bí gbólóhùn méjì sí mẹ́ta èmi bìlífù yìí pé kí n ṣayẹyẹ fọ́mọ èèyàn nǹkan tó dáa ni kí n ọmọ fi dùn kan fi mọ̀ báwọn ló bí kan fi mọ̀ báwọn ní parent mi ò gbé ìlú nàìjíríà bọ̀ àwọn ọmọ mi kọ̀ọ̀kan tó ń wà níbí báyìí àtàwọn tó wà láúsáìdì mo ní láti ṣe nọ́màtì tó yẹ kí n ṣe fún wọn torí ẹ̀ mo ṣe wá sílé wá ṣe ìnáwó fún èyí tó fẹ́ lọlé ọkọ dọ́tà mi ṣe get thank god a ṣáà ṣe náwó yẹn successful àwọn tó wá mi wá láti abẹ́òkúta àwọn èèyàn mi kọ̀ọ̀kan tá a jọ wà nàìjíríà níbí báyìí each state tán wá mi wá then wọn á believe pé ó normal kí n appreciate gbogbo àwọn èèyàn tó so wọn láti ní mind pé màá lọ kí wọn kin lo appreciate won kin to pada si outside o kan ko driver mi gbe we a ma travel le aro la o o de wa we o de di la ro em je nton kin jade kin ma lo nu moto mi sha re pe
1: ti dress
2: o ri pe nkan kan bi pain o sha bi less se mi sha wo pe kin lo le sele se so wan bi ni mo check but I ain't near anything. Where's a mini or anything? Means I can't move away. Oh, come, oh, move away, move feedback. But she moved me. I shall look key, I want to affect you. But it be your job better. More I discover pay and time to move book from flight to me, but it's summer. So, more lazy to the fair rush baking to repada. So that's the new fellow Dubai look on me. Mo fe lo UK, mo fe lo London, then ke lo ki gbogbo awon mi to wa lati each countries. In fact, o funny ni. Mo se pada si abroad. Mo ti lo si odo awon ko kan tin fe ki ni Dubai, UK gbo ebe. Mo sa dele after like 7 days. Mo sa ri pe ese mi e o wa wu. Kan ta won parents wa ma pe ni jomi jomi.
1: Okay, lojo e.
2: Kan
1: ta won pe ni jomi jomi.
2: Yeah, yeah. Mo sha fi pain mo fi ja o mi e dan e ko ma disturb me e understand so after 3 days mo sha pe se mi tin

ẹni ń là á tàn lọ. Sọ̀wọ́ náà ti gbọ́ nípa bàbá òkè ògùn. Àgbàlagbà ọdẹ tó mojú ìwé àtẹ̀gò tó ń ti lúbúlúbú ojú ọlọ tí ń dàrú lẹ́yìn ọ̀ṣọ́ka. Tíwọ̀ náà bá ṣàkíyèsí pé ipò tí ìlera ara rẹ̀ wà nílò ìtọ́jú kàn sí wọn. Bí ọ̀fà inú ara, kóríkìríkì ara ọmọ wo ni? Ara títa, ìtọ́jú inú egungun tó ń ro ni? Ara jíjá jẹ, ojú súnsún kọ́ máa rẹni láti inú wá. Kẹ́yìn ọmọ orúkọ máa gbẹ, kọ́ wọ àtẹsẹ̀ ni ọmọ kúta ìta ní gbogbo ìgbà. Àìróorun sùn déédé, ẹ̀yọ́ àṣejù, ìtọ́jú ìpèníjà ìrìnà dáadáa. Ara wúwú àbáàdì, ìtọ́jú kòkòrò inú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lọ́dún tọ́jú àrùn ara, ìbá àjẹtọ́ lọ́jọ́ pípẹ́ àbí èyí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Tóbi lórí ìtọ́jú àwọn tó máa ń ṣokùnfà ìròyìn ní fóbìnrin. Àtàwọn ọkùnrin tá a lè ṣe dáadáa lọ́dọ̀ olólùfẹ́ wa. Bàbá òkè ògùn bá ní bẹ́ẹ̀ lọ́n lórí iṣẹ́ ni tí ọ̀lọ́ déédé pẹ̀lú sí asínà ọ̀la. Tíwọ̀ náà bá ṣàkíyè.

0: 0241366969.
1: Àbájáde ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ fún alẹ́nu alàgbà yìí wípé òun wálé láti ìlú ọba ẹ ti gbọ́bi tọ́ bọ́rọ̀ dé kí n tó yí ohun rẹ̀ wálẹ̀. Ọwá símáre obìnrin relé ọkọ ni àpẹ̀yìndà tó símáre ilé ọkọ tán tó fẹ́ lọ rè kí àwọn èèyàn kan ló wò pé ìgbà tí àbí òkúta bọ́nu bàtà ẹnu kọ́ńpáǹdì rẹ̀ náà ni o ilé àwòkọ́ha àwòsífìlà nílé ta sìnkú yìí. Bí wọ́n ṣe kọ́ èèyàn wò wípé kí ló kéne tàbí òkúta gan wà débì ẹ̀ tí ìrí àwọn orúlé bẹ́ẹ̀ rí. Bẹ́ẹ̀ máa ná tì ń ọ lọ àwọn abi tó fẹ́ lọ ọ̀dàrí dé ọjọ́ tíkẹ́ẹ̀tì rẹ̀ pé lẹ́yìn ìnáwó tó sì máa relé ọkọ̀ tán ló bá gbéra pa ọkọ̀ já lọ sókè òkun. Ìgbà tó dókè òkun tán olólùn rí àpẹẹrẹ bíi àbíjomijomi mú èèyàn lẹ́sẹ̀ ni ọba ta ìgbà tó ta tán kí ni n tó ṣẹlẹ̀ kó tó di wípé àgbo ń tó ṣẹlẹ̀ lẹ́nu alàgbà tó ń sọ̀rọ̀ yìí. Èrò okun èrò ọ̀sà ẹ mà sì mí dé tẹ̀kútú rẹ o lórí ètò fún talẹ̀ tòní kájọ ṣàbẹ̀wò sí nàmbà 4 Dúdúyẹmí lane nídojúkọ Oyèmẹ́kun grammar school nílùú Àkúrẹ́ Olóyèmẹ́kun lọ́dọ̀ àgbàlagbà ọdẹ́ùnẹ̀ tó mójú ewé àtegbò tí gbogbo èèyàn mọ̀ sí bàbá òkè ogun ọdẹ pambele ni wọn o àṣírí ewé àtegbò àtọpọlọpọ nǹkan ọpamọ sọwọ nọmba àwọn rèé nọmba àpètọlọ àpèsóríire àpèrọnà àbáyọ sì ń tọjẹ ìpèníjà fún ni àìsàn ara ni àrùn ara ni àárẹ ara ni àbáyé lọta ọlọfà kan kò sí wọn lórí iṣẹ tí ọlọ déédéé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nọmba bàbá òkè ogun rèé 08024913669 08024913669 08024913669.
2: She understand now mo decide lati lo hospital for treatment e be stress journey and can relax pe ma wa okay. Now pada sile after some days again he said tesen mama
3: that you believe in
2: now pada hospital again on to check what she go check up there kan she kan she on to treat me fast but to ma the second day me le draw the 3 days e ko pe mo
3: ki le
2: on disturb me ga be pe o in fact pain e ko ga mo lati decide lati wa walking stick pe ki o sa fi support me lati wo mu to lati be me the hospital she and get me now ati be at the hospital in fact mo n try to short tear ni o won to refer me lo hospital mi na ato se gbe ben won sa lawon ma operation fun ese mi operation mo wa disturb pe how manage ki lo ti le to gbogbo level yen pe operation ìyàwó mi ọkọ mi àwọn ọmọ mi gbogbo wọn wá disturb láti ẹ máa try láti ṣe náà ní kẹlẹ wa òkè òkè wọn agree láti kan operate me after ti wọn ṣe operation yẹn tán mo believe ipo ti tán pé máa wà òkè wọn admit me hospital some days wọn ni kí n máa wá fún dress up mo ń lọ mo ń bọ mo ń lọ mo ń bọ but kàtó afọ́nì sí mi ni pé téèyàn bá ní injury gan tọ́ndúrẹ́ ẹsẹ̀ ó yẹ kó máa heal díẹ̀ díẹ̀ ni but mo discover ìpele tún ó tún pọ̀ sí i
3: ó tún worst sí
2: i worst sí i Jesus now I tún decide pé I tún padà lọ hospital another hospital again offer táwọn èèyàn á fún mi ló wá dẹ́rù bá mi pé Jesus Christ wọ́n máa cut ẹsẹ̀ mi.
3: I reject it.
2: So, mo ṣá bínú pé láìka kí ló fẹ́ ṣẹlẹ̀ àṣé mo ṣe drama lọ́wọ́ ni àṣé máa padà in fact gbogbo àwọn ọmọ mi gbogbo ọ̀nà wá sílé dáadé a fe lo si e gudo a gbe pelu awon doctor kan ba yin se kan so fe se olorun ma ka lo si mi se decide pe e o after omo ti gbe ndi level kan it's best I can cool lo relax kan fun mi la bere kan lo relax so that everybody get my shaye yin omo pe ki ma gbe ese yo kan kiri awon omo ba yari pe lai lai daddy
3: no
2: dad afẹ lo si yin ni option it is well oh yeah ashe mo believe pe o heal up lo ku o tun wa wo sisi
1: eh yo sha ni nkan kan ti o sokunfa pe a so prince pa ko tesa ba ko tese abi won so fun yin tori nlo ibo ni ta ba sa ya aye o fun yan gbo to ba sele won yan idi nkan kan fun yan me
2: well it's true won so during the test ti won se won ni kokoro kan lo wa ninu ese pa won ma operate for cutting of the leg kokoro okay I'll operate believe me pe kokoro yen be aunty
3: yo kuro
2: later on o se disturb me atun lo fun check up again won ni kokoro yen ti rin wa si owo oke pe option to wa ni kan cut e lati bi to die o ma ba lo affect gbogbo ara mi lo fi ti pe operation ti lo bi emeji se meta se understand ọlọrun jọ ọlọrun ma je ka se ni ti o ni dari ju wa
3: atoju ju ara
2: mo expect pe o ma heal fun re ai
3: be
2: gbogbo drugs na fun mi abere ogbo e o tun wa worst si
1: adura mi si gbogbo eda to wa labi ohun me bi mo ti n seto lale oni ni wipe emi ati yin oni ba won tele nbi o ti loju okini aye o si ni gun wa lese lase iludumare mo ro pe nde bo ti n se lalaye won si si abe fese lekini ekeje eketa nireti wipe leyin opin si abe kesi o bere si ni pajumo kalaafia o ma to ara loku ama ọ̀rọ̀ alàgbà yìí ò rí bẹ́ẹ̀ o ẹ̀yin ìyẹn wa ojú alàgbà yìí ọmọ àrímà bò ẹja tẹ̀wájú níbi ó bọ́rọ̀ ní ẹ̀mọ kẹ́kọ̀ọ́ kọ́gbọ́n nínú òrírí ayé alàgbà yìí ohun tó ṣẹlẹ̀ sí lóde

0: 0249136699.
1: Gbà tí wàhálà yẹn pọ̀, ìfàs àwọn dókítà ní area mi lọ́run yẹn gan padà ń wádìí sọ pé kí ló lè le tó lẹ́wù yìí pé kò kì í ṣe ordinary. Medical doctor ló sọ bẹ́ẹ̀ fún pé kò kì í ṣe ordinary. Nípa ọmọ Yorùbá ni mí, wọn láti pa àwọn ẹ̀gbọ́n mi kọ̀ọ̀kan tó wà Nàìjíríà. Àwọn àbúrò mi, everybody bá mi jáde. Wọ́n dẹ̀ kọ́ mi pé kò sí nǹkan tí fẹ́ ṣe ju pé kí n máa bọ́ lé. A máa ṣe é ní Yorùbá stuff ní lẹ́bù ti lé. Owó ọlé àbí báwọn náà ṣe máa sọ.
2: Owó ọlé jẹ.
1: Àdẹ̀wálé oríṣiríṣi ibi tán mú mi lọ. Wọ́n ṣe everything. Àná owó gan. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ọ̀rọ̀ tó ń lọ bí close to 2 years after plus 2 years gan.
2: Anáwó
1: ó lé lọ́dún méjì. Anáwó, anáwó, anáwó. Ìrìn àjò yẹn ló mú mi mọ bàbá. Ó jẹ́ kí n mọ̀ wípé ayé wà. Ìrìn àjò yẹn mo ṣe ń sọ yẹn ló jẹ́ kí n mọ bàbá bá ṣe dé ọ̀dọ̀ wọn lọ́jọ́ yẹn. In fact, mo kàn wò pé ṣáàjẹ́ kí n tẹ̀ láwọn èèyàn mi lọ. Mi ò mọ̀ pé bẹ́ẹ̀ máa ti rí àlàáfíà. Ìgbà tí wọ́n dẹ̀ rí mi, wọ́n jẹ́ kí n understand pé wọ́n máa check, wọ́n máa yẹ̀wò. Na after tí wọ́n yẹ̀wò, wọ́n sọ fún mi pé ìnáwó wo ni mo ṣe láìpẹ́. Wọ́n ò pé èmi tí mo ti wà lórí bẹ́ẹ̀ láti bí 2 years gbà tí mi ì ṣe náwó kankan. Meanwhile, wọ́n tún wá sọ fún mi pé before kí n tó sick, ìnáwó mo ṣe. Ok, wọ́n á rántí pé mo ṣe wedding for ọmọ. Wọ́n ní pé because àwọn ṣáàrí pé mo ṣe náwó kan, ibẹ̀ ni problem yẹn ti wà. Ok, kí wá la máa ṣe? In short, bí bàbá yìí ṣe bá mi bẹ̀rẹ̀ ìrìn àjò yìí nìyẹn. Wọ́n ti kọ́kọ́ treat mi látọ̀dọ̀ mo padà sílé. First thing mo kọ́ discover ni pé gbogbo pains yẹn ó reduce, ó relieve me. Then bí ẹsẹ̀ mi ṣe ń wet tó ń ṣe omi yẹn, ó reduce, ó dry. Mo láti kọ́ bàbá pé àwọn nǹkan tí mo rí ni o. Bàbá wa ní kò sí problem, màá tún padà wá, tún padà lọ. Bàbá treat mi, gbogbo nǹkan tán ni kí n ṣe mò ń ṣe. Gbogbo nǹkan táwọn náà bá mi ṣe lóríṣiríṣi. Fast everything was successful. Mo dúpẹ́ fọlọ́run pé mo ń wà òkè fún bàbá yìí. Now nǹkan tí wá funny sí mi ni pé bàbá yìí ní nǹkan kan máa ṣẹlẹ̀. Wọ́n ní èèyàn kan máa wá kí mi. Wọ́n tó ta ọfà yẹn pé màá rí ẹni yẹn kó máa wá pé but kí n má bàa jà. After 1 month 3 days. Mo ṣáà wá nu ilé. Ìyàwó mi kàn wá pè mí pé èèyàn kan ń béèrè mi. Ṣáàkiri bí mi kàn máa bínú mi mọ fèsì yìí o. Wọ́n á júwe ara wọn pé ṣé mi ò máa wọn ni. Àdúgbò làwọn wà gba program wedding ọmọ mi. Kínní kan.
2: Obìnrin lẹ́ni àbọ̀.
1: Obìnrin lẹ́ni yẹn.
2: Àgbàlagbà ni àbọ̀bàgì.
1: Àgbàlagbà ni. But èmi ó wò pé wedding ọmọ mi ti o ti yẹn ti kọjá now.
2: I'm going to three years now.
1: Okay, it is well. Ṣé kò sí problem? In fact, ẹ̀rọ Ọlọ́run gbà mí. Ó kàn rí lórí mi pé bí bàbá yìí ní ẹni yẹn máa wá, ó dẹ̀ rí bẹ́ẹ̀.
3: Ẹ fura.
4: Ẹ tí ì gbọ́ nǹkan kan. Àwọn gudugbẹ̀ kan ń bẹ lọ́wọ́ iwájú tẹ́ tún gbọ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí lẹ́nu alàgbà tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí tẹ̀ ń gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ yìí. Àmẹ́jẹ́ ń tànmọ́lẹ̀ sí àwọn nǹkan kan láàrin ìṣẹ́jú gbéléńjá. Ìgbà tí wàhálà dé bá lọ́run táwọn òyìnbó ní ẹ lọ máa fọwọ́ léjẹ́ ló fi pé orílẹ̀-èdè Nàìjíríà ó pe àwọn ẹ̀gbọ́n àbúrò wọn ní kọ́ máa bọ̀ wá sórílẹ̀-èdè yìí. Ibẹ̀ wọn ti ń gbé yajúlé káàkiri oríṣiríṣi ibi wọn ti lọ. Alàgbà yìí ọ̀gbádùn kò kú, ẹsẹ̀ sì ń kẹ̀, ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní rà. Àwa parí ètò tán lọ́jọ́ àwí yìí ni pé wọlé sórí aago mi. Ẹ dákun bàbá tẹ sọ ń pa àwọn tí wọ́n ń pè ní bàbá tẹ dárúkọ mo ti gbàgbé mo ni lori won leto te pari laipe yi na ni mi na se baba agbode ti won pe ni baba oke ogun won ni be ni ni mo fi wa fun won ni number baba oke ogun ti won wa ni lu apre oloye bekun ide tokunrin fi de odo baba oke ogun ni lu apre o igba ti won gbe dodo baba ni baba towo bo ire ajo alagba te ngboro lenu re yi kabesi oludumare awon eyan be la bi orun alagba yi soro kan ti mo ni a te waju enu re leye ti gbo awon nkan kan to sele ti baba oke ogun so fun to se pada sele be ko to di pe gbo egba number baba oke ogun na 080-249-136-69 Number Babu Oke Ogun ti won wa nilu Akun Oloye Bekun
1: won le ni to ta ofa yen ma wa eni e de wa o de ri be ifa mo se ri gan e ro tun ba mi pe but mo la ti play along o de de eni to mama e ma binu ojo e gba te fi eyin na fi wa nkan lẹyin dodo mama ba yari o pe a rara o awon obinu mo ni lo je ka won wa so ni ma isa se ri ese mi lo pa a ki lo se mi lese ah de ni ah o n du mi ni o n in fact mo se n fi better die die mama yen o ni mo se n fi better ma wa oke lati oni lo ma bere si ni wa oke gbogbo inira yen pe everything ma lo be awon ti forgive me awon ti yonu si mi abanu ti ma so awon ti awon ti dariji mi mama yen ni mama yen se lo ni yen immediately mo mu phone pe baba yen bye bye bye bye bye bye bye ah olohun ni pada leyin yin o apere te ni ma ri mo ri o be se so gele lo se ri mo de dupe lowo yin pe mo ti bo nibe bayi o mo ti bo nibe o mo de so nkan ti mama yen so mama yen ni lati bye bye mama o mami ni ri nira mo o pe awon ti yonu si mi o dupe lowo baba yin to yo mi ninu ogun yi
4: kabiyesi ri olodumare o nse oni kayefe ta so fun o pi osaye ta lo so fun o wipe owó ọ̀tẹ́rù òun tẹ́rù òun tá fi tanná ìlà amúnínú rẹ̀ ni àmọ́ ẹ mọ́ gbàgbé ìbìdínìdí ní bẹ nítúnitú ní bẹ àdíá fún baba oke ogun tí wọ́n wà ní number 4 dúdú yẹmi lane ní opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ olóyè mẹ́kun baba oke ogun wọ́n pitú méje tọ́dẹ̀ pa nínú igbó ó kọ wọ́n sì rò wọ́n lórí ọ̀rọ̀ alàgbà tẹ́ ń gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ kí ọgbádùn ẹsẹ̀ san ẹni tó dáná ogun yá alàgbà yìí wọ́n padà wá fẹnu túbá lọ́dọ̀ rẹ̀ àwọn èèyàn ń bẹ lábẹ́ ọ̀run o gbogbo ọmọ nàìjíríà ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ baba oke ogun tí wọ́n wà ní number 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ olóyè mẹ́kun a máa fìyín ṣe lọ number baba oke ogun rèé 080-2491-3669 ìdójúkọ tiẹ̀ náà àti ìpèníjà tó ń là kọjá kàn sí wọn tọ́ ọ bá débẹ̀ àdúrà tiẹ̀ náà gbà ó dìgbà

dáhùn lẹ́yìn ọ̀sọ́ka. Tíwọ náà bá ṣàkíyèsí pé ipò tí ìlera ara rẹ wà nílò ìtọ́jú kan sí wọn. Bí ọfà nú ara, kóríkìríkì arọ́ máa wó ni. Ara títa, ìtọ́jú inú egungun tó ń ro ni. Ara jíjájẹ, ojú súsú, kọ́ máa rẹni láti inú wá. Kẹ́yìn ọmọ orúkọ máa gbẹ, kọ́ wọ àtẹsẹ̀ ni ọmọ kú tàìta ní gbogbo ìgbà. Àìróorun sùn déédé, ẹ̀yọ́ àṣejù, ìtọ́jú ìpèníjà ìrìnà dáadáa. Ara wúwú àbádì, ìtọ́jú kòkòrò inú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lọ́dún tọ́jú àrùn ara, ìbá àjẹtọ́ lọ́jọ́ pípẹ́ àbẹ́ yìí tọ́ sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀. Tóbi lórí ìtọ́jú àwọn tó máa ń ṣokùnfà ìròyìn ní fóbìnrin. Àtàwọn ọkùnrin tá a lè ṣe dáadáa lọ́dọ̀ olólùfẹ́ wa. Àbókè ògún bá ní bẹ́ẹ̀ lọ́n lórí iṣẹ́ ni tí ọ̀lọ́ déédé pẹ̀lú sí asínà ọ̀la.

0: 080-249-136-6969.
1: Ẹyọ ìyanra òyìnkun Èkìtì kẹtì ẹ̀mí ọmọ orin gòrósó Èkìtì orúnmọlẹ̀kẹ́ jìbáwẹrẹ ni wẹlé Èkìtì wọ fẹ́rẹ̀ rúlé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí dk ẹ̀ wọ fẹ́ra tẹlifíṣàn ni o wọ fẹ́rẹ̀ fàánù ni o wọ fẹ́ra deep freezer wọ fẹ́ra washing machine wọ fẹ́ra microwave wọ fẹ́rẹ̀ ro kitchen gas cooker and co ẹyọ abọ̀lú sí dk ẹ̀ ẹyọ wọ yóò asan díẹ̀ kàn ṣe ó ti yẹ ọbẹ̀ ẹ̀nà ọ̀rọ̀nù yeyeye láìsí èrè lé ní ọ́fíìsì rẹ̀ lidanko plaza lajilosun lado Èkìtì ẹ̀ owó ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 0707484-3351 yẹ́mi pé lẹ́ẹ̀kan sí 0707484-3351 ṣe ó ti yọ
2: yáde rúlé o.
3: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, máa ti sun mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
4: Abba, aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mission. Kò lọ́ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara. 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53. 091-60-62-53.
5: Ilé iṣẹ́ tó ṣẹ́, tó kí, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
6: Yìnyìnkẹ́ ni ó tún lè ṣe mí.
7: Crying Central School.
6: Ìrẹ̀rẹ̀ ọ̀wọ̀ dúpẹ́dúpẹ́ pé òkan.
7: Lọ́wọ́ gbogbo òbí àti alágbàtọ́.
6: Tó fi ọmọ sílé ìwé.
7: Crying Central School.
6: Ìrẹ̀rẹ̀ ọ̀wọ̀
7: àti ní ìpẹ̀mẹ̀.
6: Ẹ ṣe o.
7: Àbùdínnìtò lókun àbùdínnìtò lọ́fà.
6: Ìwé òní tán lọ́wọ́ yẹ.
7: Ẹ ṣe é bí ẹ ti fọmọ sílé ìwé wa.
6: Adúpẹ́ fún ìbádòwòpọ̀.
7: Ẹ ń jèrè àwọn ọmọ yín.
6: Àwọn ọmọ náà á di igi àlọ́yé.
7: Wọ́n di gómìnà, wọ́n darí orílẹ̀-èdè, wọ́n di dókítà, wọ́n di lọ́yà.
6: Wọ́n dòjíṣẹ́ olúwa.
7: Ìyẹn ti wá di àtú bẹ́ẹ̀ ni ọbẹ̀ di àtú sí.
6: Inú sáà ta wọ̀ yìí.
7: Àti tẹ́pẹpẹ ẹ̀kọ́ ti sáà yá.
6: Àmì tayọjú àwọn ọ̀yọ́.
7: Ẹ ti wá mú ọmọ yín wá.
6: Láti nursery, primary,
7: secondary,
6: GS1 to SS3.
7: Opportunity half open.
6: All parents and guardians
7: to enroll their children.
6: Cry Central School.
7: Ìyòwò kọta ìyẹrẹ ọ̀wọ̀.
6: Well conducive learning environment.
7: Computer science laboratory
6: and body facility.
7: Transport
6: is available for the day student.
7: Mo inquire
6: 080-6276-5273.
7: 080-6276-5273.
6: Cry Central School.
7: The Lord is our life.
8: Alagba ètò kí ọ̀rọ̀ Ọlọ́run ti ń jáde lọ́tùlọ́tù.
9: Hour of truth.
8: Wákàtí òtítọ́.
9: Ibi tí gbẹrẹgẹdẹ ti ń gbiná tílẹ̀ láti ń
8: wú. Ó dé lákọ̀tún sá.
9: Ètò bàbá ètò.
8: The hour of truth.
9: Wákàtí òtítọ́.
8: Láti ìjọ
9: First Baptist Church.
8: Òkèdọ́gbọ̀n wọ̀.
9: Ọ̀jọ̀jọ́ Sunday.
8: Yóò máa balẹ̀ bàgẹ́ sórí agbágbé àdàbà.
9: 88.9 FM.
8: Láago méjọ àbọ̀ ìrọ̀lẹ́ sí aago mẹ́sàn-án alẹ́.
9: Ọ̀jọ̀jọ́ Sunday ni o.
8: Hour of truth.
9: Wákàtí òtítọ́.
8: Ibi tí Ọlọ́run ti ń lo ikọ̀ àti ìríjú rẹ̀.
9: Reverend Dr. Joshua
8: Oládàpọ̀
9: àti màmá wa Fúnmiláyọ̀
8: Oládàpọ̀
9: láago méjọ àbọ̀ sí aago mẹ́sàn-án.
8: Ẹ má mi sí ẹ.
9: Nítorí Ọlọ́run máa rán ọ̀rọ̀ rẹ̀ sí yín.
8: Nítorí pé
9: ó rán ọ̀rọ̀ rẹ̀.
8: Ọ̀rọ̀ rẹ̀ sì mú wọn lára dá.
9: Fún àdúrà àti ìmọ̀ràn.
8: Ẹ pè lórí 080-3745-3962.
9: O ní ìrere Jésù ti máa dé olú ọba ní Ṣọlá bàbá ìyẹ̀rẹ́.
8: Ọmọ ọba Olíbalẹ̀ tìlú ìyẹ̀rẹ́ ni ó máa tukọ̀ ètò náà.
9: Wákàtí

0: se mo pe ko le rorun so yen ni pe awon kankan lo saaju orun awon kankan lo saaju pe a fe ba ni ni ibalopo obirin ti a toju omo e se no re odun ni obirin ti o so nje ti won je won atomo ninu ile se no re odun ni obirin je pe ese ni yo la yo si tabi ta nlu ta na legba e da ku se o le rorun be so awon mejeje ni lati se atunse ke se ko lo fe ko ba lo fe yawo mi gan e ti bibele o fowo si to ba lo fe o mi gan yo tumo si ni pe isoro yen ti ko nbe ko kini o lo se atunse yen si tori pe ko so mi ni ta ti o fe ki won ma lo ohun ni lo eru ti no ra si dun ni pe ibasepo ibalopo
1: ilokan ibere keji ni pe opolopo elomi lo ti fe yawo ton sugbon nisisin ti yo so wi pe won en kadara mu mejeji o dogba ni o je ki oja yawo tesiwaju tabi to je ki se o ko lo dede a fi pe ti won ba yara won
0: olorun ma ja gbe egun elegun
1: amen
0: olorun ma ja si fe ma ja si ma ja si gbe
1: amen
0: te en ba si gbe a dabi oyun ninu egun ni fun oko tabi fun aya but to ba ri be na ti o ti gbe to si ti gbe ninu gbe ayo kristiani si score ni sile ko lokan bi ko se ona abayo lati je ki igbeyawo yen ko lojutu ibi to de ti bere ni wi pe se kristiani ni idi ipile igbeyawo niyan o eni to n fe yi se eni to fe sile se kristiani ni abi ke se kristiani ti awon mejeje tokan ba je ewure tokan je agutan yen pe tokan je kristiani tokan je alaigbagbo iru igbeyawo be bibeli fi aye le pe kun omo lo lototo won olorun fi tipatipa mu wa sinu ibasepo ninu igbeyawo ti o ba je pe ewure atagutan ni won jo n gbe e mo pe ewure ki gbo ki gba ni ehn agutan eni jeje ni so iru igbeyawo be a le pe ni igbeyawo kristiani but ti won ba le fi ife bara won lo ki lo ni ko mo se se be ti won ba le pe edo nu won ki won jo tun asoye po awon baba nla melo won lo je kristiani melo lo je lojo nigbagbo sugbon nitori pe won fi ogbon ati oye bara won lo won de gbe aye to nitumo mo pe to ye ki ko sele ni
1: oda kini nta le se gan ti a o fi ni igbeyawo alayo ati igbeyawo kristiani
0: nta le se ta fi ni igbeyawo alayo ati igbeyawo kristiani o ni ki olorun ko wa ninu igbeyawo wa o ni okunrin jaga meta ki ya faja igbeyawo ti olorun ba wa ninu re o ti destabilizer ti wahala ba fe sele olorun yen ni o boko soro o na lo tun ba ya soro alaafia o de joba bo igbeyawo to olorun o si nbe aro meta won ni edobe nu olorun leni keta nu igbeyawo ti olorun ba ti wa laarin won ti won de faye gba olorun o tan yo dara fun wa
1: gbogbo eyi tẹ sọ yìí ti kó gbogbo ìmọ̀ràn bíi mẹ́ta tí mo fẹ́ jẹ́ ká fún àwọn tí ò tí ì fẹ́yàwó àwọn tó ti fẹ́yàwó àtàwọn tó ti kọ̀yàwó sílẹ̀ ẹ gbàdúrà fún wa.
0: ọlọ́run gbọ́ pẹ́ wa bàbá gba ẹ̀yin wa òye tí ẹ fẹ́ ká ní náà là ń gbéyẹ̀wò yìí òye ìgbéyàwó ti kristiani torí pé ìgbéyàwó kristiani ó yàtọ̀ sí ìgbéyàwó mìíràn tí èsì ti kristiani ìdí nìyẹn tó fi jẹ́ pé ètò yìí ṣe ń wáyé ọgbọ́n yín là ń yá lò ìmọ̀ yín ni là ń tẹ̀lé kí ni ọ̀rọ̀ ọlọ́run sọ òun là ń tẹ̀lé ẹ̀mí mímọ́ jẹ́ wa kọ́ wa èyí tẹ́ kọ́ wa lónìí má jẹ́ akọ́ra jẹ́ alákọ̀ọ́gbàgbé jẹ́ ká rẹ ra wa sílẹ̀ ká sì kọ́ ẹ̀kọ́ tó yẹ kóró ẹ ṣe pẹ̀ ti gbàdúrà wa ìdílé tí ò tòrò olùwẹ̀bá tó ṣe ìdílé tí ò dúró délé olùwà yí wọn padà kí àlàáfíà kò jọba níbẹ̀ ẹ ṣe pẹ̀ ti gbàdúrà wa ní orúkọ jésù olúwa wa.
1: orúkọ yín àti ẹ̀rọ ilé
0: wa. orúkọ mi reverend dr joshua ọlọ́dàpọ̀ nọ́mbà àdúgbò mi 08037453962 08037453962.
2: olúwa fún mi láyọ̀ ládàpọ̀ ní orúkọ mi.
1: títí di ọjọ́ mẹ́jọ tá ó máa pàdé ẹ jẹ́ kí jésù kó máa gbé nínú ìgbéyàwó wa ẹ jẹ́ kí ọlọ́run jẹ́ ìpìlẹ̀ ìgbéyàwó wa. ó ní ìrere jésù jìmọ́dé olúọba ní ṣọlá rẹ̀ ó líbàlẹ̀ bàbá yìí rẹ̀ nílùú yìí rẹ̀ ló ń kí yín pé àlàáfíà ọlọ́run kò ní mú ẹnikẹ́ni wá.
3: Títọ́ The Power of Drone lè ṣẹ̀ṣẹ̀ gbọ́tọ̀ yìí lètò tí ń ṣọkùnrin ní lóore. Tí ń bomi rin ìgbàgbọ́ ènìyàn. Ọjọ́ Sunday. Aago mẹ́jọ àbọ̀. Sí aago mẹ́jọ.
4: ní ìkànnì àdàbà 88.9 FM. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa. Ìwòye ọjọ́ mẹ́jọ. Ètò yìí ló wáyé láti inú ìjọ First Baptist Church. Òkè dọ́gbọ̀n nílùú Ọ̀wọ̀. Àǹfààní ń bẹ láti darapọ̀ mọ́ ìjọ yìí. Bẹ̀rẹ̀ láti Sunday service àti gbogbo ìtura lọ́lọ́kan ọ̀jọ̀ kan. Fáǹfààní gbogbo ẹni tẹ́ ẹ bá fẹ́ kà. Sí ìránṣẹ́ Ọlọ́run Reverend Dr. Joshua Ọládà fún àdúrà tàbí ìmọ̀ràn. Ẹ pè lórí 080-3745-3962. Lẹ́ẹ̀kan 080-3745-3962. Wákàtí òtítọ́. The Hour of Truth.

0: dé sórí ètò náà ni ẹ lórí ètò ìlera lọrọ mo ní àlejò pàtàkì lọdọ mi ń bí ẹni tí ẹ ti mọ awọ lókèlú mọ ẹni tí ó mọ nípa ewé àti egbò tí ó ń fi ewé àti egbò ṣọmọ ara yẹn lóore nílẹ ìlú òkèkù àti ilẹ àwọn aláwọ funfun bàbá èkìtì ni mo sọrọ nípa ẹ bàbá èkìtì ẹ máa kú dédé àsìkò yìí o.
1: ẹ ṣe olóòtú mo kí gbogbo aráalé níbikíbi tí ẹ ti ń láǹfààní láti gbọ ètò wa ní wákàtí àti ọwọ yìí mo gbàdúrà wípé ọlọrun ò ní fi àìsàn ṣe gbogbo wa o.
0: àmì àmì lórúkọ jésù ọlọrun ò ní fi àìsàn ṣe gbogbo wa ẹ máa ṣe àmì ẹ ńbẹ bàbá èkìtì lọtún bàbá èkìtì lọsì ó káàkiri orílẹèdè nàìjíríà bàbá èkìtì kí ló fà torúkọ yẹn fi gbàgbọrọ tó bẹ.
1: ẹ ṣe olóòtú nínú ọrọ yorùbá wọn máa ń sọ wípé èèyàn kì í tan fìtílà kó gbé sí abẹ tábìlì iṣẹ ọwọ èèyàn ló máa ń jẹrìí èèyàn iṣẹ ọwọ wa ni ó gbé wa káàkiri.
0: iṣẹ ọwọ yìí ló gbé yín káàkiri ọlọrun á dẹ máa ràn yín lọwọ lórí iṣẹ tẹ ẹ ń ṣe. mo ní àwọn ìbéèrè lórí ètò mi bí gẹgẹ bí a ṣe káàkiri orílẹèdè nàìjíríà nípa àyẹwò tí a ṣe káàkiri ilẹ yìí lára àwọn ohun tí a ṣe àyẹwò lé lórí káàkiri orílẹèdè nàìjíríà tí mo ṣe mọ pé ẹ mọ nípa ẹ dáadáa mo fẹ bèrè nípa àrùn màlẹẹgùn àwọká àrùn rọpárẹsẹ àti àrùn àìsàn ìtọ ẹ jẹ kí n bèrè láti bí iná mo ń bọ. bàbá ẹ jẹ ká máa mú lẹyìn kọọkan ẹni tí ó bá ní àìsàn àrùn màlẹẹgùn kíni ohun tí ẹni bẹ́ẹ̀ yóò máa rí.
1: ẹ ṣe olóòtú gẹ́gẹ́ bí ìwádìí tẹ̀yìn náà ti ṣe nípa ọ̀rọ̀ àrùn màlẹẹgùn àwọká rọpárẹsẹ àti àìsàn tí ó ní í ṣe pẹ̀lú ìtọ̀ torí fún àǹfààní àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa nínú ilé ẹ jẹ́ kí a mú ní ẹyọ kọ̀ọ̀kan àkọ́kọ́ ni wípé àìsàn tí à ń pè ní àrùn màlẹẹgùn yìí ni àìsàn tí olóyìnbó máa ń pè ní arthritis ṣé bó ṣe wá rí kì í ṣe àìsàn kan ṣoṣo ni ó ń jẹ́ àrùn màlẹẹgùn yìí it is not one disease àìsàn tí ó ní ẹ̀yà lóríṣiríṣi
0: ni ó ní àwọn ìpele
1: ìpele ní bẹ́ẹ̀ ni sà àkọ́kọ́ ni wípé ó jẹ́ àìsàn tí ó máa ń dààmú oríkèéríkè ara tá a bá wá sọ nípa oríkèéríkè ara yìí yálà eékún ni eléyìí tó lóyìnbó máa ń pè ní knees yálà ìgúnpá ni eléyìí tó lóyìnbó máa ń pè ní elbow yálà èjìká ni eléyìí tí olóyìnbó máa ń pè ní shoulder àti àtàǹpàkò eléyìí tí a máa ń pè ní thumb ìbàrá ìdí eléyìí tó lóyìnbó máa ń pè ní waist àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò síbi tí àìsàn àrùn màlẹẹgùn tí ó ti kì í dààmú ara ṣùgbọ́n ṣe rí bí a ṣe mú lẹ́yọ kọ̀ọ̀kan nípa pé eékún yìí ẹni tí ó bá ní irú àìsàn yìí á rí wípé wear and tear ẹni knees ìyẹn ni pé òkúta tó wà níbi eékún yìí ó ti daṣẹ́lẹ̀ kò ní lè ṣiṣẹ́
0: irú ẹni bẹ́ẹ̀
1: ni sà irú ẹni bẹ́ẹ̀ á rí wípé a ti lè dìde dúró sórí eékún yẹn ó máa ní agbára àbí kó jẹ́ wípé tó bá dìde dúró níbi eékún yẹn ẹsẹ̀ méjèèjì á máa gbọ̀n
0: wọn ò ní lè dìde dáadáa
1: bẹ́ẹ̀ ni sà ìyẹn ni ti eré tó ní ṣe pẹ̀lú eékún yẹn ìyẹn mìíràn pé arthritis yẹn ó ti affect eékún yẹn nìyẹn so ká wá wo àwọn nǹkan tí ó máa ń fà á tí ó fi máa ń rí bẹ́ẹ̀ ìkíní ni wípé ẹni tó bá ti ń dàgbà tó pé bíi 40 years and above kí aṣọ́ra láwọn nǹkan tá a máa jẹ tá a máa ṣe torí pé risk wà fún irú ẹni bẹ́ẹ̀ láti lè ní irú àìsàn yẹn
0: ìyẹn tí ọjọ́ rí ẹ̀ bá
1: dàgbà dé tí èèyàn ti ń dàgbà lọ torí kì í ṣàìsàn ọmọ kékeré ìyẹn lọ bẹ́ẹ̀ yàtọ̀ sí pé ìyẹn ẹni tí ó bá ní tó ti ní ìfarapa kan ní ara yálà bóyá nípa ìkọlù ọkọ̀ ni àbí ìkọlù kẹ̀kẹ́ àbí bẹ́ẹ̀ tí olóyìnbó ń pè ní accident irú ẹni tó bá yẹ pé ó ti ní ìfarapa kan bóyá ẹni tó ń ṣeré ìdárayá ni àbí ẹni tí ó yẹ pé ó máa ń gbé ẹrù tó wúwo ní gbogbo ìgbà so irú wọn náà wọ́n máa ń padà ní irú àìsàn yìí yàtọ̀ sí yẹn ẹni tí ó bá ní weight ẹ̀ tó yẹ pé ó excess weight
0: bóyá ẹni tó sanra
1: bẹ́ẹ̀ ni tó jẹ́ pé weight yẹn tóbi ó lè irú ẹni bẹ́ẹ̀ ó lè ní irú àìsàn torí pé kí ni pressure máa wà lórí eékún yẹn àti ìbàrádì yẹn àti ẹ̀yìn torí pé gbogbo àwọn nǹkan tí a fi ń gbé ara dúró nìyẹn
0: ṣùgbọ́n yóò wà lórí ẹ̀
1: bẹ́ẹ̀ ni sà nígbà tí ẹrù yìí bá ti wá
0: pọ̀ jù
1: àwa jẹ́ kí kó máa dààmú èèyàn ìyẹn lọ bẹ́ẹ̀ yàtọ̀ sí ìyẹn náà a rí wípé ẹni tí ó bá ń ṣiṣẹ́ tó lágbára sọ̀rọ̀ tí mò ń sọ
0: yìí mò ń gbọ́ yìí báyìí ẹni tó bá ṣiṣẹ́ tó
1: lágbára téèyàn máa ṣiṣẹ́ tó lágbára jù
0: ìyẹn náà lè fà á
1: bẹ́ẹ̀ ni sà ìdí bírú iṣẹ́ oko tí a ní ṣiṣẹ́ oko ni a máa ṣiṣẹ́ oko ṣùgbọ́n ó yẹ kí a máa fi ètò sí kó má jẹ́ pé a máa ṣe àní ìjọba dẹ̀ ti sọ àwọn gbogbo nǹkan dẹ̀rọ mechanized farming ti wà kí àwọn èèyàn wa kí wọ́n embrace yẹ torí pé kí ni nígbà tó bá yá tó jẹ́ pé èèyàn ń ṣiṣẹ́ oko láàárọ̀ titi di ale o wa se be osu kan osu mejo odun kan odun mejo odun meta to ba ya kini yan o ma ni effect na bi ka karamale ni ka gbe eru to wuwo ni ka sorisirisi be o ma nfa de manual labor manual labor yen na gbogbo alama bi awon yan se n gbo wa nu le bi awon ma n kata mi ka lo ko kini kan ni a lo ko rin ni a lo ko cement a lo ko gbogbo awon
0: bi wala yen
1: eyan ile lokun ti yan ba young lati le ma se kini sugar to ba di awon sir kan gbogbo e o ma pada
0: ara na yo bere
1: be ni sir o ma ma bere ni o wa yen lo be de n ka se ise pe ka ka sibi kan bi a bere male ni aka ko soju kan ni fun igba pipe gbogbo awon nkan won yin o ma nje ki aroma le egun yin ki o ko para han ninu ara yato siti yen sa se ma ko mo so nipa tanpako be ni se ri atanpako yen ni kan to ma nfa ni pe ti uric acid ba po lara ta aye ti o baba le raye ma tu gbogbo awon nkan sugba e ri pe atanpako yen nikan lo ma ma damu eni o le ja atanpako owo le je tese abi awon ma ika
0: o te je pe o ma
1: a ma ro a ma kako a ma dabi pe to ba fold e bayi
0: an lajo pe nkan
1: mo ko ni le na to ba na lo to ba fe fold e be ni ni ika ese na ma ri be a ma dabi pe o fe ma sun lera won a ma wo si egbe kan so gbogbo awon kini won yen aroma legun ni de yato si yen sa ala awon nkan mi ti o tun le fa ki nkan yen o ri be ni pe kashora nipa awon jije red meat abi organ meat then pele ise pataki awon alcohol nkan mimu mimu lori jiri
0: to lagbara yen
1: to lagbara kashora fun gotori gbogbo awon nkan yin won le fa japa ma royan tese a ma royan then sugary drinks awon nkan didun didun didun
0: to ba doju
1: be mi sa
0: ya ma
1: ni pesi lati mu then certain medication idini ti je pe o leto gege bi eni ti ara o ba da mori qualify person e kan le prescribe ogun fun ke yan ma fura e lo ra
0: ko ma fura e lo ra ogun to ma ko je
1: be ni sa iyen lo be se wa ri yato si gbogbo awon nkan ta fe nu ba ti o le fa iru ai sai family history na to wa nbe
0: family history
1: be ni sa
0: kini yan le di lo ba
1: ajogunba ajogunba yen ni pe boya o ti se baba kan ri o se ya kan ri ni family
0: ni lagbole won
1: so a tun wa ma pada de so gbogbo awon nkan won yen ni o ma n sokufa ti awon aroma legun ko wa lara de awon nkan mi to tun le fa ni pe ti ara ti o to ma n fa to tun le fa ki awon nkan won ko sele si ara ni pe eleyi ti oloyinbo n pe ni immune system problem ti ada ayo ara bi awon nkan ta mu je ta mojuto daadaa ti o je pe o ti wa je ki awon okun ara ko lole ko ma lagbara gege mo se so lekan genetics to ba wa ni ara in family yen te ko ti se ya kan ti baba kan o like ko pada de o mo na imbalance apart to le fa won obirin lele
0: ele ta
1: obirin
0: ta won obirin ma gbo be yen
1: ti o ba balance de smoking ka ma fa nkan ka ma mu kan
0: ko ma ki o tun le da wa lale
1: be ni so be ni gbo awon nkan ti o ma fa se ri o leto ka ma nkan to fa isan ka file ju pe ka ma se itoju lo ti a ba ma awon nkan to fa isan ta ba file a ori ofe wa fun that is eleyi to loyin bo npe ni prevention
0: ni prevention
1: be ni sa
0: idi ni e ti mo se gbe yin wa tori mo mo pe mo gba dada
1: be ni sa so iyen lo be sa ti a ba wa kuro lori iyen ta ti wo pe okay won o jele won o jele then family kini then eleketa to tun jo re ni reactive arthritis iyen infection to ma nfa to ba ti wa fa yen kini yen iyen ma ma ko ma to ma ma ri ni ara o le ma ri wi pe bi ki immune system yen ko wa faulty genetics ni mo so then ati gbogbo iru awon nkan be so sugbon bo se wa ri yen sa to ba ti wa di pe ibi ti o ni reactive arthritis yen orisirisi ni ibi ti riro yen le wa nu ara
0: ti o ma dun yan
1: bẹẹni sa o le wa ninu lẹyin orun meji ka lapa ni
0: yo ma sakiri
1: legun pa ni bẹẹni sa so ori bẹẹ bi o je gege bi awon alaye yen se ri den na kini awon nkan ti o le fa lara lati menu ba yen den eni keyan ma joko pe soju kan ko ma joko pe elomi to ba bere ise bayi latago mejo aro titi dago merin to ma close
0: lojo bo si bi kan
1: so o ko da o ja ka ma rin kiri ka ma tese ka ma stretch ara iyen lo be olofi ise ri yato si yen awon nkan mi ti o tun le fa ni pe cold weather
0: bẹẹni
1: sa ka ma expose ara wa si much cold condition gbogbo awon nkan yẹn le fa boya true ac ni ka ma sori tight ni ka ma wẹmi tutu ni ka ma oriṣiriṣi awon nkan bẹẹ o le fa ti aroma legun to ma wa ni ara so iyen lo bẹẹ den ati obesity ẹni to ba sanra ti o sanra ju gbogbo awon nkan wọnyi lo le mu kí Arumalegun máa wáyé.
0: Fáǹfààní àwọn tí ẹ ń gbọ́ wa lọ́wọ́ báyìí, orí ètò ìlera lọ́rọ̀ láwa, èmi àti bàbá Èkìtì ni a jọ wà ń bí, bàbá Èkìtì Ọlọ́adé máa ràn yín lọ́wọ́ o. Mo mọ̀ pé gbajúgbajà ni, mo fẹ́ wá bèèrè pé ẹni tó bá ní àìsàn Arumalegun yìí, kí ni nǹkan tí onítọ̀hún lè ṣe gan?
1: Ẹ ṣe olóòtú, ṣẹ́rí ká tiẹ̀ tó lọ sí ibi tí nǹkan tí ẹni yẹn tí ó lè ṣe. Ẹ jẹ́ ká wo àwọn àfojúsùn tí irú ẹni bẹ́ẹ̀ tí ó máa rí. Nǹkan àkọ́kọ́ ni pé irú ẹni tó bá ní irú àìsàn yìí àbí tó bá ti ń bọ̀ lára ẹ̀, a rí pé òun ní morning stiffness. Kí ni morning stiffness? Ni pé tó bá jí láàárọ̀ àti dìde lórí ibùsùn
0: ló máa lára
1: apalára. A rí pé tó bá dúró kò ní lè dúró kó nàró gedegbe láti lè jẹ́ kó gbé ẹsẹ̀ kò ní lè gbé ẹsẹ̀ gbogbo àwọn nǹkan akáko.
0: Ó bára rẹ̀ awa wúwo.
1: Bẹ́ẹ̀ ni sà á rí so àpẹẹrẹ pé Arumalegun ti ń bọ̀ nìyẹn. Then irú ẹni bẹ́ẹ̀ tún lè máa ri wípé oríkèéríkèé ara wú. Ilé olóyìnbó ń pè ní joint swelling. A rí kan rí pé ẹsẹ̀ yẹn wú ni, àbápá yẹn wú ni, àbí ìgúnpá yẹn wú ni lára àwọn àfojúsùn ó sùn bẹ̀ nìyẹn. Then yàtọ̀ sí pé wú yẹn ó lè jẹ́ kí o máa pọ́n. Ẹ máa rí àbí adá nìkan máa
0: pọ́n. Á nìkan pupa.
1: Bẹ́ẹ̀ ni sà. Then ìyẹn lọ bẹ́ẹ̀ sà, ó tún lè mú kí pains ara ríro ó wà ní ara irú ẹni bẹ́ẹ̀ lóru. Ó jẹ́ wípé ìrora yẹn kò ní jẹ́ kẹ́ni
0: o lè sọ. Yọ́dà pé wọ́n ju ẹni yẹn mọ́lẹ̀.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Àwọn kan dùn mọ́lẹ̀ o.
1: Lóru so tó jẹ́ wípé ní òru tó sùn yẹn ohun yẹn ò ní lè jẹ́ kó sùn torí pé kí ni ìrora yẹn máa wà nínú ara. Then yàtọ̀ sí yẹn irú ẹni bẹ́ẹ̀ náà tó bá jẹ́ pé ó wà nípò pé kó sinmi kó dẹ̀ wá sinmi wákàtí kan wákàtí méjì ìgbà tó bá tún yẹ kó bẹ̀rẹ̀ activity sátún rí pé síbẹ̀ náà pains yẹn náà ó wà ń bẹ̀ èèyàn ní ti fi hàn pé Arumalegun ti wà ń bẹ̀. Then yàtọ̀ sí yẹn olóòtú ó tún lè rí wípé ọtọ́ bá mú fọwọ́ ẹ̀ báyìí ó lè máa gbọ́ sàn ó bá mú fẹsẹ̀ ó lè máa gbọ́ sàn nígbà tí nǹkan kan bá ń dún kìrìnkìrìn nínú ẹsẹ̀ yẹn àbí nínú ọwọ́ yẹn gbogbo àwọn àfihàn wọ̀nyí ó fi ó tọ́ka sí Arumalegun. So bí ó ṣe rí nìyẹn gẹ́gẹ́ bí ìbéèrè tẹ wá bèrè
0: pé kí ni
1: irú ẹni bẹ́ẹ̀ lè ṣe. Irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kó maintain ni healthy way that is kó máa jẹ oúnjẹ tó máa jẹ́ kí ara ó wúwo.
0: Kó máa jẹ ilé tó pọ̀ jù gan.
1: Bẹ́ẹ̀ ni jẹ́ kó máa dẹ̀ kó dẹ̀ make sure pé ṣẹ́ni tí a bá ń sọ nípa weight kì í yí àwọn èèyàn ibi tí detoxification gan ti wáyé nìyẹn. Tá a bá sọ pé detoxification process in which we remove excess cholesterol fat and toxin from the body. Bẹ́ẹ̀ ni sà kì í ṣe pé ìgbà tí àìsàn bá dé tí wọ́n lo yẹ ká ṣe yẹn. So ńgbà tá a ti ń jẹ tá a ti ń
0: mu àwọn
1: gbogbo excess yẹn ó yẹ kí ó máa kúrò ní ara. So ó jẹ́ bí ó ṣe jẹ́ ìyẹn lára àwọn nǹkan tí ẹni yẹn lè ṣe nìyẹn. Èkejì ni wípé gentle exercise bàbá jí láàárọ̀ kéèyàn ó rìn bí 30 minutes ni kéèyàn ó ṣe àwọn little things ó lè jẹ́ kí ó làágùn díẹ̀. Then irú ẹni tó bá máa jójó benefit ni ẹ máa sábàrí pé àwọn olórin tí wọ́n ń jó yìí tí wọ́n máa jó tán jó.
0: Tára wọn bá lè fẹ́rẹ̀.
1: Wọn ò kì í sábà nínú àìsàn bẹ́ẹ̀.
0: Yẹn náà wà rárá
1: ẹ̀. Then stretching ká máa nara ká máa ṣe gbogbo àwọn nǹkan yẹn ó jẹ́ àwọn nǹkan tí ó ṣe àǹfààní fún irú ẹni bẹ́ẹ̀ tó lè dènà irú àìsàn ni. Then avoid long sitting ẹ má jẹ́ kí a máa jókòó pẹ́ sí
0: ojú
1: kan bẹ́ẹ̀ ni.
0: Àdúpẹ́ bàbá Èkìtì lẹ́ ń gbọ́ yẹn bàbá Èkìtì níbo ni bàbá Èkìtì wà.
1: Ẹ ṣe olóòtú ní gbogbo ibi tí àwọn èèyàn ti lè wò kó máa gbọ́ wa ní wákàtí ní Àkúrẹ́ níbí a wà ní Adé Super Hotel after Iléṣà garage ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
0: Yẹn Lákúrẹ́.
1: Bẹ́ẹ̀ ni sà tẹ́lá ti débẹ̀ ẹ sọ pé bàbá Èkìtì lẹ fẹ́ rí ẹ̀rí mi. Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ondo àti agbègbè ẹ̀ ẹ máa bọ̀ ní House 8 Road 7 Pélé Ondo City. Then gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ọ̀rẹ́ àti agbègbè Ọ̀rẹ́ ẹ máa bọ̀ ní Mandarin Resort. Mandarin Resort wà ní opposite Mega School lójú títì yẹn ni ẹ ti ríbẹ̀ wọn tamátò níwájú ẹ̀ báyìí ibi tí ọ́fíìsì wa wà ní Ọ̀rẹ́ nìyẹn. Then gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Òkìtì Pupa àti agbègbè ẹ̀ ẹ máa bọ̀ ní Maryland Hotel. Maryland Hotel la wà ní Òkìtì Pupa. Nọ́mbà tí ẹ lè pè mí sí ni 081-55-78-7027.
0: Ilé.
1: 081-55-78-7027. 081-55-78-7027.
0: Bàbá Èkìtì, Bàbá Èkìtì, ó ti dẹni ńlá nípa iṣẹ́ yìí. Bàbá a ti sọ̀rọ̀ lóríṣiríṣi nípa àwọ̀ká. Bàbá mo fẹ́ bèèrè kí ni ìyàtọ̀ tó wà láàrin Arumalegun àti àwọ̀ká gan.
1: Ẹ ṣe olóòtú. Ṣé rí àwọ̀ká àti Arumalegun ká pé tẹ̀gbọ́n tàbúrò àbí ká sọ pé ìbejì ni wọ́n ni torí pé wọn ò fi gbogbo ara yàtọ̀ síra. Gbogbo àwọn nǹkan tó lè fa Arumalegun gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni ó lè fa àwọ̀ká. Bó ṣe lè fa Arumalegun bẹ́ẹ̀ ló lè fa àwọ̀ká. yàtọ̀ sí yẹn sà hard labour ká máa gbé bẹ́ẹ̀ ni sà ká máa gbé àwọn nǹkan tó wọ́n gbogbo gbà rẹrù ká máa dín ká máa fà á dẹ̀n gẹ́gẹ́ bá a ṣe sọ tẹ́lẹ̀ pé nípa ṣíṣe iṣẹ́ oko àbí ká máa kájọ sí ojú kan fún iye ọjọ́ pípẹ́ àbí fún oṣù pípẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí bó ṣe lè fa arúmọlégun yẹn bẹ́ẹ̀ ni ó lè fa àwọ́ká àwọn kinní kan wá wà níbẹ̀ tó jẹ́ wípé ó jẹ́ kí wọ́n yàtọ̀ síra díẹ̀
0: díẹ̀
1: gbogbo ẹ̀ náà la máa ṣàlàyé ní orí ètò yìí bákan náà ni lifestyle ìgbé ayé
0: ìgbé
1: tá à ń gbé ó lè fa àwọ́ká yìí níbi ìgbé ayé yẹn tá a pè ní lifestyle yẹn ni pé ká máa sùn fẹ́ nínú òtútù
0: níbi tó bá tutù
1: bẹ́ẹ̀ ni ká sùn sórí tiles ká sùn síwájú èsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dẹ̀ ká wá máa mu cold water ní
0: gbogbo omi tó bá tutù
1: kí èèyàn máa mú bẹ́ẹ̀ ni jẹ́ pé frozen food láyàn láàyò láti máa jẹ ní gbogbo ìgbà then ká máa ṣiṣẹ́ nínú òjò ká máa ṣiṣẹ́ nínú òjò gbogbo àwọn nǹkan wọ̀nyí o lè tẹ́ bá rí omi òjò ẹ rí pé òun náà máa tutù yàtọ̀ fún gbogbo àwọn nǹkan wọ̀nyí o lè fa
0: àwọ̀ká
1: ẹ yàtọ̀ sí yẹn sà tí a bá lack of movement bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kí èèyàn ó jókòó sójú kan for long period of time then kó máa stretch ká máa ṣe àwọn activities tó lè jẹ́ kára ọ̀nà díẹ̀ gbogbo àwọn kinní wọ̀nyí ó lè fà á then stiffness like kéèyàn ó ká ẹsẹ̀ jọ sójú kan kéèyàn ó ká ọwọ́ jọ sójú kan gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè fà á then poor diet ká máa jẹ oúnjẹ tó balance ká máa jẹun ṣá ká máa jẹun ìdárínà ká máa jẹun pé ká balance diet
0: náà kéèyàn máa wo oúnjẹ jẹ
1: bẹ́ẹ̀ ni sà gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó lè ṣokùnfà ọ̀rọ̀ àwọ́ká tí à ń sọ yìí then ká jẹ ẹran púpọ̀ jù oil náà tó bá pọ̀ jù
0: lára
1: sugar
0: ó lè fà á
1: bẹ́ẹ̀ ni sà then low calcium àti vitamin gbogbo àwọn nǹkan tí ó lè fà á then alcohol tó bá pọ̀ jù àbí kéèyàn tẹ̀ fílẹ̀ rárá so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni ó lè fà á ni tí àwọ̀ká náà ti á tó wà lára tẹ bá wá wo lóòtú ẹ rí pé ó fara kọ́ ti aromọlégun ṣùgbọ́n a ṣe ń bọ̀ níbi tó jẹ́ pé kókó tí ó fi yàtọ̀ gangan eléyìí tó olóyìnbó ń pè ní major difference àwọ̀ká àti aromọlégun yẹn ni wípé ní ti àwọ̀ká a rí pé pains yẹn kò ní dúró sójú kan a wá máa rìn
0: kiri a máa sákiri ara
1: bẹ́ẹ̀ ni sà òun lẹ ṣe máa ń rí ẹlòmíì tó bá sọ pé ó wà ní
0: ìbàdí
1: lè ní tó bá di lọ́la a ló ti wá
0: sẹ́yìn mi ò lè rìn dáadáa
1: ẹ̀mí a ló ti wá sẹ́yìn ẹ̀mí a ti so ẹ̀ ti mọ̀ pé àwọ̀ká nìyẹn dí tí yorùbá sì ń sọ pé àwọ̀ká nìyẹn torí nǹkan tó ń
0: rìn kiri ara
1: bẹ́ẹ̀ ni sà so ìyẹn wá lọ bẹ́ẹ̀ àwọn àpẹẹrẹ tí irú ẹni tó bá nírú àìsàn yẹn tí ó máa ní ni wípé a rí pé jẹ́ bí mo ṣe sọ pains yẹn a máa mú kò ní dúró lójú kan a wá síbẹ̀ dẹ̀ ó lè jẹ́ kó oríkèéríkèé ara yẹn kó wú dẹ̀ ó lè jẹ́ kí ara ríro máa wà ní gbogbo ìgbà stiffness bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn moving sensation dẹ̀ constant tiredness gbogbo ìgbà ló máa rẹ̀ ó ṣiṣẹ́ o a kàn rí pé òun tire ni dẹ̀ inability to train for long kò ní lè wà irú ẹ̀yẹ àwọn èèyàn mi wà tá ń gbé ní ọ̀sẹ̀ torí irú issue wọn ti wá sí dance yẹ wọn ò lè rìn
0: wọn ò lè gbó
1: wọn
0: ò lè rìn dáadáa
1: bẹ́ẹ̀ ni sà ká tó ní òpó kan sí kejì á ti rẹ̀ wọn gẹ́gẹ́ bí mo ṣe sọ then electric shock feelings irú ẹ̀ níbẹ̀ a máa ní tó bá gbé ọwọ́ sójú kan tó bá fẹ́ gbé àbẹ́sẹ̀ sójú kan a máa rí pé ó dàbí pé òun ní shock gbogbo àwọn kinní wọ̀nyẹn
0: ni
1: bẹ́ẹ̀ ni sà ni àfihàn ẹlòmíì gan a máa rìn wínwín a máa rìn ẹlòmíì tó bá ń rìn àdàbí pé ó ń tẹ ìṣó mọ́lẹ̀ ẹlòmíì lè máa rìn lọ kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ tí ò ní mà so a dúró kò ní lè dúró.
0: gbogbo ara ṣáà máa kán
1: bẹ́ẹ̀ ni sà
0: bàbá èkìtì ẹni tó bá ní àìsàn àwọ́ká kí ni nǹkan tí ẹni bẹ́ẹ̀ lè ṣe.
1: ẹ ṣe olóòtú dandan ni wípé ẹni tó bá ní àìsàn ó lo oògùn gbogbo wa ti mọ̀ yẹn àtọkùnrin àtobìnrin gbogbo báwọn èèyàn ṣe ń gbọ́ wa nílé yìí a ti mọ̀ wípé téèyàn bá ní àìsàn ó lo oògùn ni yẹn tá a yọ pé èèyàn máa lo oògùn yẹn irú ẹni bẹ́ẹ̀ a máa wẹ omi tó gbóná kò ní máa wẹ omi tútù
0: bẹ́ẹ̀ ni
1: irú ẹni bẹ́ẹ̀ ó lè máa rin gẹ́gẹ́ bí mo ṣe sọ bí ìrìn ọgbọ̀n ìṣẹ́jú kó lè máa làágùn dẹ̀ tó bá jẹ́ ẹni tó lè jó ni kó máa jó káàgùn máa jáde dẹ́ irú ẹni bẹ́ẹ̀ kó tako láti máa sùn sórí tiles àbí lórí sínú ac àbí ibi tí ó bá jẹ́ pé ó tutù jù ṣọ́rọ̀ tí mo sọ yẹ yìí ó bẹ́ẹ̀ tàkì irú ẹni bẹ́ẹ̀ kó máa làágùn ní gbogbo ìgbà pé kí gbogbo ara kó máa tutù then irú ẹni bẹ́ẹ̀ kó reduce weight.
0: wẹ́n jẹ́ ǹgbọ́n wa lé mo mọ̀ pé ẹ̀ ń fi ọkàn bá wa lọ bàbá èkìtì lórí ètò ìlera lọ́rọ̀ la wà lọ́wọ́ báyìí bàbá mo fẹ́ kẹ́ ẹ túpè nọ́mbà yẹn fáwọn èèyàn tó ń gbọ́ wa lé torí àwọn kan ṣe ṣí rédíò wọn báyìí àti tẹlifóònù nọ́mbà yẹn fún gbogbo ọmọ nàìjíríà.
1: ẹ ṣe olóòtú gbogbo ibikíbi tí ẹ bá ti láǹfààní láti gbọ́ mi bá a ṣe ń sọ̀rọ̀ lórí ètò ìbáyìí ní Àkúrẹ́ a wà ní Adé Super Hotel after Ilé Ṣàgáràjì nínú hòtẹ́ẹ̀lì yẹn gangan ni tẹ́ bá ti wọbẹ̀ sọ pé ẹ fẹ́ rí bàbá Èkìtì tí ó bá jẹ́ pé Òǹdó àti agbègbè Òǹdó lẹwà ẹ máa bọ̀ ní House 8 Road 7 Pélé Òǹdó City ẹni tó bá dẹ̀ wà ní Ọ̀rẹ́ bóyá Ọ̀rẹ́ àti agbègbè ẹ̀ lẹwà Mandarin Resort la wà ní Ọ̀rẹ́ Mandarin Resort yẹn wà ní opposite Mega School ní after Ìdìmọ́ngò Junction inú ibẹ̀ ní ọ́fíìsì wa wà ní ọ̀rẹ̀ dẹ̀ ń gbogbo kìtìkúpa àti agbègbè ẹ̀
0: àti agbègbè rẹ̀
1: bàtà a wà ní Maryland hotel inú ọgbà Maryland hotel yìí la wà ní
0: òkìtìkúpa
1: bẹ́ẹ̀ tẹ́ bá ti débẹ̀ sọ pé bàbá ìkìtì lẹ bèrè nọ́mbà tí ẹ lè pè wá sí ni 08155 7877 0 0 0 5 5 7 8 7 0 7 0 2 7 2 7 0 8 0 5 5 5 7 8 7 0 7 0 2 7 2 7
0: ni nọmba yẹn bàbá èkìtì a ti sọ̀rọ̀ nípa oríṣiríṣi bàbá kí ni ó máa ń fa rọpa rẹ̀ sẹ̀gàn.
1: Ẹ ṣe olóòtú torí àkókò wa lórí ètò ẹ jẹ́ kí n kà sáré fẹnu bà á díẹ̀ díẹ̀ àìsàn rọpa rẹ̀ ṣe yìí òun tún yàtọ̀ sí àwọ̀ká ọ̀rẹ́ yàtọ̀ sí
0: aromalégun.
1: Ṣé ìdí tí ó máa ń ṣẹlẹ̀ nípasẹ̀ iṣan ara
0: tí iṣan ara nìyẹn bá dúró
1: bẹ́ẹ̀ ni sà tí iṣan ara bá daṣẹ́lẹ̀ nígbàtí iṣan ara bá ní ìdí lọ́wọ́ láti ṣẹlẹ̀ tó lóyìnbó ń pè ní blockage
0: tó ní ìpènijà
1: tó ní blockage tí ẹ̀jẹ̀ ò ráyè gbanú ẹ̀ dáadáa nìkan tí ó sábà máa ń lead sí ni ibi tó wá yẹ kẹ́jẹ̀ ó lọ ní ara látòrí dé ẹsẹ̀ ẹ̀jẹ̀ ò ní débẹ̀ àìsàn ìtọ̀ ṣúgà àìsàn high cholesterol bẹ́ẹ̀ ni sir lifestyle bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn ẹni tó bá mu nǹkan àbí heavy alcohol ẹni tó ń drink tó yẹ pé drinker ni then yẹn lọ bẹ́ẹ̀ lára àwọn nǹkan tí ó lè fà náà ni lack of exercise then excess weight then belly fat ìdí tí mo fi sọ nípa detoxification gangan nìyẹn then lack of sleep ẹni tí ò bá rórun sùn taking of illegal drugs ṣe ti ri bí mo ṣe sọ lẹ́kọ̀ọ́ ó lẹ́tọ̀ tí èèyàn bá ní nǹkan kan tí èèyàn fẹ́ gbójú kọ lára gẹ́gẹ́ bí àìsàn kó rí àwọn òṣìṣẹ́ tí
0: tó mú wọn pa ìdáadáa
1: tó mú òṣùwọ̀n bẹ́ẹ̀ ni sà so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó lè fà tí àìsàn rọpa rẹ̀ ṣe yìí tí ó lè fi wá dẹ́yìn yàtọ̀ sí ìyẹn olóòtú processed food too much of salt then red meat stress lack of sleep no gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn then family history bóyá ó ti ṣe nìkan rí
0: lágbólé wọn
1: bẹ́ẹ̀ ni ó lè padà then bad control pain particularly àwọn obìnrin àti smoking wọn máa lo oríṣiríṣi oògùn wọn fẹ́ bí so gbogbo àwọn yóò lè result sí bí rọpárẹsẹ̀ tí yóò fi máa wá.
0: Àtúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín bàbá èkìtì ẹni tó bá ní àìsàn rọpárẹsẹ̀ kí ni àwọn àpẹẹrẹ tí ó máa rí gan.
1: Ẹ ṣe olóòtú a rí pé face dropping ìyẹn ni wípé ojú lè máa wọ́ sẹ́gbẹ́ kan kẹ́nu máa wọ́ sí ẹ̀gbẹ́ kan on one side bẹ́ẹ̀ ni sà then yàtọ̀ sí ìyá rí pé arm weakness kò ní lè gbà pa kò ní lè gbẹ̀sẹ̀ ní line nìkan tí kìíní ẹ̀ bá ṣe then speech stores a rí pé bóyá ọ̀rọ̀ ẹ̀ ò ní clear tó bá ń sọ̀rọ̀ àbí kó má tẹ̀ lè sọ̀rọ̀ rárá then sudden bloodness tó jẹ́ pé in one eye ẹ̀gbẹ́ ojú kan kò ní fi ríran dáadáa severe ẹ̀jẹ̀ orí lè máa fọ́ irú ẹni bẹ́ẹ̀ ní gbogbo ìgbà tó tayọ bó ṣe ń ṣe tẹ́lẹ̀ dẹ̀ sudden confusion àti loss of balance irú ẹni bẹ́ẹ̀ ò ní lè dúró dáadáa.
0: Bàbá ẹ̀jẹ̀ wọ́n bèrè ní ẹ̀jẹ̀ bèrè kíní kan báyìí ẹ mọ̀ rí pé gbogbo eléyìí tá a sọ látẹ̀kan ẹ fi òyìnbó sínú ẹ̀ ẹ ṣé kí ni ẹ bá ń lé ní àbí àjogún báwo ni ètò òyìnbó ṣe jẹ́ nú ọ̀rọ̀ yìí tó yà mí lẹ́nu sà.
1: Ẹ ṣe olóòtú méjèèjì ni ẹsẹ̀ méjèèjì la fi dúró níbi iṣẹ́ yìí àjogún bá wà ń bẹ̀ àjẹmógún wà ń bẹ̀ àjogún bá yẹn ni pé abánlé ẹgún ewé ẹgún ìgbò
0: ọlọ́dọ̀ bàbá yìí
1: lẹ́tí báyìí ọlọ́dọ̀ bàbá ẹsẹ̀ eléyìí ẹlọ eléyìí bẹ́ẹ̀ láti máa méjì ṣùgbọ́n ti àjẹmógún bẹ̀ ni pé àkàwé kù
0: ẹkàwé kù
1: bẹ́ẹ̀ ni
0: èèyàn tó bá ní ẹ̀kàwé gan yóò kún wura rẹ̀ dáadáa
1: torí pé o ti tayọ pé báyìí ni àwọn bàbá wa ṣe ṣe nígbà kan bí ayé bá ṣe ń yí lèèyàn ṣe ń tẹ̀lé
0: ẹ̀yìn máa lọ fi máa kún
1: bẹ́ẹ̀ ni sà bó sọ fún oúnjẹ táwọn èèyàn ń jẹ láyé àwọn bàbá wa yẹn kì í ṣòun làwọn èèyàn ń jẹ
0: ẹ̀yìn bá jẹ ń lúwẹ̀ ẹ̀sìn yóò dìgbò ń bẹ
1: so àwọn oúnjẹ tá à ń jẹ ń sìn kò sí láyé ìgbà yẹn gbogbo àárọ̀ àwọn nǹkan yẹn gbúdọ̀ mà ìyẹn máa ń jẹ́ kí ìtọ́jú àìsàn kó ṣe kíni kó ìsì kó dẹ̀ dẹ̀ra láti ṣe.
0: Ẹ̀jẹ̀ tún bèrè kíní kan bàbá èkìtì yẹn kí báwo ló ṣe jẹ́ bàbá èkìtì ẹ̀yin ni bàbá tó wà lẹ́kìtì náà àbí ẹ̀yin lẹ báwo èkìtì náà.
1: Àwọn kọ́ ni àbí gbogbo èkìtì kẹ́ mo ti sọ tẹ́lẹ̀ lórí ètò yìí okùn ní gbogbo mọ́ ibi tó ti fà wá ibi tí ìrántí wa ti wá ní àwa irú èmi ò lè bí gbogbo ẹni tó wà
0: lẹ́yìn. Ẹ̀mi ó yà mí lẹ́nu gbogbo àgbọ̀n bàbá ìkìtì
1: bàbá ìkìtì. Ní akéde arákèé gbọ́ mi lólé èṣẹ́ mi lébi kéde arákèé lẹ́kìtì òun jàre o.
0: Bàbá ìkìtì náà bàbá ìkìtì lẹ́ ń gbọ́ yẹn láti orí ètò ìlera lọ́rọ̀ bàbá yẹn bá pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí kẹ̀sì pé àdírẹ́sì ibi tí ẹ wà àwọn tó bá fẹ́ wá fún ìtọ́ni àti àwọn tó fẹ́ pè pé bàbá o báwo láti ṣe léyìí o àwọn ẹbí lọ́wọ́ yín kó tó di pé a máa lọ lórí ètò yìí.
1: Ṣùgbọ́n ká tó máa lọ lórí ètò yìí olóòtú seri aisan kan to wa na to je pe o common la ni awon ito ni seri ito yo wa korisirisi elomi ani ati jeta ohun tin to
0: ohun to o wa npo ju
1: be ni elomi ka ani ati jeta ohun
0: ohun to rara
1: olotu ninu mejeji ko se le
0: to da
1: be ni
0: olo ma se wa
1: amen sir seri ito sugar le fa keyan ma to ni gbogbo gba to je pe loru ato bi e marun mefa leje kilo to ma ni day time uncountable times lo ma fi to iyen lo be then ki wa nse gbogbo ito lo je ito sugar ni to ba ni urinary tract infection na a ma to wele wele be ito a ma seku elomi le ma to ki to ba nto yin gbara a ma ta iru eniyan e ti mo wi pe urinary tract infection ito yen le ma po a ma wa kele kele kele be then yen lo be then gege bi e ti mo na ai le to ele ti olohun npe ni iseto constrict iyen eniyan o ni le to eniyan o ni le to
0: o ni le to
1: be ni sir o ni le to o le chele o le je laarin oru lo gbogbo so gbogbo awon nkan won to ba ti ri be ekwe wa gbogbo en to ba n ko wa ni akure ati agbegbe e ma bo ni ade super hotel ibe lawa gbogbo eni to ba n ko wa londo ati agbegbe e ma bo ni house 807 pele ondo city bene en to ba n ko wa ni ore ati agbegbe e ma bo ni mandarin resort ibe lawa ni ore den gbogbo en to ba n ko wa ni okitipu ati agbegbe e ma bo ni maryland hotel ibe lawa den number ti e le fi pe wa ni 0815578707 081 5570 27.
0: Bọ́lá tẹ̀ kan lórí ètò ìlera lọ́rọ̀ lẹ́yìn tí mo gbé bàbá Èkìtì wá gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ ni tó lọ́wọ́ bá mi fi ewé àti egbò tó fi ṣe ọmọ aráyé lóore lórí ẹ̀. Ẹ jẹ́ ká máa lọ lásìkò yìí ná eré àti ayọ̀ àti ìdùnnú làwọn kò fi pàdé nígbà mìíràn amúlùdùn lórúkọ tèmi ọ̀pá ẹ̀yìn ọ̀dàbọ̀.

0: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúpẹ́ ládàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
1: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
0: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé, kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o, pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún ò ní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngbọ̀n. Tiwọ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́nífẹ̀jì méjì fìtàfẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní Mosilo Building lẹ́gbẹ̀ A Division Police Station Ọba Adéṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà, á jì jó ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344. Grace 08032474686. Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
2: On your trap, set.
3: Wọ́n sáré ìjẹyìn lọ. Àdàbà ṣì ń múra lọ́wọ́. Eré ìje yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM ó ti gbapò kìíní. Ó ṣíwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: agbára rẹ̀ ni ó ń rù wá tí ó ń jẹ́ arọ́pò fún wa níwájú Ọlọ́run nípa bẹ́ẹ̀ náà ni a jẹ́ ẹni ìtẹ́wọ́gbà lọ́dọ̀ bàbá rẹ̀.
1: We are accepted because he is accepted.
0: Kí ló dé tí a fi jẹ́ ẹni ìtẹ́wọ́gbà lọ́dọ̀ bàbá rẹ̀? Nítorí òun gangan fúnra rẹ̀ olúwàlúfà wa jẹ́ ẹni ìtẹ́wọ́gbà ni.
1: We are sustained because his power has gained us access and supply.
0: Àwa ní ààyè níwájú Ọlọ́run, a sì jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níbẹ̀ nítorí pé agbára Jésù Kristì tí í ṣe olórí àlùfáà wa, òun ló fún wa ní ààyè àti ẹ̀tọ́ láti wọbẹ̀.
1: None have greater privilege. None have a superior portion of grace.
0: Kò sí ẹnìkan nínú ẹ̀yà kọ̀ọ̀kan, kò sí ẹnìkan nínú onígbàgbọ́ kan tí ó ní ààyè tí ó ga jù níwájú Ọlọ́run ju ti ẹnìkejì lọ. Oore ọ̀fẹ́ ti ẹnìkan kò sí ju ti ẹnìkejì lọ.
1: The provision and power of Christ is available to one and all through our great high priest, the Lord Jesus Christ.
0: Ìpèsè ń wá láti ọ̀dọ̀ Jésù Kristì nípa agbára rẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tí ó bá gbẹ́kẹ̀lé nítorí òun ni olórí àlùfáà wa, Jésù Kristì.
1: But that is not all. Israel's high priest also wore a type of apron with a pocket at the front.
0: Ṣùgbọ́n ó jù bẹ́ẹ̀ lọ, nítorí Ísírẹ́lì ní olórí àlùfáà tí ó máa ń wọ irúfẹ́ aṣọ tí ó dàbí ti àjọ àpèlé àbí àwọ̀lé tí ó ní àpò kan níwájú.
1: Into this were placed four rows of different highly valuable jewels.
0: Nínú ohun tí àtẹ tí ó dàbí tí wọ́n ṣe sí ibi igbá àyà aṣọ olórí àlùfáà ní Ísírẹ́lì yìí, wọ́n tún fi iṣẹ́ ọ̀nà to àwọn òkúta ní mẹ́rin mẹ́rin ní ìlà kọ̀ọ̀kan ní àyà rẹ̀.
1: Each precious stone had its own special value and characteristics.
0: Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá wo àwọn òkúta iyebíye tí wọ́n fi iṣẹ́ ọ̀nà tò ní mẹ́rin mẹ́rin ní ìlà kọ̀ọ̀kan sí àyà olórí àlùfáà yìí, ìkọ̀ọ̀kan nínú wọn ló ní àwọ̀ tirẹ̀ tó sì ní igun tirẹ̀.
1: Each represented one tribe from Israel.
0: Ìkọ̀ọ̀kan nínú àwọn òkúta iyebíye tí a fi iṣẹ́ ọ̀nà tò sí àyà olórí àlùfáà yìí ló ń ṣe arọ́pò ẹ̀yà kọ̀ọ̀kan ní Ísírẹ́lì.
1: This apron was worn over his heart whenever he entered the presence of God.
0: Ní gbogbo ìgbà tí olórí àlùfáà ní Ísírẹ́lì bá sì wọ iwájú Ọlọ́run tó pẹ̀lú aṣọ ìgúnwọ̀ aṣọ oyè àlùfáà rẹ̀, ó gbọ́dọ̀ wọ àpèlé yìí sí orí aṣọ náà.
1: Exodus 28:29. Aaron shall carry the names of the sons of Israel in the breastpiece of judgment over his heart when he enters the holy place for a memorial before the Lord continually.
0: Ẹ̀tọ́jú oríkejìdínlógún, ẹsẹ̀ ìkọkàndínlógún sọ wípé Aaroni yóò ru orúkọ àwọn ọmọ Ísírẹ́lì nínú ìgbàyà ìdájọ́ ní orí ní àyà rẹ̀ nígbà tí ó bá wọ ibi mímọ́, bẹ́ẹ̀ sì ni yóò ṣe bẹ́ẹ̀ fún ìrántí níwájú Ọlọ́run ní gbogbo ìgbà.
1: Dear listener, every believer in the Lord Jesus is valued by him.
0: Ìwọ olùgbọ́ mi ọ̀wọ́n, gbogbo onígbàgbọ́ pátápátá lẹ́nìkọ̀ọ̀kan ni ó ṣe iyebíye níwájú Jésù Kristì.
1: He bears you in deepest affection and love upon his heart forevermore.
0: Òun ni olórí àlùfáà wa nínú májẹ̀mú tuntun ní àyà rẹ̀ níbi ìfẹ́ àti níbi ìkáàánú ni ó ti ń rù wá ní gbogbo ìgbà níwájú Ọlọ́run.
1: With all your individual and peculiar qualities, you are loved by Christ.
0: Jésù Kristì fẹ́ wa ní kọ̀ọ̀kan, ó bí ẹnìkọ̀ọ̀kan wa ti jẹ́ ẹni tí ó ní àwọn ohun àmúyẹ àbí àwọn ohun tí Kristì fi sínú wa ní kọ̀ọ̀kan tí ẹnìkan sì yàtọ̀ sí ìkejì.
1: And this memorial is before the eyes of the Almighty continually.
0: Bí Jésù sì ti dúró níwájú bàbá rẹ̀ ní ọ̀run, gbogbo wa pátápátá tí a gbàgbọ́ tí òun jẹ́ olórí àlùfáà fún náà ni ó wà níbẹ̀ pẹ̀lú rẹ̀.
1: Christ holds us, each one, in everlasting love as the security and guarantee that God the Father will never cast us out.
0: Bí ó a sì ti wà lọ́kàn rẹ̀ tá a wà ní àyà rẹ̀ ní bẹ́ẹ̀ ni èyí ṣe àfihàn wípé

0: fẹ́ tí bàbá fẹ́ wa nípasẹ̀ Jésù Kristi títí láé kò lè tẹ̀tì bẹ́ẹ̀ sì ni kò lè dópin àwa jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú bàbá ní gbogbo ìgbà nítorí Jésù Kristi ni arọ́pò wa ó sì wà níwájú bàbá ó jẹ́ ìtẹ́wọ́gbà ní gbogbo ìgbà.
1: We are upon the heart of Christ forevermore.
0: Ọkàn Kristi nínú ọkàn Kristi ni gbogbo wa wà níbẹ̀ ló kó wa pamọ́ sí títí láé ayé àìnípẹ̀kun.
1: Christ raised and ascended is our certainty of welcome in heaven.
0: Àjínde Jésù Kristi àti ìgòkèrè ọ̀run rẹ̀ òun ni ó fún wa ní ìgboyà àti ìrètí tí kò lè yẹ̀ títí láé.
1: He is there and he is standing in the place of each and every one of his followers.
0: Jesu Christi nbe ni orun nisisiyi o si ma wa nbe titi lai lai be gbogbo enikeni ti o gbagbo nbe pelu re nibe a nbe lokan aya re nbe loko nibe ni o ko gbogbo wa pamo si.
1: The power of Christ is yours. The love of Christ is yours. The acceptance of Christ is yours.
0: Níwọ̀n bí ó ti kó wa pamọ́ sí ọkàn aya rẹ̀ níbi ìfẹ́ jùlọ, èyí túmọ̀ sí pé agbára rẹ̀ ti wa ní ṣe, ògo rẹ̀ ti wa ní ṣe, àní ayọ̀ rẹ̀ bákan náà àti ìfẹ́ rẹ̀ ti wa ní ṣe.
1: Draw near and abide there. You will not be denied. Christ died to secure this.
0: Wa sọ́dọ̀ rẹ̀ lónìí, kò ní lé ọ dànù, kò ní ta ọ nù. Ẹnikẹ́ni tí ó bá lè wá yóò jẹ́ ẹni ìtẹ́wọ́gbà nítorí Jésù ti ra ìdáríjì àti ìdáǹdè fún gbogbo ẹnikẹ́ni tó bá lè wá.
1: Hebrews 8:1-2. Now the main point in what has been said is this: we have such a high priest who has taken his seat at the right hand of the throne of the majesty in the heavens.
0: Ǹjẹ́ pàtàkì nínú ohun tí à ń sọ nìyí? Àwa ní irú olórí àlùfáà bẹ́ẹ̀ tí ó jòkó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ ọláńlá nínú àwọn ọ̀run, ìránṣẹ́ ibi mímọ́ àti ti àgọ́.
1: His name is Jesus, and he ever lives to make intercession for you.
0: Orúkọ rẹ̀ ni Jésù Kristi, nítorí òun náà ni ẹni tí ó wà títí láé níwájú Ọlọ́run tí ó ń ṣe arọ́pò fún wa.
1: Therefore, let us draw near with confidence to the throne of grace, so that we may receive mercy and find grace to help in time of need. Hebrews 4:16.
0: Nítorí náà, ẹ jẹ́ kí àwa wá sí ibi ìtẹ́ orí ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà, kí a lè rí àánú gbà, kí a sì rí orí ọ̀fẹ́ láti máa ranni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀. Hebrews 4:16.
1: Dear listener, draw near to this Jesus Christ.
0: Ìwọ olùgbọ́ mi ọ̀wọ́n, ẹ súnmọ́ ọ̀dọ̀ Jésù Kristi yìí.
1: There is welcome for you at the right hand of the majesty in the heavens through him.
0: Ọlọ́run yóò tẹ́wọ́gbà ọ́, ìtẹ́wọ́gbà ń bẹ fún ọ níwájú Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi.
2: Thank you for joining us today on Jesus Delight.
0: Ẹ ṣe tẹ́ darapọ̀ mọ́ wa lónìí lórí ètò Jésù nìmọ́lẹ̀ ayé.
2: We would like to hear from you.
0: Àwa fẹ́ láti gbọ́ látọ̀dọ̀ yín.
2: You can send your questions and comments to 081-677-4993. Again, 081-677-4993.
0: Ẹ lè fi àwọn àtẹ̀jíṣẹ́ yín àbáwọn ìbéèrè tẹ bá ní ránṣẹ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 081-677-4993. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 081-677-499-03.
2: So until next week Sunday at 9:30 p.m. right here on Adaba 88.9 FM.
0: Nítorí náà ẹ tó pàdé wa lọ́jọ́ Sunday tí ń bọ̀ láago 9:00 àbọ̀alẹ́ lórí ìkànnì iléeṣẹ́ rédíò Adaba 88.9 FM.
2: Be doers of the word and not hearers only, deceiving your own selves.
0: Títí dìgbà náà, ẹ máa jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, ẹ má fi jẹ́ olùgbọ́ lásán kẹ́sì tán.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM. O ti gba ko.
2: Baba, ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀. Ọ̀rọ̀ kan mi yí máa ti sú mi. Ìṣe ló ń pariwo. Ẹ̀yìn dídùn, ara ríro. Ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
3: Abba, aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mission. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ti ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn láfi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà, ìjà wà ìjà òsì.

0: aṣálọ kọkọ jáde sí ọ.
1: Atality process
0: nínú ìgbẹ̀kùn tí ó wà.
1: Ìdábọ̀n
0: tó yẹ yóò. Jọ́dé mbẹ́. Jọ́dé mbẹ́.
1: Bàbá o.
0: Màmá yìí.
1: Kẹ́sọ́ bá.
0: Iṣẹ́ rẹ nínú ìgbẹ̀kùn.
1: Your working bandage.
0: Ẹni ni kò jáde ọ.
1: Àyẹ̀mọ́
0: rẹ nínú ìgbẹ̀kùn.
1: Your destiny bandage.
0: Mo pàṣẹ bí wòlíì.
1: I declare a say prayer.
0: Oyè jáde mbẹ́.
1: Bàbá o.
0: Àṣẹ ni mo rẹ o.
1: I send authority.
0: Má jẹ́ mo jáde látẹnu mi.
1: Covenant proceed from my mouth. Bàbá
0: jẹ́ kó sàmì.
1: Ìdọ́ni yóò lọ tún ṣáú tẹ́mẹ̀.
0: Inú ìgbẹ̀kùn tí àwọn àtá rẹ lérò pé wọ́n fi ọ́ sí.
1: In the bandage your enemy thought they have kept you.
0: Tí wọ́n lérò pé wọ́n ti parí iṣẹ́ wọn.
1: That they thought they have completed their assignment.
0: Tí wọ́n lérò pé wọ́n ti mú ẹ tán.
1: That they thought they have captured you.
0: Tí wọ́n lérò pé wọ́n ti borí ẹ.
1: That they thought they have overcome you.
0: Irọ́ ni o.
1: That is a lie.
0: Nítorí wípé.
1: Oh, because.
0: Nínú ìgbẹ̀kùn.
1: In the bandage.
0: Nínú ìgbẹ̀kùn.
1: In bandage.
0: Ènìyàn á tún máa gbẹ̀dúà.
1: People can still pray.
0: Nínú ìgbẹ̀kùn.
1: In bandage.
0: Ènìyàn á máa gbẹ̀dúà.
1: People can pray.
0: Torí gbogbo ẹ̀ bá lọ́jú pọ̀ sẹ́.
1: Because when everything get tight.
0: Inú àdúrà yìí ló máa lọ.
1: It is in this kind of prayer you go.
0: Ṣé o lè gbẹ̀dúà kọ̀kọ́?
1: Can you get the first prayer point?
0: Ẹ mọ kígbe.
1: You be shouting.
0: Ayé mi jáde nínú ìgbẹ̀kùn.
1: My life get better for me.
0: Ògidì ayé mi gbọ́rọ̀ lù wá.
1: Àlejò ilé ẹ̀ lọ́jọ́ ní ọ̀rọ̀ bí wa.
0: Jáde nínú ìgbẹ̀kùn. Wọ́n bẹ nínú ìdè.
1: They were in captivity.
0: Wọ́n tún gbẹ̀dúà.
1: And yet they were praying.
0: Ayé sọ pé ó ti tán fún ẹ.
1: People say it has come for you.
0: Wọ́n wo ibi tó máa gbẹ̀gbẹ̀.
1: They are looking at your way out.
0: Wọ́n bí o.
1: Look at this place.
0: Mo mú ẹ lọ bìkan báyìí o.
1: I'm taking you to somewhere.
0: Bó o ṣe ń gbẹ̀dúà yìí.
1: As you are praying.
0: Àwọn ọ̀tá rẹ̀ ń wò ẹ.
1: Báwo ni are looking at you?
0: Wọ́n mọ̀ pé ó ń gbẹ̀dúà. Wọ́n mọ̀ pé ó ń lọ church.
1: They knew you are going to church.
0: Ẹgbẹ́ ọ̀kan tí Bíbélì sọ.
1: They are one of
0: the scriptures. Ó ní wọ́n ṣe ń kọrin ìyìn sí Ọlọ́run.
1: And they sing praise unto the Lord.
0: Àwọn ará Túbú sì ń tẹ́tí sí wọn.
1: And the prisoners heard them.
0: Wọ́n tẹ́tí sí àdúrà rẹ̀.
1: They listen to your prayer.
0: Wọ́n retí ọjọ́ tí yóò mú ẹ̀rí wá.
1: They expect to be the officer.
0: Wọ́n retí.
1: They are expecting.
0: Olùgbèjà tí ó gbìn ọjà.
1: The person that will avenge for you.
0: Àṣà.
1: Sà.
0: Ó dédé wà nínú ìgbẹ́kùn.
1: You don't just meet yourself in that captivity.
0: Ó dédé wà nínú ìgbẹ́kùn.
1: Kankan
0: lọ sún ẹdẹnu ìgbẹ́kùn.
1: Something has led you into captivity.
0: Àṣírí yẹn la fẹ́ túlẹ̀ mi o.
1: Àṣírí yẹn la fẹ́ túlẹ̀
0: mi o. Ẹ máa kígbe tẹ̀lé mi o. Ògidì ayé mi.
1: Ògidì ayé mi o.
0: Tí a tà sínú ìgbẹ́kùn.
1: Tí a tà sínú ìgbẹ́kùn.
0: Ẹ máa kígbe sọ pé jáde mẹ́. Olú inú mi.
1: Olú inú mi o. Original.
0: Tí ayé rán sínú ìgbẹ́kùn. Ògidì ayé ti wà nínú ìgbẹ́kùn.
1: Original life is in captivity.
0: Olú inú ti wà nínú ìgbẹ́kùn.
1: Vatican, you are in captivity.
0: Bọ́dì nìkan rìn kiri ayé.
1: Only an empty body that is walking
0: around. Kí wọ́n kówó ní ẹ lórí kan òfìṣẹ́ business.
1: Even if they are given a huge money.
0: Gbèsè ló máa bábọ̀ mẹ́.
1: You will collapse with them.
0: Bó o ti ń gbowó gúrúmì tó fi ń san gbèsè.
1: As you are borrowing gúrúmì money to pay them.
0: Aláwọ̀ ọ̀tá rẹ̀ ń wò ẹ́.
1: Your enemy are looking at you.
0: Ṣùgbọ́n Vasi 26 wí pé.
1: Vasi 26 sẹ́.
0: Lójijì.
1: And suddenly.
0: Ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹ.
1: There was a great earthquake.
0: Tó bẹ́ẹ̀ tí ìpínlẹ̀ ilé túbú mì títì. Ẹjẹ̀ mi ìpínlẹ̀ ilé túbú báyìí o. Ẹjẹ̀ kí túbú ọ̀pọ̀ ohun tó gbé mi.
1: Let the present for me what you are swallow.
0: Ẹ mọ̀ kán. Ẹyin túbú àbáláyọ̀.
2: Ẹyin túbú àbáláyọ̀.
0: Ẹ pọ̀ ògo mi tẹ́ gbé mi.
2: Ẹ pọ̀ ògo mi tẹ́ gbé mi.
0: Màrá gádà pàdé àmà náà. Ẹ máa kígbe o.
1: Ẹyin
0: túbú àbáláyọ̀.
2: Ẹyin túbú àbáláyọ̀.
0: Ògo mi tí ẹ gbé mi.
1: Ògo mi tẹ́ gbé mi.
0: Ẹ pọ̀. Ìgbẹ̀kùn ilé bàbá mi.
2: Ìgbẹ̀kùn ilé bàbá mi.
0: Ìgbẹ̀kùn ibi mo ti fẹ́ yàwó. Ìgbẹ̀kùn ibi mo ti fi ọkọ.
2: Ìgbẹ̀kùn ibi mo ti fi ọkọ.
0: Ẹ pọ̀ olú inú mi tẹ́ gbé mi. Ẹ pọ̀ ìràwọ̀ mi tí ẹ gbé mi. Ìgbẹ̀kùn gbọ́rọ̀ olúwa.
2: Ìgbẹ̀kùn gbọ́rọ̀
0: olúwa. Ẹ tún wá lára mi o.
2: Ẹnu sọ àbẹ̀.
0: Ìdè. Ẹ jẹ́ lára mi o.
2: Ẹ jẹ́ lára mi o.
0: Yes, sir. Only to be.
1: It's actually excellent.
0: The foundation
1: of the present
0: was shaken.
1: And immediately.
0: Now
1: the doors were open. All the doors were open. That is to say,
0: if you are
1: in a bandage, all the doors of mercy will be closed. Every door will be closed. Oh no.
0: If
1: someone is in captivity, that the closed door against him,
0: don't
1: be the same. The doors of prayer has been closed. Heaven has been closed. It is captivity. And that is what shut your heaven. There are lots of people that are in life. There are two in category. Those that dwell, those that live on
0: earth.
1: That live under an open heaven. Those that live on earth.
0: Those
1: that are under closed heaven.
0: Those
1: under open heaven. Because the same time as if they have done money ritual. Because everything they do will fall in shame.
0: Even
1: if they do useless things, it will come to
0: us. They are
1: under open heaven.
0: Somebody
1: shout amen.
0: It
1: is until the door
0: opens.
1: Until heaven opens. That is
0: why Ezekiel chapter 1 verse 1.
1: Let's go to Ezekiel chapter 1 verse 1.
0: Ezekiel.
1: Ezekiel. Chapter 1. Verses 1. What does it say?
0: Ibeye ni agbara sa.
1: O si se ogbon odun.
0: O se ogbon odun.
1: Ni osu ekare.
0: Osu kilo pe.
1: Osu ekare.
0: Osu wo la wa yi.
1: Osu kare ni so. What are we?
0: Osu kare.
1: In the fifth day of the month, I was among the captives. By the river of Siba, that the heavens opened. And I saw the vision of God. Listen attentively. In that captivity where he was, he's a minister of God. Someone can be a man of God. Captivity. Someone can be a chosen one. Being captivity.
0: Only my one in my beku.
1: He said I was in captivity.
0: Let your dokebari.
1: At the river of Siba.
0: Shukmeni bati onu shi.
1: Immediately I will abort.
0: Ni otori na loru.
1: Then he saw the vision.
0: Ni oruba shi. Oh, there he na ugo.
1: I cannot see the vision of your glory.
0: Ira ugo lare.
1: The vision of your future glory.
0: Police.
1: Can not come to pass.
0: Ni oruba shi.
1: Heaven is open.
0: Ni oruba shi fun o.
1: Once heaven is open unto you.
0: Ni leku ile.
1: It is today and not tomorrow.
0: Open the book of Isaiah.
1: Isaiah chapter 64. The Bible says,
0: "You were a budget for ya."
1: Oh, thou wendest heaven.
0: Oh,
1: yes, sir.
0: Because
1: so we be on. heavens.
0: Inu n bi mi bayo.
1: I am angry this morning.
0: Awọn ọrun wo na ni lati ya.
1: Where are the heavens that needs to be raised?
0: Awọn ọrun gbese.
1: The heaven of death.
0: Ọrun amuba ti aseti.
1: The heaven of failure and disappointment.
0: Ọrun ijakule.
1: The heaven of disappointment.
0: Ti won se mo.
1: That has been shot against you.
0: Inu ko do na o.
1: To leave that captivity.
0: Àwọn ọ̀run àṣẹ́tì tí wọ́n sé mọ̀.
1: The arrows of failure that were shot against you.
0: Ọ̀run ìkọjú tí wọ́n sé mọ̀.
1: The arrows of hardship that were shot against you.
0: Wọ́n ti tì ọmọ bẹ́ẹ̀.
1: You have been loved there.
0: Àbí ọ̀run tó sé lo ti ń gbàdúrà.
1: You are praying over a slow table.
0: Ibi àánú rẹ ò dé tí Olódùmarè.
1: Your voice of mercy did not get to the
0: ear. Ẹ̀gẹ́ dẹ́rú bìrì àdá.
1: Ayé
0: wọ́n sí ọ̀pọ̀.
1: Àyàgẹ́
0: dọ́bàlú Mayili ko sedeli mayata.
1: Go
0: wolu waji yoba.
1: I have the voice of God yoba.
0: You have been shot by me.
2: Baba yo.
0: Efo run aseti mi ya.
2: Efo run aseti mi ya.
0: Ejo esoro.
2: Yesa.
0: Orun aseti.
2: Orun aseti.
0: Orun ko se se.
2: Orun ko se se.
0: Si aye se mo mi.
2: Si aye se se.
0: Efa ya.
2: Efa ya.
0: Abo fe jade labi orun yen.
2: O fe jade.
0: Eyin wo le fe ma gbe be orun orun to si.
1: Those that want to live.
0: So fe bo sinu orun to si.
2: Yes,
1: you want to come on.
0: Eni aye e bo bo sinu orun to si.
1: Anyone that is living under an open
0: roof. Won lero wi pe.
1: They will talk that.
0: Adua ti eni kan l'Olorun gba.
1: Only your prayer that God is answering.
0: Ejo e ki bi adua yi.
2: Yes,
1: so pray this prayer.
0: E ke so gbe baba mi o.
2: Baba mi o.
1: My father.
0: Ọrún aseti mi ya.
2: Ọrún aseti mi ya.
0: Ọrún ìdààmú tí ayé ṣe mọ́ mi.
2: Ọrún ìdààmú tí ayé ṣe mọ́ mi.
0: Ọrún ìdààmú tí ayé ṣe mọ́ mi.
2: Ọrún ìdààmú tí ayé ṣe mọ́ mi.
0: Ọrún ìkọrọ̀ tí ayé ṣe mọ́ mi.
2: Ọrún ìkọrọ̀ tí ayé ṣe mọ́ mi.
0: Ẹ̀fà ya.
2: Ẹ̀fà ya.
0: Oye oye oye oye oye oye.
2: Ọrún ọjọ́. Ẹ̀mí mi mọ̀. Bàbá mi o. Ọrún aseti tí ayé ṣe mọ́ mi o. Oye ẹ̀fà ya o.
0: Olúwawa.
2: Amen.
0: Ẹ máa kí gbé jáde.
1: Ó yẹ sà.
0: Sọ pé jáde.
1: Jáde.
0: Ẹ sọ pé jáde.
1: Jáde.
0: Ẹ máa jáde o.
1: Ẹ máa jáde.
0: Ẹ̀yọ́ fà.
1: Ẹ̀yọ́ fà.
0: Ìkọrò.
1: Ìkọrò.
0: Ní kòríta ṣeyọrí.
1: Kòríta ṣeyọrí
0: o. Jáde lára mi.
1: Jáde lára mi o.
0: Jáde lára mi.
1: Jáde lára mi o.
0: Ẹ̀yọ́ fà.
1: Ẹ̀yọ́ fà.
0: Wèrè. Ní kòríta ṣeyọrí.
1: Kòríta ṣeyọrí.
0: Jáde o.
1: Jáde
0: o. Ẹ̀yọ́ fà ìpọ́njú.
1: Ẹ̀yọ́ fà ìpọ́njú.
0: Ní kòríta ṣeyọrí.
1: Ní kòríta ṣeyọrí.
0: Jáde o.
1: Jáde o.
0: Jáde o. Ẹ̀yọ́ fà.
1: Ẹ̀yọ́ fà.
0: Ní ọjọ́ ayẹyẹ.
1: Ní ọjọ́ ayẹyẹ o.
0: Tí sọjú ayẹyẹ.
1: Tí sọjú ayẹyẹ.
0: Ní ọjọ́ ayẹyẹ. Jáde o.
1: Jáde o.
0: Jáde o.
1: Jáde o.
0: Ẹ̀yọ́ òmìnira.
1: Ẹ̀yọ́ òmìnira.
0: Apanilẹ́kún.
1: Apanilẹ́kún.
0: Lórí ọmọ.
1: Lórí ọmọ.
0: Ní kòríta ṣeyọrí.
1: Ní kòríta ṣeyọrí.
0: Ẹ lè rí ṣẹ́ṣe.
1: Ẹ lè rí ṣẹ́ṣe.
0: Ẹ ṣubú níwájú mi.
1: Ẹ ṣubú níwájú mi.
0: Ẹ ṣubú níwájú mi.
1: Ẹ ṣubú níwájú mi.
0: Ẹ̀yọ́ òmìnira.
1: Ẹ̀yọ́ òmìnira o.
0: Apanilẹ́kún.
1: Apanilẹ́kún.
0: Lórí ọmọ.
1: Lórí ọmọ.
0: Ní kòríta ògo.
1: Ní kòríta ògo.
0: Ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa ni Yehova.
1: Ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa Jehova.
0: Ẹ̀fà ayé mi nà.
1: Ẹ̀fà ayé mi nà.
0: Ẹ lè rí ṣẹ́ṣe.
1: Ẹ lè rí ṣẹ́ṣe.
0: Ẹ ṣubú o.
1: Ẹ ṣubú o.
0: Ẹ ṣubú o.
1: Ẹ ṣubú o.
0: Ẹ ṣubú o.
1: Ẹ ṣubú o.
0: Ẹ ṣubú o.
1: Ẹ ṣubú o.
0: Ẹ̀yọ́ òmìnira.
1: Ẹ̀yọ́ òmìnira.
0: Adániloro.
1: Adániloro.
0: Ní kòríta ògo.
1: Ní kòríta ògo.
0: Ẹ̀yọ́ òmìnira.
1: Ẹ̀yọ́ òmìnira.
0: Adániloro.
1: Adániloro.
0: Ní bèbí àlùyọ.
1: Ní bèbí àlùyọ.
0: Gbọ̀rọ̀ Olúwa.
1: Gbọ̀rọ̀ Olúwa.
0: Ẹkú níwájú mi.
1: Ẹkú níwájú mi. Ẹkú níwájú mi.
0: Ẹkú níwájú mi.
1: Ẹkú níwájú mi.
0: Ẹ̀yin òkun ogun.
1: Ẹ̀yin òkun ogun.
0: Ẹ̀yin òkun ogun.
1: Ẹ̀yin òkun ogun.
0: Ṣé máa ń gbé ológun ọmọ mi?
1: Ṣé máa ń gbé ológun ọmọ mi?
0: Nílé bàbá mi.
1: Nílé bàbá mi o.
0: Ẹgbẹ́.
1: Ẹgbẹ́.
0: Ẹgbẹ́.
1: Ẹgbẹ́.
0: Ẹ̀ṣà.
1: Ó yẹ ṣà.
0: Torí pé ọmọ yẹn lógo ni o.
1: Bẹ́ẹ̀ni
0: ṣà, bẹ́ẹ̀ni o. Ẹ wọ ẹnìkejì tó sùn ẹ̀ ní
1: náà.
0: Ká bí
1: ẹ̀ṣẹ̀ o.
0: Ìyẹn náà ti fẹ́
1: par
3: aye le o aye buru o
4: aye ma le
3: aye le o
4: aye ma le
3: ṣugbọn jajọ gba
4: oh yes sir
3: eja ke
4: kabiyesi olorun
3: so ti seto
4: emi ti seto to
3: e fi binu soro
4: oh yes sir
3: eh eyin okun omu
4: aye okun omu o
3: ẹyin òkun ègún ilé bàbá
4: mi
3: tí gbé ológun ọmọ mi gbọ́rọ̀ olúwa ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹyin òkun ogun o ẹgbẹ́ ẹ̀lẹ́ gbé mi mi ẹ̀lẹ́ gbé ọmọ mi mi ẹ̀lẹ́ gbé ọmọ mi mi bẹ́ẹ̀ ti gbé àwọn ìṣáájú mi ó dorí mi ó dópin ẹgbẹ́ mi jù lẹ̀ ẹ lè gbé mi mi ò ṣe gbé fún yín mi ò ṣe gbé fún yín nítorí wípé ẹni tí ń gbé inú mi ojú ẹni tí ń gbé ayé lọ bẹ́ẹ̀ bá ti lè gbé ọlọ́run ẹ wá gbé mi níwọ̀n ìgbà tẹ́ ẹ lè gbé ọlọ́run ẹ lè rí mi gbé o ẹgbẹ́ mi jù lẹ̀ ẹ̀yin òkun ogun tí ń gbé ọmọ ológun mi nílé bàbá mi ẹ máa gbẹ akọwé gbẹ tani wo òkè níwájú serúbà bẹẹ
4: ni
3: ẹyin òkè ogun ilé bàbá mi ẹdìgbẹ̀tẹ́lẹ̀ ẹdìgbẹ̀tẹ́lẹ̀ akọwé gbẹ ejò àti akẹ́kẹ́ lèmi ò fẹsẹ̀ tẹ̀mọ́lẹ̀ ẹ máa kí gbẹ̀tẹ̀lẹ̀ mi ṣó ti ṣe tán ẹ máa pariwo tẹ̀lẹ̀ mi ni o ẹ̀yin ejò. Òkùnkùn ilé bàbá mi.
4: Òkùnkùn ilé bàbá
3: mi. Tí ń gbé ògo mi.
4: Tí ń gbé ògo mi.
3: Gbáyìdà.
4: Gbáyìdà.
3: Gbáyìdà.
4: Gbáyìdà.
3: Gbáyìdà.
4: Gbáyìdà.
3: Gbáyìdà.
4: Gbáyìdà.
3: Gbáyìdà.
4: Gbáyìdà.
3: Gbáyìdà.
4: Gbáyìdà.
3: Ẹyẹ jo òkùnkùn.
4: Ẹyẹ jo òkùnkùn.
3: Ejò lá òkùnkùn.
4: Ejò
3: lá òkùnkùn.
4: Ejò
3: lá
4: òkùnkùn.
3: Tí ń gbé ìràwọ̀ mi.
4: Tí ń gbé
3: inú ẹ gbogbo mi jáde ẹyẹ
4: jò
3: láòkòkò nílé bàbá mi ògo tẹ́ ẹ ti gbé mi ó yẹ máa pọ̀ kọ́kọ́rọ́ ilé tẹ́ ẹ gbé mi ẹ máa pọ̀ ẹ máa pọ̀ ẹ máa pọ̀ ẹ máa pọ̀ ẹ pọ̀ o ẹ pọ̀ o ẹ pọ̀ o kọ́kọ́rọ́ àṣeyọrí ọmọ mi kọ́kọ́rọ́ ògo ọmọ mi kọ́kọ́rọ́ ilé ọmọ mi tí ejò láòkòkòkò ń gbé mi gbọ́rọ̀ olúwa jehova ìdá ńlá inú ẹ ìdá ńlá inú ẹ. Ẹ kó ògo mi jáde. Ẹ kó kọ́kọ́rọ́ ọmọ mi jáde. Kọ́kọ́rọ́ ọmọ mi jáde wá o. Kọ́kọ́rọ́ mi jáde wá o. Visa ọmọ mi. Visa mi. Ẹ jáde wá. Ẹ jáde wá. Ẹ jáde wá. Aṣọ ògo mi dà. Aṣọ ìgbéyàwó mi dà. Ẹ dá padà fún mi. Jáde wá. Nínú ejò láòkòkò. Jáde wá. Bíbélì wípé ó ti gbé ọ̀rọ̀ mi. Yóò sì tún pọ̀ jáde. Gbogbo tẹ́ gbé mi. Ẹ má pọ̀ o. Ẹ má pọ̀ o. Ẹ má pọ̀ o. Ẹ má pọ̀ o. Ẹ má pọ̀ o. Ẹnìkan gbọ́ mi. Mi ò mọ̀. Àbí tó o bá lè sàn mí. Báyìí lolúwo wí. Gbà ògo ẹ padà. Gbà ẹ padà. Gbà á. Ohun tó tọ́ sí ọ. Tí ejò láyé gbé mi. Ejò láyé. Tí wọ́n ti fi gbé mi. Ó yẹ kó máa pọ̀. Gbàgbàdà ẹ máa kẹ́ kí ló tọ́ sí mi tí ejò lá ilé wa gbé mi ẹ pọ̀ ẹ pọ̀ kí ló tọ́ sí mi ẹ̀tọ́ ògo mi ìràwọ̀ mi ògo mi ìgbédìde mi ibi gíga mi ọ̀nà àbáyọ mi tí ejò lá ilé wa gbé mi ara iná o ẹ dàpọ̀ mọ́ ìdá ẹ la inú rẹ̀ ẹ tọ́ ògo mi fún mi. Ẹgbẹ́ fún mi o. Ẹgbẹ́ fún mi o. Ẹgbẹ́ fún mi o. Ẹgbẹ́ fún mi o. Ẹ̀yin ayọ̀ ni lẹ́nu. Ilé bàbá mi. Ẹ̀lérò ọmọ mi yọ lẹ́nu mọ́. Ẹ̀kú lójú ìjà. Ẹ̀yin ayọ̀ ni lẹ́nu. Ilé
0: ìyá mi. Ẹ̀yà yọnilẹ́nu. Ilé ìgbéyàwó. Níbi mo ti fi ọkọ. Ibi mo ti fi àyà. Ní ilé àná. Ẹgbọ́rọ̀ Olúwa. Ẹgbẹ́ ìdà. Ẹtúwọ́ lára mi. Ẹtúwọ́ lára ọmọ mi. Ẹtúwọ́ lára mi. Ẹtúwọ́ lára ọmọ mi. Bẹ́ẹ̀ lolúwa wí. Mo tọ̀yìn wá. Ní orúkọ Olúwa. Ilé síwájú Olúwa. Ó sì ju àwọn ọ̀tá rẹ̀ rú. Iná wọlé yín o. Iná jó wọn rú. Gbogbo bí ọ̀tá mi wà. Tí wọ́n ti ń ni mí lára. Tí wọ́n ti ń dáná ogun. Iná wọ bẹ̀ lọ. Iná wọ bẹ̀ lọ. Bíbélì wípé. Ẹni já ọgbà tútù. Ní ejò yóò bù sàn. Ẹ máa kígbe. Ẹyin tẹ fọwọ́ kan mọ́ mi. Ejò. Ejò ẹ̀mí mímọ́. Ẹ sá wọn gba. Ẹ sá wọn gba. Ẹyẹ ejò ọrú o. Ẹ sá wọn gba. Ẹ sá wọn gba. Ẹyin tẹ fọwọ́ ibi kan mọ́ mi.
4: Ẹyin
0: tẹ fọwọ́ ibi kan mi.
4: Ẹyin
0: tẹ fọwọ́ ibi kan mọ́ mi.
4: Ẹyin
0: tẹ fọwọ́ ibi kan mi.
4: Ẹyin
0: tẹ fọwọ́ ibi kan iṣẹ́ mi. Ejò ọrú o. Ẹ sá wọn gba.
4: Ẹ
0: sá wọn gba. Mo dòmìnira o. Akọ̀wé rẹ̀ gbé. Ni ọmọ bá sọ yín dòmìnira. Ẹ̀yin ó dòmìnira ní tòótọ́. Sínà Yọ̀mí Ọlájídé. O dòmìnira lẹ́nìí. Sínà Yọ̀mí Ọlájídé. O dòmìnira o. Sínà Yọ̀mí Ọlájídé. O dòmìnira o. O dòmìnira o. Lọ́wọ́ ogun ẹ̀jẹ̀. Lọ́wọ́ ogun ẹ̀jẹ̀. Lọ́wọ́ ogun ẹ̀jẹ̀. Lọ́wọ́ ogun ẹ̀jẹ̀. Lọ́wọ́ ogun ẹ̀jẹ̀. Mo dòmìnira. Lọ́wọ́ ogun ẹ̀jẹ̀. Lọ́wọ́ ogun ẹ̀jẹ̀. Lọ́wọ́ ogun ẹ̀jẹ̀. Lọ́wọ́ ogun ẹ̀jẹ̀. Mo dòmìnira. Mo dòmìnira. Mo dòmìnira. Mo dòmìnira. Mo dòmìnira. Mo kéde. Ogun ẹ̀jẹ̀. Tó fẹ́ ba ayé rẹ jẹ́. Iná gbé jáde. Iná gbé jáde. Ẹ máa kọ́. Ẹyin ogun ẹ̀jẹ̀. Kí lè dúró ṣe láyé mi. O lè bá tèmi jẹ́. Jáde.
5: Tètè máa bọ̀, àdúrà parí oṣù yìí. Ó tún gbúdọ̀ gbógun oṣù tuntun. Màmá dìde, Olúwa ni ká yí ikú òjijì dànù, ká yí ikú ọmọ dànù. Ní oṣù bàbà àbáyé, gbogbo èèyàn jọ, mo ké tantan, má sunlé lálẹ́ mọ́ndé, dákun mẹ́ẹ̀ bọ̀. Lórí òkè Sioni, Àrẹ̀mọ̀lẹ́kun, jájọ képe Olódùmarè, jájọ képe Ọlọ́run. Ìkẹ́kẹ́ máa ṣẹlẹ̀, ẹjẹ́ darí ibi yìí sọ́dọ̀ àwọn ẹni tí wọ́n rẹ̀ sí. Ẹni ránṣẹ́ ibi ṣíọ́ lórúkọ Yéṣù kò ń dàlé lórí. Ẹni ránṣẹ́ ikú sọ́mọ̀ rẹ̀ kò ń dàlé lórí. Gbogbo ẹ̀yà Ọ̀ṣun State ní àpapọ̀. Ibikíbi tó wù tó ti ń gbọ́ mi. Má bọ̀ òru ọjọ́ mọ́ndé yìí. Ó máa lágbára. Màmá rí yàn látàárọ̀ dalẹ́ ni. Tọ́ bá wá dòru, ó máa lágbára. Bó ṣe ń gbọ́ mi yìí ni o, ó máa ní agbára.
6: Ẹnjíníà mi, ẹ jádókè lọ́hùn.
7: Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Last month mo ti fẹ́ jẹ́rìí yẹn. Yẹmi Agbábíà kan lorúkọ mi. Mo kàn rí pé lẹ́ẹ̀kan náà mo kọ́kọ́ wá sí program ní school 3. Pọ̀ látìgbà tí mo ti délé bí ìjọ kẹta mo ṣàríparà ṣe níbàkan. Kò pẹ́ bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní wúkọ nìyẹn. Ikọ́ tà ń sọ ìkíṣe kọ́ kékeré o. Tí n bá ń wu báyìí máma pọ̀ nǹkan lẹ́nu bíi pé bíi milk kíní ẹ máa wá máa run ilẹ̀ pa tó yẹ pé.
6: A máa run ilẹ̀ pa.
7: Mo wá wò pé kí ló ń ṣẹlẹ̀. Mo lọ sí hospital, mo gba bí omi mẹ́rin. Wọ́n fún mi lóríṣiríṣi nǹkan ikọ́ yóò lọ. Mo ṣàwà wá gba tó dijọ́ kan bí mo ṣe mẹ́sẹ̀jì àbúrò mi yẹn pé. Gba mẹ́sẹ̀jì bàbá ìpè ṣé kọ́ ìlò fẹ́ pa mí ni. Ó wá ní òróró tààrà yẹn kí n mú. mo ni mi teran ti bi ti mo gbe si bi mo sa se ni fi ka yo ya lo wa awon roro yen fun mi yi to ba sa ti ri gbe jade mi ni agbara tin ba wa bi na wa gbadura mo ma ko bi anki meta dani ti mo fi ma po kini yen si o ma ma hu ko yen gan mo ti wa ni gan gbogbo awon ti won pe ki ma lo si fridge pe ki lo toje mo ni pelu ogun olohun to ba je mi ti e ba teyan je to ba fe pa mi ma fara ni mi ni orujo fun mo kan ri pe lala ikun won di mi kale bayi ero wa po ti won lo mo wa pe gbogbo won mo ba won soro won ogbo mi mo sa taji saye mo joko mo be ton radio mi around 4 mo gbadura yen mo wa mo fe ti mo joko sibe mi le sumo gba to ya mo wa di bi mo se ni ki lo we bi 5 o'clock bayi ijo ti mo fe jeri yen mo wa bi mo gbe kini yen dali bo won le ri oko mo be si po kini kan bi hoi
3: kai
7: mo wa po mo wa bi omo mi obirin mo mi e ti run mo ni saje po kini e bi gbe mi mo wa po gbogbo etan bi mo se po tan bayi
3: leyin ta te lo ororo yan bi
7: beni mo wa lo we eni to ri mi la ro ojo keji ko le so pe mo sick
3: kai olorun de da alafia yen pada okun asagbara everything olorun de tu isile
7: olorun
3: my god
7: pade yi fun mi
3: eh
7: mo se wo mi pe mo wa mo toju ba ori oke kiri mo dupe pe ori muslim mi gbogbo ile mi muslim ni mi de lo church ri church program yi na ni church mo ma wa
3: kai
7: mo sa mo dupe lodo olorun po olorun o fi pade yi
3: e ku pariwo go go go go go in to se yin yen ki se kekere o won fe fi pa yin ni o sugbon won fe koko pa yin ni apasaye ah mo so tele ẹgbọn ni wọn ni tọ́ba ti ń pọ kini yẹn wọn o kini yẹn ń rùn bí òórùn ìlẹ̀pa ṣé o mọ̀ túmọ̀ òórùn ìlẹ̀pa òórùn tó ti kú mo kéde yes yé ọfà yìí kú lára rẹ
8: jésù
3: ohun tí a yẹ gbé sí ẹ lára tó ní kó pa ẹ
8: lórúkọ jésù
3: mo sọ tẹ́lẹ̀
8: o yẹ sà
3: ọfà yẹn jáde lára ẹ
8: ẹmí jésù
9: ẹgbẹ́ ọgbẹ́gbẹ́ èèyàn olúwa ní ká ṣe ìpàdé májẹ̀mú ní òru ọjọ́ mọ́ndé yìí ní orí òkè sí òní àrẹ mọ̀lẹ́kún láàrín ní aago méje alẹ́ láti máa bẹ̀rẹ̀ alẹ́ mọ́ndé yìí ni tètè máa bọ̀ àdúrà parí oṣù yìí ó tún gbúdọ̀ gbógun oṣù tuntun màmá dìde olúwa ní ká yí ikú òjijì dànù ká yí ikú ọmọ dànù ní oṣù bàbàbà yìí gbogbo èèyàn jọ mo ké tantan má sunlé lálẹ́ mọ́ndé dákun mẹ́ lórí òkè sí òní àrẹ mọ̀lẹ́kún jájọ képe olódùmarè jájọ képe ọlọ́run ìkẹ́kẹ́ máa ṣẹlẹ̀ ẹjẹ́ darí ibi yìí sọ́dọ̀ àwọn ẹni tí wọ́n rẹ̀ sí ẹni ránṣẹ́ ibi sí ọ lórúkọ yéṣu kó dà lé lórí ẹni ránṣẹ́ ikú sọmọ rẹ kó dà lé lórí gbogbo ẹ̀yà ọ̀ṣun state ní àpapọ̀ ibikíbi tó wù tó ti ń gbọ́ mi má bọ̀ òru ọjọ́ mọ́ndé yìí ó máa lágbára màá máa ríyàn látàárọ̀ dalẹ́ ni tó bá wá dòru ó máa lágbára bó ṣe ń gbọ́ mi yìí ni o ó máa ní agbára
10: kó o bá ṣàmì
11: báyìí
10: ìwọ ni ẹ̀rí kan.

0: inú bíbí ń rẹ níṣẹ́ o.
1: Ọmọlọ́dẹ.
0: Ẹ̀dọ̀ funfun ò bẹ́ lọ́wẹ̀.
1: Sí, kò fọṣẹ. Ọmọlọ́dẹ.
0: Mo lọ mọ, mo dẹni pẹ̀lẹ́ fún tèní, ẹni pẹ̀lẹ́ là á fi ń joyè lóróyè.
1: Ó ti wọlé abẹ́bẹ́, kò fọ́ sí ìṣe ìtàn, ó jẹ́ òkú ìṣẹ́.
0: Pẹ̀lẹ́ fún tèní, mo lọ mọ, mo dẹni pẹ̀lẹ́.
2: Àṣà Yorùbá òun ní ìparun láéláé.
1: Àwùjọ fèdè ilẹ̀ wa
0: ṣe. Àní kò wù mí kí n bá wọn jayé ìnira mọ́, mo dẹni pẹ̀lẹ́.
2: Àgbàlẹ̀ tù ọmọdé rà wọ́.
0: Pẹ̀lẹ́ kùtù mọ́ lọ́mọ́ mo dẹni ọ̀wọ̀.
2: Ìbámẹ́ ló ń ti mí ti rẹ̀ bò.
0: Ìdí ni wípé ibi ọ̀wọ̀ là ń gbámù sí ẹwu birire gbámù sí. Mọ́ lọ́mọ́ mo bá wọn jí gàdà fún tèmi, mo bá fẹ́ bá wọn gàkàsà ọ̀la. Àkàbà ọ̀la ibi pẹ̀lẹ́ là ń gbá kàbà sí. Mo dẹni ẹ̀sọ̀ fún tèmi torí lẹ́sọ̀lẹ́sọ̀ ni jòǹgà gbọ́n.
1: Iṣẹ́ kò bá ṣe ni.
0: Mo débi ìṣe mi fún tèmi, mo dẹni pẹ̀lẹ́ fún tèmi.
1: Adarí ètò níbi ayẹyẹ.
0: Inú bíbí ń rẹ níṣẹ́ mọ́, máa ń lọ sínú igbó tèfètèfè.
1: Olọ́mọ.
0: Ẹ̀dọ̀ funfun ń bẹ́ lọ́wẹ̀, máa ń lọ inú igbó tèfètèfè.
1: Olórin jáde.
0: Adífá fún èjì ni mo gbè ń gbè kan. Níjọ́ kìíní nígbà wáṣẹ̀, inú ní bí aya ló ń bí òòṣà ńgbà náà lọ́hùn-ún.
1: Olọ́dẹ.
0: Òòṣà pa tiẹ̀ mọ́ra, inú bí àfín ò rí pa mọ́ra.
1: Ní ṣe láwùjọ.
0: Ọ̀rọ̀ yìí dífá fún èjì ni mo gbè ń gbè kan fún tèmi mọ́ lọ́mọ́.
1: Láwùjọ fè.
0: Bàbá ti dákọ pé èjì ni mo gbè ń gbè kan, sọ pé ọ̀tún olúwo ṣe àpènà.
2: Abínibí àtọ̀ sábìlì ti tán.
0: Òṣùkòròkòrò nílé ìyá wà.
1: Lè tó má lọ mọ́.
0: Ta ló wá gbẹ́dàn pamọ́ nílẹ̀dì, ta ló bá wa rẹ́dàn yín.
2: Bálábàlá ni
0: mọ́ lọ́mọ́. Mọ́ lọ́mọ́
1: lẹ́tọ̀ kókó ṣe.
0: Ìmọ̀ gbẹ̀mí níyọ̀ ọmọ ògún bí ìyá akiri kọ́gbọ́n ọmọ ojú ọlá pé. Torí pé ń pele kó ògùn sí.
1: Ọ̀rọ̀ jàkà jẹ́ ọgbà ọlọ́mọ wọlé. Kò tà ní wàràwàrà, kò tà ní wàràwàrà. Wàràwàrà là ń gẹ́.
0: Inú bí òòṣà múnú bíbí mọ́ra. Ṣùgbọ́n inú bí àfín ò rí inú mú mọ́ra o. Gbogbo ẹ̀yin tẹ bá gbé obìnrin onínú fùfù sílé, ìran àfin nùhun. Má ṣe ń ṣìyàn tó níwà, tán ṣe ń rẹwà tó lójú, bẹ́ẹ̀ náà ni inú fùfù yìí ń kọ́ o. Ifá tí mo ń kì lálẹ́ ni kẹ́ máa kì fún wọn. Ilẹ̀ kì í roro kó mọ̀ gbéwò ìroro. Ilẹ̀ kì í burú títí kó mọ̀ gbéṣu àga. Àgbéyè ń gbogbo tọmọ tí ń gbọ́mi fún tèmi o. Gbogbo àwa bí a mọ àgbéyè ni a mọ̀ ń gbé. Ẹ̀gbọ́n mi Aṣírù mọ gbọ́ mi blóhùn láròyé fún tèmi ọmọ Ìbàdàn tó fìlú Èkó ṣe bùgbé.
1: Kò fọ́ sí ìṣe.
0: Aláàjì Aṣírù Òyìnbó ọlọ́kọ̀.
1: Apálá ṣe láwùjọ fè.
0: Àyàdì tìlú ọ̀rẹ́ ojú pọ́dẹ níjù ọdẹ fìràwé dáná ojú pọ́dẹ níjù ọdẹ fìtùnú jẹ bí iṣu. Àyàdì ọba Mògún àgbáyé ojú òní pin lágbára Ọlọ́run ọba.
2: Ẹ jágbe lárugẹ o.
0: Ọmọ bíbí inú bàbá Ìjínigà tèmi tọpẹ́ Aísìfù ni nígboro rẹ̀.
1: Kò ṣe máa lọ mọ́ ọmọlọ́dẹ.
2: Ọmọlọ́dẹ ni
1: kò ṣe máa lọ mọ́
0: o. Olọ́dẹ Kájọlá ẹjẹ́ mọ̀ tí ì sùn. Olọ́dẹ Kájọlá ní ọ̀nà Èkó lọ́hùn-ún. Bàbá dáadáa ẹ mọ̀ tí ì sùn. Bẹ́ẹ̀ bá ń rí àgbòrò bọ́gun bọ́ọ̀lù ọkùnrin ogun, ẹ bá ń jí kalẹ̀.
1: Ọmọlọ́dẹ. Adúpẹ́ tó já wá sí.
0: Àgòrò ń bínú pé àti ìríra wa mọ́ bí ìgbà kan, ó wo òkété kógún yẹn ṣa òkété ògbodò. Wèrè fẹ́ gẹrun orí ẹ̀ kò sáàyè fún wèrè. Ẹ̀rú fẹ́ ṣe bí ọba àyànmọ́ já ń tàn mọ́. Ó wù mí kájọ máa ṣeré kiri bí tìgbà kan, ṣùgbọ́n ayò ò sí mọ́.
1: Ní
0: ìparun láéláé.
1: Àwùjọ
0: fèdè ilẹ̀ wa. Bí obìnrin gan ò bá tiẹ̀ ti gba kámú pé tọ̀, kò kú síbi tá à ń lọ ńgbà tá a ti ń gbádùn tá a sì ń jẹun tó oṣù kú ọmọ ń lọ déédé tá a sì súnlé onílé. Ẹja gbà fọmọkùnrin yìí.
1: Ọmọ rẹ, iṣẹ́ kò bọ́ ṣe ni.
0: Àní inú bíbí ń bẹ́ẹ̀ níṣẹ́ mọ́ lú ọdẹ.
1: Ẹja kọ́ta.
0: Ẹ̀dọ̀ funfun ń bẹ́ẹ̀ lọ́wẹ̀ mọ́. Adifa fun eji ni mo gbe won o gbe kan. Adifa fun abiwa pele bi ori adetu.
2: O se omo re.
0: Mo de ni pele fun teni, de yin ka mo de ni owo.
2: Ni bi ayeye. Ise ko fun si. Awa fun Olorin jade. Olomo.
0: Mo fi ki gbogbo eyin te n gbo mi lohun laroye fun teni pe e ka le o e ku eti gbo eto eto ti a pe ni irikirindo omo babolu ode ogun bi yi ti lu etan ayi gbaju ekiti kwara.

nípa ìbínú tí a sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan nípa ìbínú tá a sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan bá a bá ń sọ̀rọ̀ nípa ìbínú ọ̀rẹ́ mi kan ni ó ní ìbínú ọ̀dọ́là ó dàbí orúkọ bàbá olówó kan ní àdúgbò wa ìjà ọ̀dọ́là lókè ọ̀pìn ìjà ọ̀dọ́là ìjà ọ̀dọ́là lóòótọ́ kò sì sí nǹkan tí ìbínú ṣe dáadáa tán kí là ń pè ní ìbínú kí là ń pè ní ìbínú bí inú bá ń bìyàn ní gbogbo ìgbà ó ṣeé ṣe kó dàbí pé kò lówó lọ bó bá sì torí pé ò lówó lọ́wọ́ tó fi ń bínú dàbí bóyá nínú ilé òun pẹ̀lú ìyàwó kò rí ìdùnnú látara ìyàwó dàbí kò sí ìdùnnú látara ọmọ dàbí látara aṣẹ ìdùnnú ò sí gbogbo ẹni tó bá ń pàdé aburú kọ̀ọ̀kan lára nǹkan kan tí mo rí yìí tí mo dákọ̀ yìí bí látara ìyàwó èèyàn ò rí ìdùnnú bí ìyàwó ṣe ń gbé sókè lọkọ̀ ń gbé sísàlẹ̀ dàbí bí lára ọmọ mo bá ní kọ́ ọmọ kó lọ rèé pọnmi wá gẹ́lọmọ ó lọ rèé mọ́ wúlóko tí ò sí ìdùnnú látara ọmọ bóyá iṣẹ́ sì ní iṣẹ́ ò lọ déédéé bóyá látara owó látara ajé ajé ń bẹ́nìyàn ń sọ̀tá ìfini nípa tiẹ̀lẹ̀ èèyàn ò lówó lọ́wọ́ ó lè mọ́ fàbínú àwọn àgbà ń fásì sọ pé ẹ rọra ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ mọ̀ bá ìbínú lè lọ sójú ogun o ẹ kú etí ìgbọ́ ètò. bá a bá bá ìbínú lè lọ sójú ogun ṣé èèyàn ò sì dé padà. inú tí ń bìyálé ilé tó lọ rí sọmọ sínú ègìyàn ṣé bínú bá rọ̀ tán ṣé inú bínú èèyàn bá rọ̀ tán sínú àwọn ìjàlọ yìí ṣé inú wọn ò rọ̀. mo ń lọ mọ inú bíbí wọn ò rán ẹníṣẹ́ fún tèmi ẹ̀dọ̀ funfun wọn ò bẹ́ ẹ lọ́wọ́ ẹ̀. jagaba ọmọ níyì ọmọ pétúbodù ọmọ bíbí ìpẹ̀tù ní erigbó ọ̀rẹ́ mi dáadáa tó ta lẹ́nu. ìbínú ò da nǹkan kan o ẹjẹ́ ṣe gbogbo nǹkan ń pẹ̀lẹ́ kùtù alágbára ni ẹ́ tó lè fọmọ odó tayín ọjẹ́ mọ́ rọra ọjẹ́ mọ́ rọra alágbára sì tún ni ẹ́ tó lè pa ìkùrọ́ lójúgun ó jẹ́ kéré ẹ pé oògùn tuntun tó ṣẹ̀ṣẹ̀ ṣe ti ń bì ẹ́ gàlègàlè yìí àfàìmọ̀ kò mọ́ padà fi ṣera ẹ o. àyàdì tìlú ọ̀rẹ́ ó ní gbogbo nǹkan tó bà ń jù láyé lẹ́wọ̀n oògùn ngba ti alákòóso tó bá sọ pé òun bẹ̀rù oògùn ti ẹni tó jẹ́ ọba mògùn gbogbo àgbáyé tó fi dókè òkun tó fi dé brazil ti ń lọ ti ń bọ̀ bíi pé bí mo ṣe ń lọ kwara bí mo ṣe ń lọ kwara tí mò ń lọ sí yewa lọ́dọ̀ ọba àṣegùn ti gbogbo bọ́dà bí mo ṣe ń lọ tí mò ń bọ̀ tẹ́yàn tó sì ń so oògùn lọ bọ́dà so oògùn lọ brazil cuba tó wá sọ pé ẹ̀rù nǹkan tó bà ń jù lọ oògùn. ọlá àtìkẹ́ kó mọ jẹ́tọ̀rẹ́ mi ọba àṣegùn ti gbogbo bọ́dà. aláṣà tó olùdarí ewédùn medicine. nígbà táwọn ń sọ pé ẹ̀rù oògùn bà wọ́n ọ̀rọ̀ pọ̀ ń díẹ̀ tán fi sọ pé ẹ̀rù oògùn bà wọ́n ewé bíi mẹ́fà tẹ́ kó jọ tẹ́ sì lọ rí i lọ tẹ́ dì í mára òǹka nígbà tó sì tó bí ìṣẹ́jú bíi mẹ́wàá tẹ́ fi gbá nǹkan tí ó sì jọlọ ní pè ẹ̀rù oògùn wà ní bàyàn. bàbá àjẹ bí òsàlẹ̀ ní gaàrí ó ní ẹ mọ̀ sọ pé oògùn lásán láàsàn mọ́ ó lè mọ̀ sọ pé ewé lásán láàsàn mọ́ ó ní lúbúlúbú ojú ọlọ aṣọ ni dèèyàn. ibi tí wọ́n bá mọ̀ dé mọ̀ ni wàá rìn dé. onírìnkìrìn bí oníjàlá ọdẹ ò sí o àwọn tó jẹ́ pé ojoojúmọ́ ni wọ́n ń kiri kọ́gbọ́n kiri àwàlà ò jẹ́ nílé orò jẹ́ nígbó eégún àwàlà jẹ́ lọ́dọ̀ bàtà látúnjẹ́ lọ́dọ̀ bàrìṣà. ìjàlá ọdẹ tó jẹ́ pé kọ̀ fáwọn ọdẹ wá ni mí tí mi ò ṣe àmúlùmọ́là ń lọ sọ́ọ̀sì ń lọ mọ́ṣáláṣí. tíyàwó mi bá sọ pé yá ní sọ́ọ̀sì dàbí dádì má sọ pé mo fọdẹ ṣe part time full time ọdẹ ni mo ṣe. ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe ẹ̀yin ibẹ̀ tẹ́ ẹ bá ń bínú ẹ mọ̀ bá ìbínú lílọ sójú ogun bí ilé ò bá san àdúrà là ń gbà bá a bá lówó lọ́wọ́ àdúrà là ń gbà bọ́mọ ò gbọ́ tẹnu ẹni àdúrà là ń gbà bó ṣètìtù bó ṣẹbọ làáfin gbá gbogbo nǹkan dì í kì í ṣe pé a wà á mọ kanra kiri bí ajá gbé èkó.
mo lo mejo kan wa nu oko a mo npe paramole o ni oba fun gbogbo ejo afaya fa patapata e lo re bere lowo gbogbo nfa e lo so pe ejowo lagba en to ba so pe kinikan eni mo ni paramole ni asiri kan ti e wa te ba mu paramole te so sinu omi te fi kinikan si te de fi ro amola ti gbogbo omo yin je gbogbo amola n patapata ko si kan tan pe ni ejo laye to le si duwo ju eyan de bi pe yo bu yan je eni ke fi le tan dayin kan mo lode ogun bi yi ni bi ti igbona paramole de ko sejo kankan tin ba ngbenu le ibi ti paramole ba gba bi ere se tobi to won obi to be ko gba be ki no so paramole de yan yepere de ni ele ni ibinu abiju lo so paramole de yan yepere dayin kan Olorun o inu bibi won re ni sese edo fufun won be lowe Ibinu bi bo ibinu ti ora le to le wo le danu Ibinu eleri ibu to je pe ki se nkan kan daada Oruko eyan kan nilu iya mi won so pe ija oje kan pale mo se ija ma nje kan pale mo ni igba tawon mi nfu awon mi fuji ta se nko fuji ngba na lohun be owo ba ku pon marun so wo le e ba lo ri mu wa o tori ati mo pe tawon mo ni fuji igba na ta ba se ju microphone kale ija o sele leyin agbo ija o sele nwaju idinu to fi je pa awon mo n fuji ni a bi oro ogun odun seyin won yin sare irin ise won ti mo pe ejini atawon omo boys ni ojo mo yanju e to ba ti lo eni ori gbo eni ori yo dile olorun lo yo ogun laka yo se mo le ba mo ni yawo laye inu bibi ba mo je ko ogun ni yawo amo bi ogun se le binu to ogun ni wa sugbe wo le ewo ni binu alai ni wa yi o eyan ba le binu bo ba tun niwa awon aye a tun ma siju anu wo ngba mi o sa ti o gbodo mo binu ko mo laworo ewo lo sa yin tin wa binu ti o laworo ejo ta npe ni paramole e je ka kokko fi sorun ajija na e je ka fi sorun ajija ka kuku gba be lo soke gan baba soro e tan ka mu mi baba mu mi ka mu ko bo mi irun tori mi o tori e wa so de fun teni oro ibinu tawon ra wa ni agbe wa tan ni kin so nipa e ki won so awon eran ateye leri ibu to je pe won fi binu ba tara won je iwo to ba binu to ba ngbo mi oja mo fi binu le olore mara e lo lowo oja mo fo bibi mo fi binu ba tara e je ibinu e mo sian awon gbo na ibinu e mo sian ibinu e mo sian ibinu e mo sian e mo so a fi da se ni bi ti yan wa nle pelu obe sapa ati soro nipa ejo paramole mo ti menuba awon tojo meta e kokko fi soro ajida fun teni ejo paramole o ni oba fun gbogbo ejo patapata debi wipe ejo kejo le sina oju e ibi to ba si duro si ko sejo to le duro ti koda ninu ejo to ni oroju ko si oloro bi oloro paramole tori bi ejo ba bu yan je ni digbadigba tan gbede hospital bi tan ba tin wo so tun wo so si kin lo se ejo ni o e ri tin wo ri ejo na abere ejo to lagbara ju ni ejo paramole ni wo kokko fun yan bi eyan ba ti do bi hospital to ba si je awon baba lawo mo gbe fun yin o mo gbe fun yin ile yoruba lawa yi mo gbe fun awon awo mo gbe fun yin o tin ba gbe fun yin gbati se pe mo nseri gbati se pe mo mu otin ri eyin babalawo mo gbe fun yin daada eyin gbodo mo tele awon ti mo ntele ko mo gbe fun awon babalawo boya pe ejo bu yan je gbara tan ba gbe dodo awon awo e pa ni mo kokko lo fun yan
wọ́n mọ bàbá kan lóńdó a máa ń pè ní àkọ́bí èṣù ayáde gbogbo ọkà bàbá ayáde gbogbo ọkà mo rántí kò sírú àìsàn tó lè máa ṣe èèyàn láyé tán bá dọ́dọ̀ bàbá yìí nǹkan tó kọ́kọ́ fún èèyàn ni ẹ̀pa bó o bá ń wúkọ́ ẹ̀pa ni bàbá yìí á lò fún ẹ ikọ́ yóò sì lọ wọn òbí bàbá ikọ́ tó bẹ́ẹ̀ bí mi ò mọ gbogbo èèyàn dájúdájú mo máa yàdì tìlú ọ̀rẹ́ pé wọ́n gbé ejò bù yàn jẹ èèyàn lu mọ́.

0: Ẹ
1: ti ẹ bá wà ń gbogbo òdìbò ní gbogbo Ondo State, ẹ bá mi kí àyè àdìtì lọ́ọ̀ rẹ̀ bàbá dáadáa.
0: Ẹgbẹ́ yìí.
1: Àti gbogbo àwọn abẹ́sẹ̀káwọ́ wọn pátápátá láìsẹ́ kù kankan. Bákan náà mo tún kí ààrẹ àbáláyé Ọláwálé Abóyèjì. Ẹ̀yin ti kó akéte arúmisálẹ̀ gbẹlẹ̀gbẹ, ẹ bá ń kí Asiru bàbá pẹ́ kalẹ̀ o ìbọn ọlọ́kọ̀. Ọba Àṣegùn ti gbogbo bọ́dà lọ́hùn-ún, bá Àṣegùn ti gbogbo bọ́dà wọkútọnu dé gbogbo nùmẹ̀ gòkè pẹ́ kalẹ̀ bàbá. Ẹ máa retí mi láìpẹ́ o. 081-635-1, 081-635-1. Bó dẹ̀ jẹ́ pé 091-52-45-24-22, 091-52-45-24-22.

0: Olúwa ṣe ń bẹ́ sí ẹ̀mí ẹ̀ wà. Gbogbo ẹni tó ti kàn ní pápẹ́ dandan.
1: All those that say compulsively.
0: Àwọn máa rẹ̀ yìn ẹ̀.
1: They are going to see your head.
0: Wọ́n ṣubú lójú
1: rẹ̀.
0: Torí nǹkan méje ló fẹ́ sẹ̀.
1: Because seven things will happen there.
0: Number one.
1: Àkọ́kọ́.
0: Gbogbo ọtá ti gba ara lọ́wọ́ wọn.
1: Those that have lost their potential.
0: A sì gba ìbùkún lọ́wọ́
1: wọn. Their blessing has been taken.
0: Olúwa ló fẹ́ dàpọ̀.
1: The Lord wants to restore it.
0: Thank you, Lord. Number two.
1: Ìkejì.
0: Àwọn tó ti gba ọgbẹ́ lọ́dọ̀ rẹ̀.
1: People that have been wounded by their friends.
0: Àbí lọ́dọ̀ ọmọ ìyá.
1: Or from their family members.
0: Wọ́n náà fẹ́ wòsàn.
1: The Lord wants to heal them.
0: Number three.
1: Ìkẹta.
0: Àwọn tí ń gòkè tí wọ́n ń jábọ̀.
1: People that keep rising and falling.
0: Bàbá mi ló ń fẹ́ fà wọ́n sókè.
1: Oh, the Lord wants to put them up permanently.
0: Number four.
1: Ìkẹrin.
0: Àwọn tí wọ́n ń bẹnu gbèsè.
1: Those that are in debt.
0: Náà mo bá ṣe máa bọ́
1: nù. I have no way out.
0: Ẹ má fi àárọ̀ ìṣeré.
1: Don't joke with this money, please.
0: Sori ogun ò ní dẹ́rù.
1: God will not stop you again.
0: In the name of Jesus.
1: Ẹ
0: jẹ́ wa ké.
1: So let us shout.
0: Olúwa.
1: Olúwa.
0: Ẹ fi èèyàn rere pààrọ̀ èèyàn búburú ní agbègbè
1: mi. Use the right people to replace wrong people in my life.
0: The right people, the good people.
1: Àwọn èèyàn tó dá.
0: Use them to exchange bad people.
1: Bí wọ́n rọ́pọ̀ àwọn ẹni bí láyé.
0: Ẹ fún mi ní àwọn èèyàn rere.
1: Give me good people.
0: Kí wọ́n dípò èèyàn búburú.
1: To replace the wrong people.
0: Dojukọra
1: wọn. Let them challenge each other.
0: Kí wọ́n para wọn.
1: Let them kill each other.
0: Àríwó lè ṣe
1: ọ́rọ̀.
0: Ẹni tó ti ọ̀tá mi
1: náà.
0: Ẹ jẹ́ wọ́n ṣera wọn.
1: Ẹni tí ọ̀tá mi
0: náà. Let them begin to do
1: themselves.
0: Ẹ máa ṣera
1: yín.
0: Ẹyin tó ti àwọn tó ń ṣe mí
1: lẹ́yìn.
0: Ẹ máa ṣera
1: yín.
0: Ẹ máa ṣera
1: yín.
0: Láti òní lọ. Ẹyin tó ti ọ̀tá mi
1: lẹ́yìn.
0: Yà gáàdà wà ló ń ṣàtà. Ẹ máa gẹ́gẹ́ bẹ́ irú àṣàdà. In the name of Jesus, ẹgbà dùà, Olúwa tú wọn ká.
1: Lord scatter them.
0: Ní agbo bi tán ti ń sọ tẹ̀mí.
1: Where they are planning to go against me.
0: Gbogbo ẹyin tẹ da company ni.
1: All of you that have companies.
0: Ẹyin ẹni òkè ẹyin àkọ́bí.
1: You are the top, you boss
0: up. Ẹgbà dùà
1: yìí. Pray this prayer.
0: Gbogbo ẹyin ọmọ ológo.
1: All you glorious ones.
0: Ẹkẹ́.
1: Shout.
0: Ibi ẹ ti kórajọ lòdì
1: sí. Where they gather against me.
0: Bàbá tú wọn ká.
1: Scatter them all up.
0: Tú wọn ká.
1: Scatter them.
0: Tú wọn ká.
1: Scatter them.
0: Wà á máa lọ, wà á máa bọ̀.
1: You be moving to and fro.
0: Tóri mo fẹ́ dìde.
1: Say I want to be lifted.
0: Ibi tán ti ń ṣèpàdé
1: ṣubú. Wọ́n bá dàhùn dín fún mi tí ó bá mi.
0: Iná dà.
1: Fire.
0: Tú wọn ká.
1: Scatter them.
0: Prayer. Ọlọ́run bàbá
1: mi. Ẹni àwọn bẹ́ẹ̀ dìde.
0: Ẹgbẹ́ náà bá yà sá. Agbára tí ọ̀tẹ̀ ò lè borí.
1: Ọ̀dà tí rẹpẹ́ lọ́kàn náà bá
0: kọ́. Wọnú ayé mi o.
1: Ẹ̀dá ìtọ́mẹ́.
0: Wọnú ayé mi o. Ní àwọn wòlíì,
1: agbára tó ṣe
0: jẹ́ tí ọmọ àti ọ̀tẹ̀ ò lè borí. Wọnú ayé mi o.
1: Wọnú ayé
0: mi o. Wọnú ayé mi
1: o. Agbára
0: tó ṣe jẹ́ tí ọmọ àti ọ̀tẹ̀ ò lè borí.
2: O fẹ́ràn rẹ̀ o,
3: ẹ̀ṣẹ̀ ló mú yàpá wá.
2: Ẹ dágbére fẹ́ṣẹ̀ kó.